0: àgbékalẹ̀ ìròyìn tí kò lẹ́ja bákan nínú.
1: Ikọ̀ ẹ̀ṣọ́ aláàbọ̀ alájùmọ̀ ṣiṣẹ́ pọ̀ lápá ìlà oòrùn àríwá ti ṣàṣeyọrí.
0: Ètò eré ìdárayá.
2: Àwọn ti Ronaldo list nìyẹn, àwọn ti Lionel Messi náà bẹ́ẹ̀.
0: Ètò amúlùúdù tí kò lẹ́lẹ́gbẹ́.
2: Akinyin o.
3: Akinyin akinyin àlùyìn lọ́gbẹ́nu.
2: Bàríbà.
3: Lórílẹ̀dẹ̀ Nàìjíríà.
0: Mélòó mélòó la ó kà nínú eyín Adípẹ̀lẹ́? Diamond 88.7 FM. Ọ̀rẹ́ tímọ́tímọ́ tí kò ní fi sílẹ̀ nígbà kọ̀ọ̀kan.

gbogbo ìṣẹ́jú àti wákàtí lẹ ó fi máa gbádùn ojúlówó àwọn ètò ní ilé iṣẹ́ tiwa kò sí àṣàdànù nínú àwọn àlàkalẹ̀ ètò ní ìkànnì tí ẹ ti mọ̀ bí ẹni mowó diamond 88.7 FM ẹ lọ fọkàn balẹ̀ bó bá jẹ́ lẹ́ka eré ìdárayá ìfikùnlukùn lẹ́ka amúlùúdùn eré oníṣe àti àwọn orin aládìídùn fún ìgbádùn tiyín nìkan ni o diamond fm ìkànnì tó ń tàn yẹrin yẹrin.

0: gbẹdẹkẹ awo wọ ma ṣe gbọ
1: ẹmi inu awọn woli
0: o ṣe jẹ sun
1: agbara awọn ajirere
0: ọlọrun ayọ tẹlẹ babalọ lọ ṣe
1: didi inu awọn apose
0: ọlọrun abajare o ṣe
1: iba rẹ ọlọ
0: abiyesi iba o
1: ama tutu de
0: o yọ sa
1: idile kan yọ mi o
0: abiyesi ọlọrun o
1: eni ni ko ni ọla
0: orukọ jẹ sun
1: emi o mọ
0: adaliwa yọ
1: ibi ọkọ la jọ pọ si
0: o yọ sa
1: nitori rẹ ninu oṣu kẹsẹ ara tun wọn ka emi o mọ
0: abiyesi ọlọrun
1: inu igbona wa ni
0: ọlọrun ọlajide kábíyèsí ọlọrun
1: orí igi náà wà
0: adariwa yọ
1: àbí inú omi náà wà
0: ayérayọ
1: àbí ìsàlẹ̀ ilẹ̀
0: ayérayọ
1: àbí agbede méjì ọ̀rọ̀ òun ayé ibi ọba wù kẹ́kọ́ ra jọ sí láti bí ọ ṣubú lọ́sùn
0: kábíyèsí ọlọrun
1: Aratunwaka Oga
0: Baba mi o
1: won ma dije me
0: bani
1: won ma dana tori e
0: o
1: sugbe
0: o ya sa
1: awon ni enikan
0: tabi ese olorun
1: eni to ni agbara
0: o to lagbara ni o
1: eni to le gba wa
0: o ya sa
1: se deki wi pe
0: bani sa
1: awon ni enikan
0: o
1: nitori olugbeja wa
0: tabi ese o
1: o nbe laye
0: o nbe laye si
1: o ni agbara
0: o ya sa
1: yo si gba wa lowo iwo
0: iwọ
1: ọba
0: kábíyèsí ọlọrun
1: àti ìbínú tó fi pàṣẹ yóò gbà wá lọwọ rẹ àti iná rẹ yóò gbà wá lọwọ rẹ ẹyin tí ẹ ní olùgbèjẹdẹ gbogbo iná ogun tẹtori rẹ dá
0: orúkọ jẹ sùn
1: ọmọ wọn ó yẹ kókó sínú ẹ
0: ní jẹ sùn adániwá yóò
1: ẹyẹ bí amọlẹ ladu ẹyin
0: tù
1: ó di májẹmú
0: kábíyèsí ọlọrun
1: tá ń lọ fẹ ní ọmọ rẹ sùn
0: orúkọ jẹ sùn
1: nínú ìpàdé àwọn ẹlẹyẹ
0: orúkọ jẹ sùn
1: tá ló fẹ ní ọmọ rẹ sùn o
0: adániwá yóò
1: nínú ìpàdé àwọn àgbà
0: ọlọrun ọlájídé
1: tí wọn ní ẹja dáṣẹ rí àfún
0: yáyáyáyáyáyá kábíyèsí ọlọrun o
1: iná bá torí ẹyẹ gúnugún dá
0: bẹẹni sà
1: ẹyẹ mi iná fi ń sùn ọfọ kan o àyálò èdè yorùbá ni o iná tẹtori ọmọ rẹ dá
0: orúkọ jẹ
1: ọmọ wọn kó sínú ẹ
0: ní
1: ọmọ wọn kó sínú
0: ẹ
1: ọmọ wọn kó sínú
0: ẹ
1: ìwọ òròdù onígibíọnì àti òṣùpá dúró ní ajá lórí àti olúwa lórí ọmọ ṣe wọ mọ èmi ni kò dọ̀la
0: orúkọ jẹ sùn
1: ta ló ní kí ọjọ́ gbàbọ̀dẹ̀ tí ọ
0: adariwa yóò
1: tó ní kó o máa fi gbogbo ọjọ́ sunkún àṣàṣe tá a rán sínú ọjọ́
0: kábíyèsí ọlọrun
1: tí ọjọ́ tó fi yọ gbèsè sọ́dọ̀ tì ẹ àṣàṣe tí a fẹ́ sínú ọjọ́ tí ó mú kí ọjọ́ kó yọ ìdààmú lórí ọmọ sọ́dọ̀ ẹ wọ́n ní bójúmọ́ bá ti ń mọ́ tí ọjọ́ bá ti ń lọ ni kó máa la ìpọ́njú sílé rẹ̀
0: wọ́n
1: ní tí ọjọ́ bá ti ń yọ kó máa yọ tẹ̀gúntẹ̀gún mo kéde àṣàṣì yẹ bá yẹ ó gbin náà ó gbin náà ó gbin náà ó bàjẹ́ o mo gbé wọn ní ọjọ́ bá ẹ má kọ́ àṣàṣì inú ọjọ́ anamale papa àṣàṣì inú ọjọ́ tó mú kí ọjọ́ gbàbọ̀dẹ̀ tì mí tí ọjọ́ fi ń sọ ìpọ́njú fún mi bí ọ̀rọ̀ ló di ọ bá lánà o òkùnkùn lè kọ̀ntúrò
0: ṣùgbọ́n
1: ẹnìkan wà tó ní mástá rìmọ́tì lọ́wọ́ ìyẹn ẹni tó dá ọjọ́ am I talking now?
0: Oh yes sir.
1: Ẹni tó dá ọjọ́.
0: Tó dá ọjọ́ rẹ̀.
1: Ẹni tó jẹ́ pé.
0: Bẹ́ẹ̀ni sà.
1: Ìyálà ìyá ọjọ́.
0: Báwo.
1: I máa ń tẹ̀rí bá níwájú ẹ̀.
0: Bẹ́ẹ̀ni sà.
1: Láṣẹ kọ̀wé rẹ̀ pé.
0: Báwo.
1: Àwọn ọ̀run sọ̀rọ̀ ogun ọlọ́run.
0: Oh yes sir.
1: Òfurufú fi ṣe ọwọ́ rẹ̀.
0: Ọjọ́
1: dé.
0: Ọjọ́
1: fọ. Ọjọ́ gẹ̀ sọ pé.
0: Bẹ́ẹ̀ni sà.
1: Mo mọ̀ ẹ́. Ọ̀gá wa ni. Olódáwa.
0: Aṣáájú wa ni o.
1: Àtẹ̀gẹ́dẹ́ mọ̀nà yẹn. Gẹ́gẹ́dẹ́ bẹ rú wa.
0: Adáríwá yẹ o.
1: Ogo tí ọjọ́ ni tó sọ̀rọ̀.
0: Orúkọ jẹ́.
1: Agbára tí ọjọ́ ni tó sọ.
0: Ó fọ́ wọn.
1: mo lu agbara yen nitori re ma je mu ori bi agbere wu mo lu agbara yen nitori re asasi inu ojo
0: oruko jesu
1: ti ojo fi fun yo
0: oruko jesu
1: eni ni ko do la o inegbe jade jade o jade o jade o jade o jade o
0: Oni
1: mami mo bo le. Nigba to ba mo bo le.
0: Yes sir.
1: Emi le ti koja ninu oja lojo ni jo kan.
0: Kabiyesi o.
1: Ti mo so fun iya yen.
0: Mama. Mami wa o.
1: Oluwa wi pe.
0: Yes sir.
1: E lo se tori anu.
0: Yes sir.
1: E lo gbura isi.
0: Kabiyesi o.
1: Kongu eyo kankan.
0: Kabiyesi o.
1: Merin.
0: Yes sir.
1: E fi se tori anu leni.
0: Ao.
1: Ki le oni to su.
0: Kongu kankan lona merin.
1: O pe mi ni elebi.
0: Kabiyesi o.
1: Emi ti mo se park Range Rover. Ma park Range Rover.
0: Oh yes sir.
1: Titi.
0: Hey.
1: Mo fẹ se ni wonu oja.
0: Aye aye.
1: Awon ero nbe mi fun iran ni.
0: Kabiyesi Olorun.
1: Yes sir.
0: Oh yes sir.
1: A ero member mi je se mo ti da won lodo.
0: Nipo.
1: Mo Oluwa ni so fun.
0: Oh yes sir.
1: Kongo rice men.
0: Mary lototo.
1: Fi tore feyan leni.
0: Kabiyesi Olorun.
1: O ro pe mi ni mo ni ko nfun.
0: Adani waye.
1: O se pe fun mi lo ni.
0: Yes sir.
1: Oja.
0: Hey.
1: Ojo yi de.
0: Kabiyesi o.
1: Ojo abode.
0: Oruko Jesu.
1: To fun ni oni omo re.
0: Oruko Jesu.
1: Ojo ye pelu ma.
0: Hey.
1: O pelu ma.
0: Hey.
1: O da se.
0: Hey.
1: Da ko.
0: Hey.
1: Ojo ibi. Ojo asisi awon obi ri ami.
0: Bene sa.
1: Ti soro ni oni re.
0: Oruko Jesu.
1: Ojo asisi obi ana.
0: Adani wayo.
1: Ko soro ni oni.
0: Arinu awon woni.
1: Oye da keje.
0: Hey.
1: Oga.
0: Yes sir.
1: Oga.
0: Baba mi o.
1: Omode lati ilu Oyinbo. Iya ba ni
0: Kabiyesi o.
1: Eyin aburo.
0: A o.
1: E gba kokoro moto mi.
0: Yes sir. Yes sir.
1: E lo ba n gbe egbo yin.
0: Kabiyesi ni airport.
1: Ni airport Eko.
0: Kabiyesi o ni Kaja.
1: Ni Kaja. Wo gbe si e na.
0: Adani wa ye Olorun.
1: Tegbon taburo.
0: Oh yes sir.
1: Okunrin meji.
0: Kabiyesi o.
1: Ikan 37.
0: Yes sir.
1: Ikeji.
0: Yes sir.
1: 34 years.
0: 34 years.
1: Wo fe lo gbe akobi won.
0: Yes sir.
1: Ko je egbo won.
0: O wa ni airport.
1: Ni airport Eko.
0: Kabiyesi Olorun.
1: Oga.
0: Yes sir.
1: E ma ran ti accident yen ba yo.
0: Ao ao.
1: Ito si first square lo ti sele.
0: Kabiyesi Olorun.
1: Eni ba mo bridge to wa first square.
0: Oh yes sir.
1: Ni egbe titi ni o.
0: Ao.
1: E ti ri odo nla kan.
0: Koja ogere.
1: E ti ri odo nla kan.
0: Bene sir.
1: Ibe lo ti sele
0: o.
1: Lodun na lohun.
0: Yes sir.
1: Oga.
0: Adani wa yo.
1: Wọ́n lọ wọ́n débẹ̀.
0: Kabiyesi o.
1: Ẹgbẹ́ wọn.
0: Yes sir.
1: Ọmọ 45 years.
0: 45 years o.
1: Wọ́n dẹ̀ gbé. Wọ́n dẹ̀ ń kọrin.
0: Kabiyesi o.
1: Inú wọn ń dùn.
0: Jésù.
1: Ẹgbẹ́ gbé wọn jayé lẹ́kọ̀ọ́.
0: Adani wa yo.
1: Kẹ́ tó máa bọ̀ ń bàdẹ̀. Wọ́n jayé.
0: Yes sir.
1: Wọ́n ti ra aṣọ. Wọ́n ti ra bàtà.
0: Kabiyesi o.
1: Wọ́n ti ra gbogbo nǹkan tó da.
0: Jésù.
1: Wọ́n tún ra nǹkan fún ìyá wọn.
0: Adani wa yo.
1: Wọ́n fẹ́ lọ jíṣẹ́.
0: Yes sir.
1: Wọ́n fẹ́ lọ kó fún ìyá wọn. Wọ́n ń bọ̀ lọ́nà.
0: Kabiyesi Olorun.
1: Bírèkì fẹ́ẹ̀lì.
0: Adani wa yo lọ.
1: Ọmọ yẹn kọ̀ọ̀tún rẹ̀ ti.
0: Jésù.
1: O bọ sí táìmù tí wọ́n ń ṣe ọ̀nà lọ́wọ́.
0: Adani wa yo.
1: Ọ̀nà wọ́n ń ṣe ọ̀nà lọ́wọ́.
0: Kabiyesi Olorun.
1: Wọ́n ń wè ní gbogbo mọ́tò ń gbà.
0: Yes sir.
1: Àtàwọn tó ń lo Èkó.
0: Yes sir.
1: Àtàwọn tó ń bọ̀.
0: Bẹ́ẹ̀ni o.
1: Wọ́n ń wè náà gbà.
0: Kabiyesi o.
1: Àwọn wàá máa rántí accident yìí.
0: Oh yes sir.
1: Ó lè kọlu tírélà.
0: Adani wa yo.
1: Tírélà yẹn gbẹ́ wọn bí ẹni gbẹ́ bọ́ọ̀lù.
0: Kabiyesi o.
1: Ó di inú odò.
0: Ìkúnlẹ̀ abiyamọ.
1: Ó ti láǹdì sísàlẹ̀. Ni mọ́tò yẹn jóná.
0: Jésù.
1: Orí àpáta ni mọ́tò yẹn láǹdì. O jóná ni.
0: Adani wa yo. Kabiyesi Olorun.
1: Ọmọ mẹ́ta.
0: Mẹ́ta tán.
1: Lẹ́ẹ̀kan ṣoṣo.
0: Kabiyesi o.
1: Ẹ máa kẹ́.
0: Ìdílé kan.
1: Àbọ̀nì ojú àná.
0: Àbọ̀nì ojú àná.
1: Àṣìṣe ojú àná.
0: Àṣìṣe ojú àná.
1: Tíṣà mi ṣe.
0: Tíṣà mi ṣe.
1: Tí fóun ní òní

0: And the minister saw you.
1: Oh, God. Yes, sir.
0: Sise lori kini
2: beni sa
0: fun ojo meta
2: ojo meta gbako ni
0: o ma buru fesu
2: kabiyesi o
0: awon gan ma mo pe
2: oh yes sir
0: nkan kan ti de ojo de
2: ojo de o
0: ojo form
2: o form
0: ojo emi o gudo form
2: mo
0: o gudo pelu mo
2: beni sa
0: hello
2: aisha
0: ojo ire gudo de bi pe hello
2: aisha
0: emi ni ojo ire
2: beni sa
0: gba kokoro omo to
2: gbere raje o
0: emi ni ojo anu
2: beni sa
0: gba kokoro anu
2: gba anu ti e
0: eyo
2: kabiyesi
0: o kokoro ina lowo emi lojo ina lowo mo ti de o
2: lowo de o
0: o ja gbe le yi
2: kabiyesi o yes sir
0: e ma ko
2: oh yes sir
0: abode nu ojo
2: abode nu ojo
0: kade nitori mi sina yo mi loko mi sina yo mi loko mi abode inu ojo nitori sina yo mi jade o jade o abode ko sa nu
2: abode ko sa nu
0: abode ko sina lowo omo iya yen
2: eh
0: sa
2: kabiyesi o
0: ba se fun ni iroyin
2: yes sir
0: awon mo re meta ti won accident
2: kabiyesi o
0: ti meta ta jona
2: o jona guruguru
0: olu omo
2: kabiyesi o
0: eh sa last born
2: yes sir
0: bo ti gbo iroyin
2: kabiyesi o
0: ori re turn last born yen ya were iya funra re o ni stroke
2: kabiyesi olorun
0: mo koja nu oja
2: adani waye
0: bo ti sobu e pa mo ni e mu mi dele re
2: kilo de
0: mo de ile re
2: kabiyesi o
0: ekun ni so
2: adani waye o
0: mo ni so re ti ojo ekiya ne nitori ire
2: se
0: nitori ire se olorun tun wa sanu e
2: kabiyesi o
0: tori po ti ri pe
2: o ye sa
0: egun yen ma ja
2: adani waye o
0: lo se ran mi si
2: o beni o
0: pe ko fi congo rice merin tore
2: beni sa
0: o de se
2: o se o
0: o tun se pele mi lori
2: ni kabiyesi olorun o
0: pa to ma down
2: yes sa
0: o ni mo se do ẹ wo àpò rẹ̀sì 30 níbẹ̀ nínú
2: ṣọ́ọ̀bù
0: ẹ lọ kó gbogbo 30
2: yẹn
0: mo ní sẹ́mi ni
2: ẹ pa ògbóró náà
0: èmi kọ́
2: káìká
0: ṣé yóò jí àwọn ọmọ mẹ́rẹ̀
2: mẹ́tẹ̀ẹ̀ta ni oṣù kábíyèsí o
0: mo ní wo ṣoré lè tó ya wèrè
2: kábíyèsí o
0: yóò ṣe o
2: jésù
0: ṣùgbọ́n
2: ó yẹ sà
0: àbọ̀dé inú ọjọ́
2: kábíyèsí o
0: ó gbúdọ̀ dákẹ́ nítorí ẹ
2: adániwáyé
0: ẹ̀yin wo lọ́sà mi
2: ó yẹ sà
0: mọ gbàdúrà
2: orúkọ jésù
0: àbọ̀dé inú ọjọ́
2: orúkọ jésù
0: kò ní wọlé ẹ bí ọ̀rọ̀ ẹ bọ́ bá ti jáde
2: bẹ́ẹ̀ni sà
0: ó ní nǹkan fẹ́ fi yí dànù ẹ sà
2: kábíyèsí o
0: ẹni tí ò lè ṣe tó
2: ó yẹ sà
0: ó wá padà ṣe
2: tótótó
0: kóńgò rẹ́sì mẹ́rin
2: bẹ́ẹ̀ni sà
0: kò lè túnrun lára rẹ̀
2: rárá o
1: ṣùgbọ́n ó sọ pé
2: jésù
1: èpè ló sẹ́ lọ́jọ́ yẹn
2: ṣe
1: mama
2: lẹ́sà
1: wọ́n sọ fún wọn náà ń sùn
2: náírà
1: olóòlè ṣe lórí ọmọ
2: kábíyèsí ọlọ́run
1: ó ti ṣe tiẹ̀
2: jésù
1: sító mẹ́ ẹ̀
2: tàwọn ọmọ rẹ̀ kábíyèsí ọlọ́run
1: sító mẹ́ ẹ̀
2: jẹ́jẹ́ tàwọn ọmọ rẹ̀
1: ẹ̀ṣà
2: kábíyèsí ọlọ́run
1: ẹ wo ìyá yìí
2: ó yẹ̀ṣà
1: ìyá kan ké wá
2: kábíyèsí ò
1: sórí òkè gbọ́dọ̀ gbàdúrà fún
2: yẹ̀ṣà
1: ó ní dádì mo ṣe
2: kábíyèsí ò
1: ìrúbọ tàwọn ọmọ mi
2: adáníwáyé
1: 900
2: náírà
1: ọ̀rọ̀ láṣì ẹ̀ lélẹ́yìí
2: yẹ̀ṣà
1: ó ṣe 900
2: kábíyèsí ò
1: mẹ́rin fún àkọ́bí ẹ̀ mẹ́rin
2: yẹ̀ṣà
1: fún second born
2: kábíyèsí ò
1: mẹ́rin fún third born
2: ayérayé ò
1: kò ní lọ́jọ́ kan
2: o rárá o
1: bó ṣe ń ṣe lẹ́yọ kankan
2: yẹ̀ṣà
1: títí ó fi pé
2: adáníwáyé ò
1: ó méṣọ̀ kó pé mo ṣe wọ́n pé
2: ó yẹ̀ṣà
1: ẹ̀ṣà
2: kábíyèsí ò
1: wà wúwa ẹ̀ṣà
2: ó yẹ̀ṣà
1: bó ṣe dé ó ní dádì
2: yẹ̀ṣà
1: wọ́n mà ti mú ọmọ òun
2: kábíyèsí ọlọ́run
1: ọmọ òun wà ní sẹ́ẹ̀lì báyìí
2: jésù
1: ọ̀làlẹ́jọ́ tó fẹ́ dá o
2: jésù
1: gbogbo ìwádìí tán wá
2: ó yẹ̀ṣà
1: wọ́n rí pé
2: kábíyèsí
1: ò ó wà nínú àwọn tó lọ jalè
2: ayérayé ò
1: ẹ̀ṣà
2: ó yẹ̀ṣà
1: mọ̀mọ́
2: tọ́ba mi ò
1: ẹ̀ṣà
2: kábíyèsí ọlọ́run
1: ó ti bá àwọn gáǹgì yẹn ṣiṣẹ́ rí ṣùgbọ́n kò tẹ̀lé wọn lọ jalè
2: adáníwáyé ò
1: àwọn gáǹgì yẹn náà wá lọ mú
2: kábíyèsí ọlọ́run
1: níjọ́ tó ń ṣèdájọ́
2: ó yẹ̀ṣà
1: mọ̀mọ́ yẹn wọ́n fi ẹbọ yẹn ké pe ọlọ́run
2: káì
1: ó ní ọlọ́run ẹjọ́ ó ní roti nírẹ́bọ mi nítorí àwọn ọmọ yìí
2: ayérayé ọlọ́run ò
1: adẹ̀gbàdúrà
2: kábíyèsí ò
1: wọ́n dẹ̀ ẹ̀ṣà
2: yẹ̀ṣà
1: wọ́n dá ẹjọ́ ẹ̀wọ̀n 20 years
2: jésù
1: 20 years
2: ayérayé ò
1: fún àwọn gáǹgì márùn
2: kábíyèsí ọlọ́run
1: ọmọ tí ẹnìkan ni wọ́n fi sílẹ̀
2: alleluya
1: ọmọ tí ẹnìkan
2: yẹ̀ṣà
1: ni wọ́n fi sílẹ̀
2: kábíyèsí ò
1: ẹbọ oṣù bàbàbà yìí
2: ó tẹ̀lé ìtọ́ni ni
1: o mama jẹ̀mú tó nípa
2: ẹ̀
1: dádì kan ti ṣe tiẹ̀ ó yà ṣe tọmọ ẹ̀
2: ó yà lọ ṣe tọmọ rẹ o
1: mò ń retí ẹ̀
2: kábíyèsí ò
1: tó bá ti wọnú ìṣura yẹn
2: ó yẹ̀ṣà
1: ẹ̀ṣà
2: kábíyèsí ò
1: tó bá mọ tá a fi ń já sórí òkè
2: adáníwáyé ò
1: a fi ń já yẹ̀pẹ̀
2: ó yẹ̀ṣà
1: a fi ń já símẹ́ǹtì a fi ń já blọọkì
2: kábíyèsí ò
1: a fẹ́ ó ń kọ́ chọ́ọ̀tì
2: ó yẹ̀ṣà
1: ẹ̀ṣà
2: bàbá mi ò
1: pírójẹ́ẹ̀tì ò le tán
2: rárá o
1: lórí òkè
2: àtọ̀
1: torí iṣẹ́ pọ̀ tá à ń ṣe lórí òkè
2: iṣẹ́ pọ̀ rẹpẹtẹ
1: tí ìwọ náà bá dé wàhálì
2: kábíyèsí ò
1: májẹ̀mú ni ò
2: ó yẹ̀ṣà
1: lọ́rú ẹbọ tiẹ̀
2: ó jẹ́ lọ ṣe tiẹ̀
1: náírà
2: ni ò
1: ẹnjìníà
2: bẹ́ẹ̀ ni sà
1: rìpíìtì àwọn ọ̀rọ̀ yìí
2: ó má rìpíìtì o
1: tèmi yé mi o
2: bẹ́ẹ̀ ni sà
1: ó yà lọ́rú ẹbọ tiẹ̀
3: o
1: tí ì ṣe lọ ṣe báyìí ẹbọ
2: náírà
1: ó yà máa rú báyìí
2: ó jẹ́ lọ ṣe o
1: báyìí
2: ó jẹ́ lọ ṣe o
1: lọ rú
2: lọ ṣe báyìí
1: títí bí 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 fun osu baba.
2: Oh yes sir.
1: Ma wa tu osu baba baba fun e. To ba di ola.
2: Hey.
1: Oga.
2: Baba mi o.
1: Sori September to wa.
2: Yes sir.
1: O gbudo jade ku onu September.
2: Eh
1: o. Lofo.
2: Kabiyesi o.
1: Tori wipe.
2: Yes sir.
1: Gbogbo eni ti September ba ba pade.
2: Eh.
1: Yes sir.
2: Oh yes sir.
1: O ma ngba nkan lowo won.
2: Kabiyesi Olorun o.
1: At eh sir.
2: Oh yes sir.
1: O gbo ni. September lo koko de.
2: Kabiyesi o.
1: O ye ka ti duro ni osu kejo.
2: Oh yes sir.
1: Sugbe dide to de.
2: Eh
1: o. O ni eyin meta to ku.
2: Kabiyesi o.
1: Pelu mi.
2: Eh.
1: Ogo mi le mo lo.
2: Yes, sir.
1: September.
2: Eh.
1: October. November.
2: November.
1: December.
2: Ati December.
1: Yes, sir.
2: Kabiyesi o.
1: Ori ta logo ti bere.
2: Eh, ori September ni sir.
1: Yes, sir.
2: Oh yes, sir.
1: Mi o meni to sami.
2: Kabiyesi Olorun o.
1: Ogo yin ma kari gbogbo oyin.
2: Bere so.
1: So wale.
2: Yes, sir.
1: Nai ode nera.
2: Nai ode nera ni o.
1: Eh, sare lo se ti e.
2: O ke lo se bayi bayi.
1: Lo se ti e.
2: Ide ko lo se o.
1: Ori re oni gbe bodi.
2: Ah, bere so.
1: Nai ode nera.
2: Nai ode nera.
1: Oh yeah, Lord, we want you. Oh, tige. Lo se bayi. E bo 900.
2: 900 naira.
1: O ya mo ru bayi bayi.
2: O je lo se o.
1: Bayi bayi.
2: O je lo se o.
1: Lo ru.
2: Lo se bayi bayi bayi.
1: Ti ti bi.
2: Ti ti bi.
1: 0
3: Did you know we were? You were going to go. Let it go.

0: ese engineer wo se juje ngusi now mo fe so bayi wi pe ese gugu eyin te nkimi do ba se wa be titi ti o bi don the 13 yen eni kan ni ojo mi lu wa nbe de yin ojojumo le mi se birthday fun yin emi mo ngbadua fun gugu yin be ba fojo ose meji gbadua fe mi na ki peju bibe ni so ni ara e gbadua fun wa eje menu ku bi be yen mummy oluwa ni ninu osu yi kiki eri ni ki mo gbe ki lo lohun ti lo wole odekun le papa fun o ya ninu wasu e mo send the testimony yin si mi o lo ni kongbe kongbe today oni ojo kerin ninu awe atadua oku meta pere engineer eja bere eja lori agbara
1: mo dupe lowo olorun nitori pe oluwa ya mi lenu pupo ni ori radio o ko tune ni mo da mo ko di pe ah olorun ojiji mo ti lost many church won gba ti mo de ti mo gbo ipe baba ya lu sele to pe odun mefa ni mo fi gun okada
2: odun melo
1: 6 years
2: eyan to sinu emi awon senior mi nu olokada odun meta pere ntemi so senior re
1: so ni ro pe mo le ba mi ra mi ni imu okada sugbon oluwa ya mi lenu bi o ba se ni kan se mo se be ngba ti ni ojo birthday won ni last year mo sun nigba ti ma ji mo ri pe ese mi wu ese otun mi awon kan na fa ni oni kini kan ni mo olohun ojiji oni je mo de gbe ana isi tori
2: anointing oita fun
1: yin ti o te fun wa mo mu anointing mo fi n pa ese mi o n gbona bi eni pe o n dana sinu e ni gba ti mo debi mo ni wo olohun akoko ti mo fe wa si ori Jesus city yi re mo ni wo olohun gba ti ba ma pada wa mo fẹ ni testimony ese yi ko ti lo ku pe pe
2: ese na e bo gena o to
1: leyin yen bi ore kosuma mi kan bo ye pe mi ni yen ki lo de o ni kin wa o lo fe ran mi lowo ni kin ti ko gba 50 pounds mo ni emi 10 naira lo wa lowo mi 50 pounds
2: o fo yin 50
3: pounds
2: 10 lesi ni lo
1: ni sise kankan fun o kọ fun mi 50 pounds yen ni mo ya emi alaile ni o olorun ojiji o ma
2: e wa ya
1: mo ya kin to mu lo fun mo la kin to lo se mba mo ni ka omo la ma tun lo paru e mo mi lowo mba mu fun won ngba ti mo se bayi ni lekun olorun mba koko mo yo da mewa mi mo ni wo na e to ku boya eyan mo lo se be
2: ki won se be
1: mo ni ko se be fun mi only a
2: won ba se be fun
1: won ba se ba fun mi mo je mba wo mo ni wo olorun mo tun ni lore tori ngba ti mo wa si ba jo ta yin mo ni wo olorun ti ma ma pada wa ngba be de baba mo fe so testimony bi omo ti o se mi ni mo bi bo se ni daddy o ba ra mo tun fun mi o nu wa mi ba
2: ora kini
1: ora sienna big daddy ora fun mi o nu wa
2: mi nda ti mba ri enikeni ti e bo nbe lese re tàbí ọfà ń bẹ lẹsẹ rẹ tàbí lọwọ tàbí lára wà á fún òkè ọba àmọ lè fò gbéra ó yẹ kó jábọ ọlẹ. Jábọ ọlẹ. Ní ọwọ́ báyìí owó òkèrè nílùú ìsàlẹ̀ sàmì dáadáa wà á bá wọn náà. Bàbá yẹn ni kì í sọ ọmọ tí mo bí tá a sọ fún ọpọ́ lóore ti tán gbọ́wọ́ lórí. Àmì tí olóore mọ fi dá ènìyàn mọ bí n bá gbọ́ tí àmì rẹ dún lórúkọ ọba bàtọ́mọ àti tẹ̀mí mímọ́ àmì yẹn kọ́ wọnú ayé rẹ. Ọ̀rẹ́ o sit down mọ́tò ọ̀rẹ́ o ẹ̀yin wo lẹ nínú ká ọ̀fẹ́ gbé ká wá bí kì í ṣe bọ̀ bá tó rà ló tó lè ní síyàrá ẹ̀bùn ọjọ́ ìbí mi ọlọ́run jọ nítorí ikú àtàjíǹde bá ń fi ṣe káà fún wa kó tó di december ẹ lo káà bàbá ìwà lo káà káà rẹ jáde ètò wúrú ọkẹ from okada to sehena mo pàṣẹ ní gbólóhùnbí tó wà yẹn tó bá lè hàn káà rẹ jáde. Bàbá ṣe ti kọ́lé.
1: Ẹ ti kọ́lé. omo yan lo tura mo o tura ile fun mi ati ye
2: o ra le fun yin
1: o tura le fun mi mi ati ye tori mo awon ore nbu mi ngba yin pe mo nto omo ti mi le jere mo wa dupe lo Olorun pe mo jere omo ohun mo fe ke ba mi gbadura e mo ti wo pe omo to tara mi jade lo ma kokko gbe un le se fun mi to pa na gbe un le se fun mi sugbon jo ti omo yin ni daji eyin le ni moto imo sunkun ni be mi olokada
2: se gbon ti baba yin so e joko e kokunu oro won o won la won kokko se bo mo to ti ara awon jade oni yo kokko sa won lore aso mo ta won toju ni ti owo iyanu ba ti kan o won ni na lora le nipa jo by this September ilu wo gan lele fe wa America ta won won yin na lo e ko le ko to di next year atendo baba yin sami e ko le
0: se gbo nkan mo mama fi baba yi lara bale because o ti clear tele mo gbo nkan kan eyin wo le be so re ma jemu yin meji meji ni emi awon woli ni asan lose sa iwo re ma jemu to mo san yen meji re san ta won mo re na enikan ni se meji ti won meji olohun fi ndan wo ni olu won gba ibi giga dan wa wo lose ati ninu osu kesan yi eyin te ni da mewa na san o ni ku awon ayan fe mi jo ti won fi ebo ba mi da ma jemu in to fe denwo ni awe wa di number 4 loni mu iwubo yen ti e mu ebo majemu iwubo majemu ore majemu account number church ni 19 66 36 38 73 access bank comfort life mission international ni o gbe jade kapin yan wole elu ile isa ore majemu bere lati 2000 lo soke account number ni 2017 42 90 47 2017 42 90 47 comfort life mission international first bank ni ye mbo ni mo se fe se o nje je mo pe popo la fi break egbe iyonu le kan bu die iyo to ba si ti bu ti mo ngbadua si separate e kuro ninu iyo le engineer e tun gbe mic si baba yi na le ni awon baba wa ti gbajo baba yi
1: oruko mi ni Olatunde Samuel lati Ogun State ni 2022 November 7 mo wa lori oke yi
2: nbi bayi
1: be ni sir mo kuro ni lojo yen mo so fun yawo mi pe mo fe lo gbadua lori oke lai mo bi ti mo nlo da ti pe lo Olorun pe iyawo mi mo so fun pe mo fe lo gbadua ko ba mi ti yan ni ki ma lo ajo wa na ni
2: e to jo wa ni se won be mi bayi
1: be ni sir
2: Mrs. A.Y. Samuel Babatunde oro na kan yin
1: so mo se kuro ni laaro ojo yen mo koja nbi mo ri tero po mo so kale
2: e so tori ba ere ro
1: be ni mo so kale fun mi wakati meta si merin ita yen ni mo duro si mi ora e joku
2: ninu orun mama so ri mi wo boda re
1: so o to de je me wa ni ojo na ju wi pe mo process lati lo sori lede Canada
2: e be lo Canada
1: be ni sir
2: nte n lo ri oke si nti inu
1: be ni sir
2: e ba ya
1: o meji ni sir Canada ati agbara
2: atagbara
1: be ni tori pe alfa ni mi
2: pastor ni
1: be ni sir so pe lo ri ofe Olorun arakunrin kan wa jeri ni ojo yen o so wi pe egbon won kan wa Olorun o je doctor pe won ti fona ni visa Canada lojo yen e wa so aso tele pe awa ta fe kan na won soke mo de na won soke be se gbadura fun wa mo omokunrin yen o pade mi lenu ona nbe yen mo ko ara mi ati ekanra mo wa key to it pe emi na nbo login wa jeri so bo se di Jew that so wi pe ka ma se building project to 50,000 ko so wo lowo mi owo kan wa lowo mi ti mo ya to wa lowo mi lodun yen lojo yen mi o so fun yawo mi mi o se o wa di on the 21 e wa lovers
2: but enisu so wo lowo le bi se
1: Ben, sir.
2: Ever won't know what she?
1: Ben, sir. Ni on the 21, yemo wa l'office. Mama kan wa jeri pe ohun se, ohun de ri, visa gba ni ojo keta. Emi wa so mi lo na yen pe go and do it. Liru ijoko l'office mo ti transfer owo yen. Mo se transfer ko bi ojo meje. Mi o so fun ya ba ti mo dile mo se so fun won. Ko bi ojo meje. Laaro kutukutu ni mo gba ike. Ko ti de.
2: Be Canada yin de. Amo yi Canada. Ye won ko gbangba na we
3: raise up your hand
2: emwa mo na si wo na
3: she wants you
2: gbogbo ẹyin tó jẹ pé nítorí kankan nú ọrọ ẹni mo fẹ travel.
3: Ọlọrun
2: tó ṣe ti àlùfáà yìí àti ìyàwó wọn kan fi gbogbo agbára ṣe àmì tí ẹ náà jáde. Kí pé mọ́ àwọn mẹ́ta tèmi náà jáde. Bàbá iṣẹ́ ìránṣẹ́ yín ò ní kú. Ẹ lọ bẹ̀rẹ̀ lọ́tùn àti ìyàwó àtọmọ tí yín náà jáde. O ti rí bẹ́ẹ̀.
0: O ti rí bẹ́ẹ̀. Mo gbé yín tẹ̀ ń fẹ́ travel. A pàdé ní Sunday ní Monday. Ẹnìkan níbi ìbò sẹ́rí Sunday láparí padlock. A ti bẹ̀rẹ̀ láti Wednesday. A parí yẹn ní ọjọ́ Sunday. Nínú ìsìn ẹyọ kan péré. Ìsìn kan láṣẹ ní Sunday yìí. Tá a bá ti parí ní service ní Wema àti ní gbogbo Sona Church wáyé. Ní aago mẹ́fà nírọ̀lẹ́ ọjọ́ Sunday. Olúwa ní kí n break holy communion fún gbogbo àwọn tí wọ́n fẹ́ jẹ́ candidate ìyanu. So láì ní waste àkókò ẹ múra o. Gbogbo ẹ̀yin ọmọ ọlọ́run ẹ buyọ̀ díẹ̀ nísìn. Ó dorí Facebook, ó dorí YouTube àti TikTok. Iyọ̀ yẹn lẹ́mọ̀gbà nímọ̀ gbàdúrà sí. Màá wá fún yín ní iyọ̀ míì àti anointing oil méjì méjì omi 77 náà wà nílẹ̀. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ ní ẹ fún mi lákàntì, àwa náà fẹ́ fún yín lẹ́bùn bẹ́ẹ̀dẹ̀, a fẹ́ bá yín dá sí. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ fẹ́ fún mi lẹ́bùn bẹ́ẹ̀dẹ̀, àkáǹtì nọ́mbà tèmi gangan rèé. Ọ yàtọ̀ sí ti chọ́ọ̀, gbogbo ẹ̀ tẹ́ ẹ̀ ń gbọ́ yẹn ti chọ́ọ̀chì ni, kò lè kàn mí lọ́wọ́. Èyí gangan ọ̀dọ̀ mi ni ọ wà sí sòòsì 19 45 71 13 49. Ẹnìkan ní ìdá 19 45 71 13 13 49. Access Bank Ọdẹkunle Epaphras ni ó gbé jáde. Èmi náà retí ẹ̀bùn tó fẹ́ fún wòlíì. Ojú ò ní tí ì láéláé. Bàbá yìí sẹ́yìn náà lè sọ̀rọ̀ díẹ̀ báyìí. Ẹnjìníà ẹ tó pè ní tá à ń pè ní iṣẹ́ ìránṣẹ́ wòlíì Ọdẹkunle Epaphras. Ẹ̀bùn tó lọ́ fún un ti ẹni Jésù mà ṣe. Ẹnjìníà.
4: Yes, join us as we celebrate our prophet, Prophet Ọdẹkunle Epaphras, Baba Amiu, the general of

0: Ajamajẹbi.
1: Aha. Ajawo. Ajamajẹbi. Adejari.
0: Aseyori.
1: Aseyori.
0: Ọmọmúlika.
1: O kọ yín o ti ẹ pọ.
0: Sariboli ti àwọn sọ mí ní Ajamajẹbi. Tó jẹ́ àbá gba létí èmi ọ̀dọ̀ balẹ̀ fún mi. Màá ní mo lọ. Gbogbo àtẹ̀yìn ń wáṣọ. Njọ́ tí mo débi ọgọ́sì mo débi ọdún 2021. Njọ́ náà lẹ pé bàbá tẹ́ sọ yí pé wọ́n ń dirun fún ní ojú oorun. Wọ́n jáde. Na fámìlì bá ní wọ́n náà jáde fún ṣé wọ́n ń dirun fún mi lójú oorun nígbà tí. Ọ̀tọ̀ ni tó gbé mi débi ẹ̀ lé pé n jáde. Àwọn ìyàwó mi náà ń bẹ ń bí gbogbo àwọn ọ̀rẹ́ ìyàwó.
1: Níbi báyìí náà.
0: Wọ́n ń bẹ ń bí gbogbo wọn náà máa fún mi lówó ọkọ̀. Orí mọ̀ máa mo gbó dáadáa mo sì máa sìgá mu. Mò ń mutí.
1: Ẹ ń mutí.
0: Níjọ́ kan bàbá rí ẹ̀yin tẹ́ mo gbó. Ẹ̀jẹ̀ wọn kọ sọ nọmba wà. Mo jókòó lórí òkè. Bàbá rí ìfẹ́ tó ọ láti rí ni o. Ìwọ tó ń fa sìgá. Òun lójú ìyàwó mi.
1: Sẹ́ríkò ìyàwó yóò mọ̀ bẹ́ẹ̀ mú ni.
0: Ọmọ
1: àjọ ẹ máa yọ ọmú ni.
0: Ẹ máa yọ ọmú ni tí máa délé ọtí. Ṣùgbọ́n sẹ́ríkò àdìjọ ti ẹ ní èyí tẹ̀ ń fagbó. Ẹ jáde tó ọba ti bẹ́ẹ̀ mú mọ́. Èmi àti ẹ̀ lájọ jókòó mọ̀kẹ́ jáde ni. Ọba ni ẹ mú gbó mu ni mò ń mú.
1: Lọ́wọ́ ẹ, ohun tó ń ṣe ti ń kọ́ bọ̀ lọ́dọ̀ ọlọ́run láti
0: orúkọ jésù mo wá dúpẹ gan.
1: Mo gbóyan mọ ni.
0: Mo àti sìgá nígbà wọn fẹ padà yín bẹ náà ṣe lẹ́ẹ̀kọ́ padà yín mọ. Ó dà wọn ṣàgbèrè mọ.
1: Ẹ tó ń ṣe yẹn.
0: Ọpẹ́ ìfẹ́ padà yín mọ. Èmi náà fẹ́ padà yín mọ. Mo ti rówó.
1: Ṣé aṣẹ́wó lẹ máa ń gbé ni.
0: Kò sí etí ilé náà. Kò sí agbo tí ìyẹn lọ.
2: Ìgbà rówó kankan mọ.
1: Ṣé kí ni.
0: Ìrówó kankan mọ. Ebi pa. Ṣé Ọlọ́run jẹ́ bí ọpa mi mọ́ lórúkọ Jésù gbogbo tí mo rí ṣe mo ti rí ṣe lọ́lọ́run òjijì ìyàwó mi náà bẹ́ẹ̀mẹ̀ àjọ wa ni ìyá Sìfàáwù gbogbo àwọn ọ̀rẹ́ rẹ̀ wọ́n wò mí.
1: Mọ́mí ìyá Sìfàáwù ẹ̀ máa bọ̀. Mo mọ̀ láìkì tí mò ń gbọ́ yìí. Èké Adáyà Báálí Àbàdẹ́ Ẹ̀ṣà lọ́wọ́ ẹ̀ méjèèjì sókè. Ìwà àtijọ́ lọ́wọ́ rẹ̀ tí ò jẹ́ kọ́ ọba àná pàdé mọ́ bí n bá gbọ́ tí àmì rẹ̀ dùn mo ní kọ́ já bọ́ọ̀lẹ̀. Ṣídà ìyá Sìfàáwù máa bọ̀.
0: Ṣé wá rí gbogbo ń tẹ́ òṣìṣẹ́ kan tẹ́mi ó wà ṣọ́ọ̀ṣì yìí tẹ́mi ó ọwọ́ ọmọ nǹkan mi gbogbo gbà ni.
1: Ọwọ́ ọmọ nǹkan
0: yìí. Mo wá gba bàbá ìgbọ́ débi pé ó ní ọlọ́run òjijì kódà omi.
1: Ẹ̀yin ni. Ẹ̀yin
3: niyàwó. Bẹ́ẹ̀ni sà.
1: Sìfàáwù nkọ́.
3: Ọwọ́ sà.
1: So náà bẹ́ẹ̀mi ni. Ẹ bá ń pè é.
0: Sìfàáwù. Sìfàáwù máa bọ̀.
1: Fún mi ń fà yìí. Ìwọ Sìfàáwù. Fún mi ń fà yìí. Ó kọ tí àwọn tẹ́ ẹ lè máa gbọ́ ń bí nìyẹn. Àmọ́ iṣẹ́ ìránṣẹ́ tí Ọlọ́run rán wa. Inú mi sì ń dádùn. Ṣé last born yìí ni?
3: Bẹ́ẹ̀ni.
1: Last born you want last born? Class wo?
4: Basic 5
1: lọ wà báyìí. Nice. Ẹbí tán.
0: Ìwà láde 2012.
1: Ẹ bá ti wá lówó ẹ náwó fún o.
0: Mo láìkẹ́ ìyẹn fẹ́ kẹ́ bí ọ̀pá. Ìyẹn fẹ́ kẹ́ ìròyìn gan. Wọ́n máa mú kí ni.
1: Ẹ mú kí.
0: Wọ́n máa mú kí ni ibi àti àrẹ máa já. Àwọn olóyè burúkú ọkùnrin tẹ́ ń bá ọmọ ọdún mẹ́tàlá.
1: Wọ́n láìkí bàbá yìí ó yé wọn.
0: Ṣẹ́wárì ní ojúkọ Jésù gbogbo ọjọ́ tẹ́lò láyé ẹ̀ẹ́nì máa padà síbú.
1: Ẹ̀ẹ́nì
0: wálẹ̀ ọlọ́run ọdẹ́kúnlẹ̀ breakfast ó tú mi sílẹ̀ o. Kódà àwọn èèyàn yín lọ́wọ́ ẹnìkan ní nígbà mo ọ̀sẹ̀ débì wọ́n ní ìgbà yẹn ní ẹ̀hán 50,000 wọ́n ní ọlọ́sìn bára nítorí mọ̀mọ́ tọrọ jẹni láti bí ọdún méjìlá. Wọ́n ní ọlọ́gbọ́ owó ńgbà tọ́lẹ́ kúnlẹ́ ló ń fẹ́ máa ń há owó láàpẹ́ gbẹ̀rẹ̀ ní gbọ́ rédíò. Mo ní tó yẹ pé owó mo lọ tọrọ mo lọ yá lọ́dọ̀ rẹ̀ èèní rí ìyanu. Àmọ́ tó yẹ yí pé ìpè rẹ̀ dùn mọ́ mi ọkàn mi sì balẹ̀ mo sì ń bá a lọ èèní rí ìyanu. Lórúkọ Jésù wàhálà àwọn tí wọ́n fún mi lọ́jà àwìn ọjà tí ń bẹ nínú ṣọ́ọ̀bù mi ìsìn kì í sọjà 500,000 èsì sanwó. Wọ́n fún mi ní.
1: Ilẹ̀ ń ta gan.
0: Ẹ̀gúsí ni èmi lẹ́lẹ́gùsí Jésù. Mo sọ ara mi ló kọ tuntun.
1: Tètò náà kì í. Ẹ̀gúsí.
0: Ẹ̀gúsí Jésù.
1: Tètò náà kì í.
0: elegusi mi sugba olohun o bukun mi baba mi e gbadun mi e gbadun mi o e wo e ma je mbo polo ni oloro e ba manage won ba nti mo mu wa oruko ji
1: ah e ti wa nta egusi
0: won fun mi lawo ele mo polo mi ka sinjo te ni ka mu komu ka ma fi se ori pe olohun jori mi o pe
2: nice komu wa kola mu bolote yi emi gan ni ma fun yin ni nkan ta mu bo iyo ati anointing meji meji pa lucky nikan le mu wa ni jo sunday eyin ayan fe mo joko le ko mo sunkun baba ko fowo atomo din lenu eyin omo olohun mu ida mewa mu iwubo re eyin te ti so re majemu akoko sele keji bayi laarin oni si ojo meje ni account number na le lo fun omode ati agba olufe eje ngbadu wa fun eyin omo olohun ti won bi loni ten mark birthday loni ojo kerin osu kesin ese bibeli ta fe ka loni iwe first timothy and second timothy gbogbo iwe timothy ikini ati keji a pari e done and dusted ni atun tesi waju niye ngba to ba dola tesi waju ni agbara olohun ni sunday pepe yo pomo sa o e to wa daju nisin won lo sori facebook youtube e bu yo die die pade mi and mo gba olohun gbo pe to ba tun di 12 a tun tesi waju didun lo so so interview break loni ni popo ati eyin meji meji ibe pe ni jebe
1: eyin omo olohun ti won bi loni ten mark birthday yin loni eyin omo olohun ten mark wedding anniversary yin loni da oye kunle eje ngbadua fun
0: mo gbe owo mi soke oro bi ope oni tan ninu irajo re
1: happy birthday long life and prosperity happy wedding anniversary
0: mo so le kan na fun gbogbo eyin te fe si a testimony number te si a testimony yin si re
1: 080-88-71-65-66
0: send the message ire atanu ko bayin God bless you.

0: yọ marugbo ọjọ.
1: Yes,
0: sir. Ṣé àlàáfíà lẹwà?
1: Àlàáfíà ni sir.
0: Àlàáfíà Kristi kò ní fi sílẹ̀.
1: Àmì Jésù.
2: Ẹ tí ọwọ́ méjèèjì. Èmi ò mọ̀ pé ogun láyé yìí jẹ́. Ìṣòro sì pọ̀ nínú ẹ̀. Ẹ wo àṣírí táyé yìí ní. Ẹni tí ìyá láìkì jùnú ọmọ kò rọ́nà lọ. Èyí tí ìyá ò wá láìkì olólówó. Èyí tí ò láàánú lójú olólówó. Èyí tó láàánú tó sọ fún ìyá pé má mi ẹ fọkàn balẹ̀. Tí n bá lówó ìyá ò lè jẹyin. Èyí tó wá láàánú ìyá yẹn òun ni ò wá lówó. Ọmọ búkú tí ò kí ń sàánú òun ló wá lówó. Ayé yìí sọ̀tọ̀ọ̀tọ̀. Àṣẹ́kìsọ jẹ́ orí náà fi ń ṣe rere. Àkọ́bí ilé lè mọ́ ọ̀rọ̀ náà lọ. Killers born dẹ̀ jẹ́ èèyàn. Ọba àwọn ọba ló mọ bó ṣe ń pin. Inú kan náà ná gbà wáyé. Ìkan lówó ìkan yolo sí. Nínú inú kan tẹ́lòmíì bí ìkan di ọba ìkan di amúgbó. Ìyá kan ló bí ọmọ márùn-ún. Ìkan wà lẹ́wọ̀n. Ìkan bẹ lamẹ́ríkà. Ìkan ṣe wá gbórílù ẹ̀wọ̀n tí kan gbórí lamẹ́ríkà. Màá dẹ̀ pray fẹ́ tó bá gbọ́ mi. Ó ní yan ìpín ìbànújẹ́. Àmì kejì rè ó ní yan ìpín ogun. Now, ogun ta òkò tó wọnú ayé àwọn kan. Torí ẹ̀, ogun ayé wọn dáwọ́ dúró. Ẹlòmíì ti rọwọ́ yọ tẹ́lẹ̀ o, òjijì nísì kò rọwọ́ yọ mọ́. Tẹ bá rí ẹlòmíì tẹ́lẹ̀, ẹ̀yàn tó jẹ́ pé lọ́dọ̀ ẹ̀ èrò máa ń pọ̀ ni. Ó kó ara lé àtàrà àtàmọ́ra. Ṣùgbọ́n gbà tí ayé kojú òdì sí, gbogbo tó ní di ìtàn. Ó wá dẹni tí padà ń wojú àwọn tó fún tẹ́lẹ̀. Ẹlòmíì sọ pé ṣe mọ̀ pé ngbà tí mo rọwọ́ yọ, mo lawọ́ fún yín. Ẹ mọ́ gbàgbé mi báyìí. Ogun tí máa ń sọ ọ̀gá dọmọṣẹ́. Ogun tí máa ń sọ afúnni di atọrọ jẹ. Ẹ ń báyìí sàmí, ogun yìí ò ní jà o. Tẹ ọwọ́ ẹ méjèèjì. Wọ́n tàn yín jẹ. Ọmọbìnrin tàbí ọkùnrin tó ń ṣe wárápá. Kì í ṣe ìfẹ́nu rẹ̀ ló ṣe ń ṣe wárápá. Ọ̀tá kan ló ju ogun kan sí lára. Ṣé wá rí ẹni tó ya wèrè. Wèrè ò mọ̀ pé wèrè lohun. Tí wèrè bá ya wèrè tó bá máa jẹun kò ní jẹ́ nínú ilé. Wèrè á gba oúnjẹ níbi tó ti ráńjẹ ní ẹ̀gbẹ́ títì. A wá mọ̀ lọ orí àtàn. Ó bìlífù pé orí àtàn ní pálọ̀hún. A wá lọ jẹun níbẹ̀. Lọ́kàn wèrè orí àtàn ni yàrá ẹ̀. Ṣùgbọ́n lọ́jọ́ ẹni tó rí rẹ̀ pé kò ní fẹ́ jẹun lẹ́gbẹ̀ẹ́ àtàn tó rọ́ mọ̀ pá àtàn rè. Ọjọ́ kan tí ẹkún gbọ̀n mí. O ni ọjọ́ tí wèrè jí búrẹ́dì. Ó mú búrẹ́dì ọ̀hún ló bá ń já sẹ́nu kò sì lọ ó dúró mẹ́. Ìyá oníbúrẹ́dì pariwo pé ẹ wá wo wèrè ólé ólé ólé. Àwọn èèyàn bá na wèrè yìí wọ́n ń dagíbò. Nǹkan tí ó pa mí lẹ́kún ni pé wèrè bá ń sunkún. Wèrè ni ẹjọ́ ebi ló ń pa mí. Àṣọ níbọ̀ ṣe na wèrè bí yóò ṣe jẹ̀yàndé stage kan tàró sì máa ní wèrè. Tí wèrè fi sọ pé ebi ló ń pa mí. Ẹkún gbọ̀n mi pé ìyá oníbúrẹ́dì yóò tiẹ̀ lè sàánú. Kó tiẹ̀ gà á gẹ́gẹ́ bí ìsàká tó ń yọ. Ó sì tún ní ká ọmọ aráyé máa na wèrè. Àṣẹ tí wèrè gan bá tọrọ oúnjẹ lọ́wọ́ ènìyàn. Ìbùkún kan fẹ́ wa ni. Ṣé rí òpè ló lóúnjẹ kan tí wèrè kan dúró síwájú ẹ̀ tí wèrè ní ẹ fún mi lóúnjẹ. Tó tún ní wèrè owó dà. Ṣé rí ẹ máa gbowó oúnjẹ lọ́wọ́ wèrè. Òun àti wèrè wèrè ni ẹ́. Náwó sókè. Wèrè ń tóúnjẹ fún wèrè. Ẹ tí ò bá ti lójú àánú kọ́ lọ́mọ ṣe ń wèrè ni. Sàmì mẹ́ta ò ní sí wà wù. Ẹ di ọwọ́ mọ orí yín. Ẹ wo àwọn ọmọ kékeré tẹ bí kalẹ̀ yìí. Ẹ mọ́ gba wọn ní kò lórí torí ẹ̀ mọ́ rú àyàn mọ́. Ìka ọwọ́ wọn tí ẹ rí àtẹlẹwọ́ yẹn ẹ mọ̀ pé ìlà wà nínú rẹ̀. Ìlà yẹn dẹ̀ ló ń sọ nípa kádàrá wọn. Ẹ wo àwọn ọmọ lúgbúlùgbú yìí. Àsọba ń bẹ láàrin wọn. Ẹ wo àwọn ọmọ lúgbúlùgbú tó ń ṣeré kiri tó ń pòkìtì ọlọ́bọ yìí. Àṣẹ yóò lọ Amẹ́ríkà tó bá wọ 20 years. Àṣẹ 15 years to this time ọ̀gá ilé iṣẹ́ ni. Àṣẹ ọmọ kan ta ní kó jáde jáde à ń sọ̀rọ̀ lọ́wọ́ bọ́ta ọmọ ìkéré lélẹ̀. Àṣẹ tó bá yá òun ò dàgbà. Òun gan ni ò wá di ẹni tá a mọ̀ pè sọ̀rọ̀. Ilé ayé yìí àwa má rí ìdí ìjìnlẹ̀. Sọ wá rí kí ṣe ó gbé àgàn ní mọ bímọ tá ikú. Àgàn kan wà wọ́n ó bí bọ̀ òun ò ní bímọ. Tí èkú á wọn á da sí ni kò sọmọ tí ó sunkún ẹ̀ torí kò bímọ. Dẹ́ kì í ṣe gbogbo arọ ni ó padà rìn láyé. Kì í sì ṣe gbogbo arọ ni ó kù ní arọ. Arọ kan wà tí ó padà dìde rìn. Tó yẹ pé wọ́n lè bí lárọ yóò sì padà dìde. Ṣé wá rí gbogbo atọrọ jẹ kì í ṣe ẹni tí ó tọrọ jẹ dojú alẹ́. Atọrọ jẹ kan wà tí ó padà di afúnni. Torí ẹ tẹ bá ń fún èèyàn lọ́wọ́ ẹ mọ́ nù lọ́rọ̀. Tẹ bá ń sàánú fún èèyàn lọ́wọ́ ẹ mọ́ gbèsè pè. Bíbélì wípé ẹni tó bá pe èèyàn ní ráká. Kí ni túmọ̀ ráká? Ìwọ ìwọ lásánlàsàn yìí. Tó bá sọ fọ́mọnì kéjẹ pé ìwọ lásánlàsàn yìí. Bíbélì wípé ó wà ní ewu ọ̀run àpáàdé. Torí pé ó pe ẹ̀dá bíi ti ẹ ní èèyàn lásán. Mọ́ pe èèyàn kejì ẹ ní ìwọ ẹni ìwọ ajá. Mọ́ pe ẹ̀dá kan lájá torí pé ò lè dá wọn dá. Ẹni tó sì ròpin lónìí ọ̀gá ni lọ́la. Òjò lè pẹ́ wọnú ilé kan lẹ́ẹ̀mẹwàá. Wo e ma foju pa yan re aseni yan ma yi pada omo amugo ti ya re lohun le jere omo lo wa lowo ju bayi o wa nbe ogbe yan si o ni e ba nbe omo amugo ohun ko wa amugo mo bayi o ti wa kole karun bayi se wa ri awon omo to wa ran ni school ti won je olu omo ngba kan o ti denu kole won wa ran na abayo aso ma amugo ojo si yo pada kanu aseki omo tin fa gbolegbe titi yan ki si opin re niyan tori en to wa nu moto miri si ah o lele ti pari ayan mo bi se fa gbo nko ti pari ayan mo angel le gba laya ti o si jugbole everybody fo soke ogun o jabo lara so pe ogun jabo lara mi yes

tini o gede ti se la roto ni sa gba bi ati sa gba to se bi bi ko o tun fe ma gbojo owo se se me nkwe lori on gbogbo ti won ba tu wi ti won ba tu so la gbe re da ba ya la tori le de wa Nigeria le se kuku te ma gbogbo koro kon du ile Africa ati ni le iro se fe gbo lo gbe ose yi eyan lojo iko ojo Sunday eruku lala makede tun so begede ma gbina alare yo tuju agba nkan yo tu gbe kanu gege bi kankana yo se ma koju kankana ife se won se alagbara yo ma waye laarin ko gbe bolu che de ma ipa gba bọlu Arsenal di Gunners ni pa pa sere Emirates ti se ta le ipa gba bọlu Arsenal o nbe gogogan lere toto to n tese tirintirin re yoo ti ma rogija nenu idije league torilede gẹẹsi ọdun 2026-2027 eyi to ja si wipe igba akọkọ ti Arsenal to n pẹlu Chelsea yoo ma pade ara wọn eyẹ nisa igbabọlu ta wa yi niyẹn baakan naa ifẹsẹwọnsi ọhun eyin tojo Sunday na oni yo ma je fese won se keji eleti oluko ni Mikel Arteta te mo oluko ni Xabi Alonso yo jijo ma koju ara won ojo keje osu kejo odun 2024 oni won koko lanfani lati padiri eyan fun gba koko nenu idije preseason eyan preseason friendly match lo waye laarin Arsenal ati Bayer Leverkusen ne papa sere Emirates ngba na Arsenal lo lanfani lati jawo olubori ami ayo merin seyo kan ngba na sugbon ta ba won soro ne pa ifese wonse eyin London derby laarin pa gba bolu Chelsea ati pa gba bolu Arsenal eje leyin mo wipe o ti to igba o ko le lugba o di marun 215 seyin te won ti pade ri seyin niyan Arsenal won ni jawo olubori ni igba meta din ni adorun 87 times igba merindin la adorin 66 times o ni jesi jawo olubori nti won won gba omi ni igba 82 62 times niyan ìjàwó olúborí tó wá lágbára tó pọ̀ jùlọ tẹ wọ́n ti gbá bọ́ọ̀lù tó pọ̀ jùlọ wọnú àwọn ọjọ́ 22 oṣù ìkẹta ọdún 2014 ló wáyé tí Chelsea tẹ wọ́n borí Arsenal pẹ̀lú ẹ̀mí ayò mẹ́fà sódò ń gbà náà àmọ́débọ̀ ṣùgbọ́n ṣe rí ọjọ́ 22 oṣù kẹjọ ọdún 2021 ó ní Chelsea tó ti borí Arsenal kẹ́yìn o lábẹ́ olùkọ́ni Thomas Tuchel ó túmọ̀ sí wípé gbogbo olùkọ́ni bíi márùn-ún sẹ́yìn nínú ipò ẹgbẹ́ bọ́ọ̀lù Chelsea lẹ́yìn tí Thomas Tuchel tó ti kúrò ńbẹ kò sí kankan nù wọn tó láǹfààní láti borí olùkọ́ni Mikel Arteta nítorí pé ìfẹsẹ̀wọnsẹ̀ mẹ́sàn-án sẹ́yìn báyìí ele tí wọ́n láǹfààní ìyẹn láti gbá ló jẹ́ wípé wọn láǹfààní láti borí ikọ̀ niwọn láǹfààní láti borí olùkọ́ni Mikel Arteta Arsenal kò láǹfààní láti borí Mikel ikọ̀ agbábọ́ọ̀lù Arsenal kò láǹfààní láti ṣe bẹ́ẹ̀ kí wọ́n fìdí rẹmi bó tilẹ̀ wo kiri ọmọ Ejina Victor ẹ̀dàkọ̀ ẹ̀sùn mọ̀ mi sápá bí kẹ́gẹ́ bó ṣe já wípé ìfẹsẹ̀wọnsẹ̀ eléyìí tó já wípé yóò wáyé lọ́jọ́ Sunday yìí yóò jẹ́ ìfẹsẹ̀wọnsẹ̀ alágbára eléyìí tó já wípé yóò ṣe bẹ́ẹ̀ yóò gbéná kárí gangan gbòòrò ayé Ejina Victor ẹ̀dàkọ̀ ẹ̀sùn mọ̀ mi sápá bí ẹ̀ torí ọlọ́run gẹ́gẹ́ bí ó ṣe já wípé ìfẹsẹ̀wọnsẹ̀ yóò tún ṣe bẹ́ẹ̀ yóò tún lagan bọ̀tí yóò tún la tan bọ́gi dáadáa ìyẹn tó bá di ọjọ́ Sunday ìyẹn nínú ìdíje líìgì lórílẹ̀‐èdè gẹ̀ẹ́sì.

0: èyí tó túmọ̀ sí wípé ó ti di bí olùkọ́ni márùn-ún nínú ikọ̀ agbábọ́ọ̀lù Chelsea lẹ́yìn tí Thomas Tuchel tó ti kúrò ńbẹ̀ tí kankan nínú wọn ò láǹfààní láti borí olùkọ́ni Mikel Arteta nítorí pé nínú ìfẹsẹ̀wọnsẹ̀ mẹ́sàn-án sẹ́yìn báyìí nínú ìdíje líìgì arsenal kò láǹfààní láti pàdánù kankan sọ́wọ́ ikọ̀ agbábọ́ọ̀lù Chelsea wọ́n gbá ọ̀mì mẹ́ta arsenal jáwé olúborí mẹ́fà eléyìí tó kù nìyẹn èyí tó jẹ́ ìgbà àkọ́kọ́ eléyìí tírú rẹ̀ yóò wáyé láàrin arsenal tẹ manchester látọdún 2005 tó jẹ́ dèdè ọdún mọ́kànlélógún nìyẹn 21 years tá a bá tún wá ń sọ̀rọ̀ àbí tẹ́ ẹ bá fẹ́ gbọ́ ìfẹsẹ̀wọnsẹ̀ mẹ́ta tí chelsea àti arsenal tí wọ́n ṣe láǹfààní tẹ́ wọ́n gbá lọ́tọ̀ọ̀tọ̀ ẹ̀yẹ níbẹ̀rẹ̀ sáà tá a wáyé tẹ́ wọ́n kojú àwọn ikọ̀ agbábọ́ọ̀lù lọ́tọ̀ọ̀tọ̀ kí má kọ̀yìn àwọn méjèèjì òun ni wọ́n jáwé olúborí ìfẹsẹ̀wọnsẹ̀ wọn mẹ́tẹ̀ẹ̀ta chelsea wọ́n jáwé olúborí méjì nínú ìdíje líìgì kódà ẹjọ́ kan ni wọ́n tún jáwé olúborí nínú ìdíje carabao cup táwọn kan tún pè ní efl cup bákan náà arsenal wọ́n jáwé olúborí ìdíje efl community shield àti ìfẹsẹ̀wọnsẹ̀ méjì àkọ́kọ́ eléyìí tí wọ́n gbá nínú ìdíje líìgì ní sáà yìí kódà wọ́n ṣe ní clean sheet lọ́wọ́ tá a wà yìí bákan náà àwọn agbábọ́ọ̀lù tó wá ṣe é ṣe kó jẹ́ wípé wọ́n ní gbá bọ́ọ̀lù èyẹn tó bá máa dọjọ́ àìkú ọjọ́ sunday fún ikọ̀ agbábọ́ọ̀lù arsenal william saliba eégún tí ń jẹ́ àjíkẹ́ rẹ̀ kò ní sẹ́yọ bó tilẹ̀ wò ó kéré ọmọ jorin timber òun náà ní láǹfààní láti máa bẹ́ẹ̀bẹ́ o ṣùgbọ́n ṣe rí bruno gumare christian mosquera tí ẹ má declare ẹ àwọn mẹ́tẹ̀ẹ̀ta yẹn ló jẹ́ wípé doubt ni wọ́n ń bẹ ní gbòòrò ayé ṣùgbọ́n fún ikọ̀ agbábọ́ọ̀lù chelsea marco palestra jordan ederson tí ẹ má moses casedo àwọn mẹ́tẹ̀ẹ̀ta yẹn wọ́n ṣì ń doubt wọn ni pé ṣé ó ṣe é ṣe àbí ó ṣe àbí kò ní ṣe é ṣe kí wọ́n gbá bọ́ọ̀lù tó bá dọjọ́ sunday ju gbogbo rẹ̀ lọ gbogbo ẹ̀yin tẹ́ ẹ jẹ́ ti chelsea ẹ jà lọ máa múra ń gbòòrò ayé nítorí pé eré gbogbo tẹsẹ̀ tìrìntìrìn rẹ̀ ó dọjọ́ sunday yẹn ní pápá ṣeré emirate ṣe sabi alonso tó máa wá láǹfààní láti pegun rẹ láàrin ikọ̀ agbábọ́ọ̀lù arsenal ti chelsea nìyẹn ẹ̀yin ti chelsea ẹ kú múra ẹ̀yin ti arsenal ẹ kú múra ìgbàlejò ó dẹ̀ máa lagi tọ́bọ́gi ó máa lagi bọ́tọ̀ lọ́wọ́ kan làgà sí kalẹ̀ èyẹ lápá abẹ̀ yẹn ó dẹ̀ gbogbo ẹ̀yìn ti chelsea tẹ́ mọ́ gbogbo ẹ̀yìn ti arsenal kà á máa fọ̀rọ̀ yín kà á máa fi kíra wa pé akójúmọ́ àtúkójúmọ́ lọ́mọ lápá abẹ̀ akójú làtúrọ̀ mọ́dù tó dẹ̀wà èyẹ lójúmọ́ tó máa lónìí gangan nìyẹn èyí tún lọ́jọ́ jímọ̀ ọjọ́ jímọ̀ olóyin gangan kì í lẹ́dùn àdágúndábọ̀ kó foyin sáyé wa bó ṣe máa jẹ́ nìyẹn oúnjẹ ló kọ́ gbogbo àwọn sábẹ́ mi àwọn ọmọ ọjọ́ mi tẹ́bí láǹfààní láti rí mi gbọ́ rí mi wò káàkiri tùbútùrú olè àgbáláyé tí ẹ mọ gbogbo àwọn tí ń bẹ lábẹ monitoring spirit ó gangan ni mo fi ń kíyìn àjọ máa mẹ́tò tò níwá ni tó kéde máa fi dùn tí gbogbo máa fi kọ́ sí i ó yẹ wàrà kà sí ní mọ́mọ́ fúlàní dàgbà èèyàn funfun lẹ́lẹ́ ní mọ́mọ́ oko sọra sàwámà bábíkìú tí ẹ mọ́ pizza èèyàn gangan làwọn ọmọ bọ̀ tí ń jẹ ayọ́dẹ́já yọlá ló kọ̀ mi ay sport mr lagasi kalẹ̀ àwẹ tó ní joshua èèyàn mayweather ilé sọmi láàrin gbogbo wọn ọlọ́run ọba ló gbórí bẹ̀ simply because ilé sọmi tẹ̀rí yẹn dùjòyè lọ ó yẹ pàápàá ẹ jẹ́ ká mú látàpá borí láti inú ìdíje euro match nigeria premier football league 2026-2027 mazda 2 yóò kéde tún gbìnàyà èyẹ lógbin ọ̀sẹ̀ yìí bẹ̀rẹ̀ látọ̀la ọjọ́ sátidé nígbà tí ikọ̀ agbábọ́ọ̀lù interlagos yóò máa gbàlejò ikọ̀ agbábọ́ọ̀lù dorma united èdè agogo mẹ́rin lọ́la nìyẹn yóò wáyé tó bá wá dọjọ́ àìkú ńkọ rachel b pẹ̀lú abia warriors yóò kojú ara wọn kun khalifa gbàrí pẹ̀lú barawa fc yóò kojú ara wọn nasarawa united yóò máa kí ikọ̀ agbábọ́ọ̀lù wọ̀rẹ́ Iko agba bọọlu Benden Insurance yo ma ki wa kaabo. Bakan na ni Plateau United yo ma gba lejo iko agba bọọlu Akwara United. Eja ma gbadura fun wa. Eyin Harmony Boy ke won lo re ki won bo re. Koda ki won tun mu point bo ngoraye. Bakan na Kano Pillars yo gba lejo iko agba bọọlu Niger Tornadoes o. Se wa ri fese won se laarin iko agba bọọlu eyin ba. Se ma shooting star won ti sun ye sagba waju. Katsina United pelu Rivers United won ti sun ye na sagba waju. Wori wosi to ye ka won na gba lejo Rangers International won ti sun ye sagba waju. Kilo fabi ko ko se lori fese won se le ko je ko. Ele ti Rangers International si yo lo gba ati shooting stars. Te ma iko agba bọọlu teyin ba to ba wa dojoru eyin ojo Wednesday ti nbo yin o ni iko agba bọọlu Sporting Lagos ti yo ma koju iko agba bọọlu Ikorodu City o je je niyan lapa abe yen o be jode o ya mo ti fo kuro lapa abe yen mo kawe so pa waju o dinu idije idije under 20 women walker eje lori lede Poland niyan gege bi royin se to mi lowo ninu iko agba bọọlu Falconet tori lede wa Nigeria won ti je godi mimo we pe lana won ti bale kakaka eyan si Luka Towers eyan lori lede Poland nibi to je wi pe ere gbogbo ese to tirin re Katakiti, yo ti ma waye to ba dojo aje laarin Falconet ile wa Nigeria eyan pelu iko agba bọọlu orilede Spain yen ninu idije 2026 FIFA under 20 women world cup eyan to waye lorilede Poland niyan to ba dojo aje o ni igbese akoko eyan ifese won si akoko eyan fun iko agba bọọlu Falconet tiya ti won ma gba to ba wa di ojo kewa eyan ninu irajo osu ta wa yi o gan ni won ma lanfane lati koju iko agba bọọlu orilede China ojo ketala o ni won koju iko agba bọọlu New Caledonia o je je niyan lapa be yen eyan fun iko agba bọọlu ele ti Moses Moses aduku tin ko sodi o ya mo ti gbe body kuro lapa be o dinu idije wa fun bi under 70 under 70 championship iko gbe bọọlu Golden Eagle titi le wa Nigeria won ti se yi koto iti lopo poju ara ni won ti se lojo tana eyan lori le de wore ori le de Burkina Faso koda ipe bi o ni won pe ori le de wa Nigeria si o nibi to ja wi pe ati lanfani la ati ma koju iko agba bọọlu orilede Cote d'Ivoire Niger awa maje tan yen na jo nbe ni sori bi eyan group b niyan o ya group enko iko agba bọọlu orilede Burkina Faso Benin Ghana te mo Togo awon gogogo ni won ma lanfani lati koju ara won ni sori ye je ri idije fese wonse wa fun bi under 17 championship yen oni yo ma waye lori lede Burkina Faso laarin ojo kewa si ojo keta odi keta le ni ogo osu kewa odo lanfani lati ma benu re gege bi royin yen se nbe lapa bi ma ni gbe edebe ma ni ja beta o ti gbe edebe farenjogi o de papapa Rivers United won ni won ti bale kakaka eyan sori lede Cote d'Ivoire en bi ti won ti lanfani lati ma koju iko agba bọọlu San Pedro eyan to ba di lola ni tomorrow eyan ninu fese won si akoko preliminary round first leg niyan idije cup champions league gege bi won se jako de mimo papa sere Nnamdi Azikiwe ti nbe nilu Abuja won be gogogo ni won ti gbera ele ti won si bale kakaka eyan sori lede Cote d'Ivoire eyan nilu Abidjan eyan laya atana tin sojobo gege bi royin se to mi lowo mo je yin temi beta ogba be loluko ni won eyan alagba finidijo o po won soya oni orilede Cote d'Ivoire ta bale si koda aleja oni ta le baba ni odebi oni tori pe odan waju ile eni genderu ba ni kisin gbeja eni oni egbo lowo ta waye ye iko agba bọọlu San Pedro o le ni ti ora yo sanu won ne tori pa won ma ko bo won ko ba ko ba o je je niyan lapa be yen ko be jode o ye pa pa pa e je sore lo soda won agba bọọlu omo bibi le wa Nigeria ti lo dollar ni le okere e je ki mu latodo tare ira wa agba bọọlu tomato si omo le wa Nigeria mo so nipa ako Adams ninu iko agba bọọlu Venezia eni to je oluko ni iko agba bọọlu Venezia eyan lori le de Italy Gianni Stropper, o ti gboriyin lana eyan ko atamata si omo ile wa Nigeria na eyan ako Adam o ni ka ma paro ka magic o ni je fe gbo agba bolu atamata se o lo duro re ngboraye o ni koda o je gudugudu meja ti yaya mefa gege bo se ja wi pe ifese won si alakoko eyan debut ele titare aquadas yo ko gba eyan fun iko gba bolu venezia o na bani lati gba bolu ni beji wonu awon nenu idije copa italia eyan gba ti won poju iko gba bolu modena bo je je niyan ero ti wi pe aquadan o lo darapo mo iko gba bolu venezia lori lede italy pelu iye owo to je million meta dini ogun euro 70 million euro lati nu iko gba bolu sevilla bo je je niyan lapa be yen o da papa mo ti gbe body kuro lapa be o dodo gba bolu lo bini omo bibi ile wa nigeria tani mo peri yen ra wa gba bolu ile to duro re niyan aso le ni kene o ko ti e eyen comfort irabo o na ti gbera o ti pari eto ti lo darapo mo iko gba bolu crystal palace lo bere pelu adan odun meji o lomodun mokanlelogun na to lo fi darapo mo iko agba bolu crystal palace o lori adehun olofe olohun lo mu owa leyin to fi iko agba bolu lo bere portmouth ile bo je je niyan lapa be yen o ye mo ti gbe body kuro lapa be nitori ijoba akoko o dodo tare era wa gba bolu omo bibi ile wa Nigeria lobirin mo so nipa tare Jennifer Esegini ipa gba bolu Manchester City lobirin won lawon na ti seto lati gba gba bolu koda oro ti debi kokodo o ti debi yes won ipa gba bolu Manchester City lobirin eyan lati gbe bo je je niyan o ye papa je kuro labo bolu alavegba lori lede wa Nigeria ko to di pe won ma lo sile okere eje lo sodo won gba bolu olowo sinu ajade agbere keko go bale pepepe sodo awon agba bolu olowo sinu ajade apere lobirin lori lede wa Nigeria eyan di tigers awon ti kede awon agba bolu olowo sinu ajade apere mejila ele to je wipe won lo ma lo dollar nenu idije 2026 FIBA Women Basketball World Cup gẹ́gẹ́ bí wọ́n ṣe kéde rẹ̀ èyẹ gbẹ́ tọ̀dọ̀ ẹni tó jẹ́ olùkọ́ ni wọn rẹ́nà wàkámà kò lẹ́gbọ́ lórí àti pé kí nǹkan kó mú yẹ̀sì dáadáa èyẹ fún ipa agbábọ́ọ̀lù the tigress náà ó jẹ́ kó di mímọ̀ ó láwọn agbábọ́ọ̀lù méjìlá yìí promise amukamara tema jordan obi elizabeth ọbalógun mojinatu musa tema palace kumayi rita igboko Victoria Macaulay, Ezekwelu, Temachel Ijowe, Nico Enagosi, Ati Ami Okoko, Tema Grace Efosa, Ola wa meje jila ye, enye gogogo ni wama lo fena jeko, nenu DJ FIBA, wume woko pune ye, woje jeni ye, bakona takboni ta woko ni, di taiga, awana loja wito, nenu igbele wa ajo FIBA, ele ti wafi leje, wanti jako di mima o, ikpe ikpo kajo, one waduro silori akasota bili, enye nile Afrika, gẹ́gẹ́ bó ṣe jẹ́ wípé orílẹ̀-èdè sudan ó ní bẹ lókè tété ìyẹn ní ilẹ̀ áfíríkà bó ṣe jẹ́ nìyẹn ó dẹ́ pàápàá ẹjẹ́ lọ sọ́dọ̀ àwọn eléré orí ọ̀dàn tó jọmọ bíbí ilẹ̀ wa nàìjíríà nínú ìdíje diamond league final gangan dáítàrí àwọn tí yóò máa ṣojú ilẹ̀ wa nàìjíríà ìyẹn nílùú brazil wọ́n ti fi léde tóbi amúsàn tẹ́mọ́ nathaniel ezike kanyin sola ajayi àti àwọn míì ó ní ó jẹ́ pé wọ́n máa láǹfà ni láti ṣojú ilẹ̀ wa nàìjíríà ìyẹn nínú ìdíje eléyìí tí a mọ̀ sí diamond league gangan tóbi amúsàn ń bẹ̀ẹ̀bẹ̀ àti àwọn míì bó ṣe jẹ́ nìyẹn lápá abẹ̀ yẹn kò bẹ́jọ́ dé ẹjẹ́ ń gbé bọ́dì nítorí ìjọba àkókò wẹ́nẹ́wẹ́nẹ́ ojú ọjọ́ ẹjá kú máa lọ sílẹ̀ òkèrè ó yẹ mí ọmọ ìyá mi ó ti yẹ ẹjá gbé bọ́dì ẹjá lọ nítorí pé a máa fẹsẹ̀ kan sílẹ̀ òkèrè ni ká kọ́kọ́ mu látọ̀dọ̀ àwọn àkànṣe ìjádowó ìjádọ́là ẹjẹ́ mu látọ̀dọ̀ anthony ọláṣẹ́ni joshua ẹ̀yẹn ẹ̀jẹ̀ ọmọ bíbí ilẹ̀ wa tó ń kànṣẹ́ fórílẹ̀-èdè britain kò yẹn lọ́wọ́ tá a wà yìí ìgbẹ́jọ́ lórí awakọ̀ rẹ̀ ilé tó jẹ́ wípé wọ́n fi ní jàmbá ọkọ̀ ìyẹn lọ́dún tó kọjá táwọn ọ̀rẹ́ Anthony Joshua bíi mẹ́ta tí wọ́n jáde láyé ngbà náà wọ́n ti jẹ́ kó di mímọ̀ nílé ẹjọ́ lọ́jọ́ tàná o wọ́n ní eré àsápajúdé tẹ mọ́ yíya ọkọ̀ lẹ̀ lábàádì tá a lè pè ní overtaking ó gangan ló ṣokùnfà eléyìí tó jẹ́ wípé ìjàmbá ọkọ̀ yẹn tó fi wáyé tó fi jẹ́ wípé ẹni tó jẹ́ awakọ̀ yẹn Adéníyì Mobólájí Káyọ̀dé ẹni ọmọ ọdún 54 46 years of age wọ́n lò ló wà wàkúwà eléyìí tó fi jẹ́ wípé ikú fi pẹ̀rọ títí ikú fi pa àwọn ọ̀rẹ́ ọ̀rẹ́ Anthony Joshua tó tóbi mẹ́ta Latif Ayọ̀délé tó ń jẹ́ personal trainer àti tari àti ṣíṣínà gàmì àwọn méjèèjì yẹn òun ló jẹ́ pé wọ́n láǹfààní láti jáde láyé nínú ìjàmbá ọkọ̀ náà ọ̀pá bẹ́ẹ̀ wọ́n ní ọkọ̀ tí wọ́n lọ rí sẹ́rí mọ́ yẹn ẹni tó jẹ́ awakọ̀ rẹ̀ èyún Abubakar Adamu ẹni ọdún 35 ó tọrọ àgbà ó lóun ò jẹ̀bi o ìyẹn lórí ẹ̀sùn tí wọ́n fi kàn òun nípa ọ̀rọ̀ náà bó ṣe jẹ́ nìyẹn ó dá mọ́ṣí ń bẹ lọ́dọ̀ Anthony Joshua nítorí pé olóyè kan lórílẹ̀‐èdè london àbí nílùú london oje mò ń sọ nípa london mayor sodiq khan ó ti jẹ́ kó di mímọ̀ ó níṣẹ́ fẹ́ gbọ́ ìjà tí wọ́n ń gbèrò láàrin tyson fury àti anthony joshua ó ní àwọn àbágbé wá èèyàn sí pápá ìṣeré wembley ó nítorí pé àwọn fẹ́ wo ìjà yẹn bẹ́ta ó ní ìdí gangan nìyẹn táwọn fi ń wò pé kí wọ́n gbé wá sí pápá ìṣeré wembley ó ṣe jẹ́ nìyẹn kò bẹ̀jọ dé ó dá pápá nítorí ìjọba àkókò ẹ já lọ sọ́dọ̀ àwọn agbábọ́ọ̀lù ẹlẹ́yin lórí kankéré naomi saka naomi osaka nínú ìdíje us open òun náà ti láǹfààní láti tẹ̀sápá iwájú gẹ́gẹ́ bó ṣe láǹfààní láti tẹ̀sára katrina sinakova bó ṣe tẹ̀ sí lára pẹ̀lú ẹ̀mí ayò 6-5 mẹ́fà sẹ́yọkan bó ṣe jẹ́ nìyẹn lápá abẹ̀ yẹn bákan náà òun ló jẹ́ wípé felix aga alizimi òun náà láǹfààní láti ṣe bẹ́ẹ̀ òun ti já kúrò nínú ìdíje yẹn gẹ́gẹ́ bó ṣe jubú yakata jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ sọ́wọ́ karin kashanovo èèyàn tó jẹ́ ọmọ bíbí orílẹ̀-èdè russia nínú ìdíje us open gangan àmì ayò 6-5, 5-3, 6-3, 6-2, 6-2 ó gangan ló fi ṣubú yakata jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ lápá abẹ̀ yẹn bó ṣe jẹ́ nìyẹn ó yá gba bẹ́ẹ̀ ẹ jẹ́ lọ ságbo bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá nítorí pé àjọ fifa wọ́n ti nà ká lébò sí àjọ uefa wọ́n láwọn gangan ló jẹ́ bíi pé wọ́n ń bẹ nídìí rómìrómì eléyìí tó jẹ́ wípé wọ́n fi ń gbógun ti infantino tó jẹ́ ààrẹ àjọ fifa èyí ń jẹ́ infantino wọ́n ní ẹ̀gbọ́ gbogbo ìgbẹ́jọ́ eléyìí tó jẹ́ wípé àjọ uefa tán láwọn fẹ́ gbé èyẹn takú adarí àjọ uefa yẹn wọn ní kò yẹ kó rí bẹ bó tilẹ̀ wo kiri ọmọ wọn ní sódì afọ àti mà wọn ti ń dà wá láàmú gẹ́gẹ́ bí àjọ fifa bí wọ́n ṣe nàka àlébù sí àjọ uefa ó lè mí jẹ́yìn tèmi lóní fẹ́rẹ́ jogi àgbà ti ń bẹ lápá bí àmọ́débọ̀ ṣùgbọ́n ìròyìn kan nínú ipa gbábọ́ọ̀lù tottenham ó jẹ́ kó di mímọ̀ wọ́n ló lùkọ́ ni wọn rọ́bà tó di sẹ́bì ó ti yóò kọ yàǹjọ́ ní ìràwọ́ agbábọ́ọ̀lù ọmọ bíbí orílẹ̀-èdè brazil yẹn richarlison ó yóò kọ rẹ̀ kúrò lára àwọn ikọ̀ agbábọ́ọ̀lù eléyìí tí yóò gbá bọ́ọ̀lù fún ikọ̀ agbábọ́ọ̀lù tottenham nínú ìdíje líìgì lórílẹ̀-èdè gẹ̀ẹ́sì nìyẹn ṣe ló ń bí ọ̀sẹ̀ bíi mélòó kan sẹ́yìn òun ló jẹ́ wípé rọ́bà tó di sẹ́bì tó ti kọ́kọ́ sọ fún ìràwọ́ agbábọ́ọ̀lù lápá iwájú náà ó lálàyé fi kọ̀ ilẹ̀ kó lọ wá ikọ̀ agbábọ́ọ̀lù tó darapọ̀ mọ́ àmọ́débọ̀ ṣùgbọ́n kò wá láǹfààní láti lọ anywhere ẹni ọmọ ọdún 29 náà 29 years of age ló jẹ́ wípé wọn fọ́kọ rẹ̀ sára àwọn agbábọ́ọ̀lù eléyìí tí yóò gbá bọ́ọ̀lù fún ikọ̀ agbábọ́ọ̀lù tottenham ìyẹn ní sáìtà àwà ìgangangan bó ṣe jẹ́ nìyẹn ó dá pápápá ẹ jẹ́ ń gbé bọ́dì kúrò lápá abẹ yẹn ẹ jẹ́ kí n kúkú kí àgbà pé wọ́n kó ojúmọ́ àgbà ẹ kó ojúmọ́.
1: ẹ kó ojúmọ́ ọkọ àgbà tí a ti gbọ́ kàn diamond fm mo ká pé akọ àjí òde òní àsìkò jí mo lóyún tó lápá lọ́nà pọ̀ láṣẹ.
0: àmì
1: àsìkò ìmúra òpin ọ̀sẹ̀.
0: òpin ọ̀sẹ̀ ìyẹn ń bọ̀ ẹ já sáré mú àwọn ìròyìn tí ń bẹ lápá bí ìròyìn bíi méjì àbí mẹ́ta kan mo fẹ́ kí a mẹ́nuba lákọ̀ọ́kọ́ wọ́n ti yin our player manager of the month wọ́n ti dórúkọ wọn àtẹ́ta ń bẹ́ẹ̀ sabi alonso ń bẹ́ẹ̀ mareska òun náà
2: on bembe titi di ojo aje ni won to kede koda ta won ololufe yo ti won fi dibo sugbon o fe ka wo awon ti won wa nbe Mikel Arteta Xabi Alonso Temo Ezra Maresca ati oluko ni All City eyan Saje Jikrovic o na nbe nbe ta ni ero bi pe o sese ki August manager of the month ki o ja mo lowo
1: o temi o coach All City le beja kan fun to di pe ri pe won se wa lati championship ni won se na Manchester United
2: be ni won to na Ipswich
1: na Ipswich ni last match won so tumo ti pe en to wa en ta ru so
2: se Ipswich na won
1: ko Coventry
2: Coventry
1: ni won to ri awon won wa Coventry na na so ba di e ri pe pateta won e match meji ni ro awon na gba awon defending champion Maresca na o ko Chelsea won gba Conference League kan so ko ma se win match meji ni ro yen ki setan kete se kan kese to ko
2: ba ba si re awon na clean sheet na
1: se clean sheet wa so mi ro ko lo disa to won ni clean sheet won to wa won mi dile won to wa te pada premiership 2013 years ago na ko premiership
2: okay
1: kan se 10 years ago 2016 na ko premiership
2: loju ti be olugba ni All City ni
1: tori pe I expect pe le win match mi dile
2: oda eja fi eyun le ka lo si player of the month player of the month awon olori awon agbabolu chesi meji lo nba nbe ari le kilo ko re nje kopama wa nbe

0: ọ̀gá àgbà àfájọ DSS ti kéde wípé wọn ò gbọdọ̀ máa ń dọwọ́ gún àwọn èèyàn lórí ọ̀rọ̀ ọ̀rọ̀ kéékèèké. Ẹ wò ó bí ìròyìn bá wọra tán, ẹ máa gbọ́ làbáre.
1: Ọ̀dà ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa Nàìjíríà, wọ́n mọ̀ tún gbé ìgbésí àkínkàn o. Wọ́n pe gbogbo àwọn ilé ẹ̀kọ́ gíga pátápátá tó ní ṣe pẹ̀lú ilé ẹ̀kọ́ gíga fásitì. Wọ́n ní wọn ò ní mọ gbára lé nǹkan kan mọ́ òkè nìkan náà. Ẹ láǹfààní nígbà tí ìròyìn bá wọra tán láàárọ̀ tòní.
0: Àwọn ọ̀kadà tí wọ́n ń fún àwọn èèyàn gẹ́gẹ́ bí ohun ìrànlọ́wọ́ làwọn ikọ̀ agbésùmọ̀mí ń lò fi ṣọṣẹ́. Ẹ wò ó ta ń fọmu ọ̀rọ̀ bẹ́ẹ̀ nígbà ìròyìn tó bá farabalẹ̀ tán ẹ máa gbọ́ làbáre.
1: Ó yá o, ìrú ẹkùn tẹ́ rí ohun kinní ọ̀hún yóò mọ̀ sí àtìlẹyìn tó gbọngbọ́n o fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu láti gbógun ti ìwà jàǹdùkú tẹ mọ́ ìwà ìjínigbé lápá ìwọ̀ oòrùn gúúsù orílẹ̀-èdè Nàìjíríà tá ń sọ bẹ́ẹ̀ gan lọ́rọ̀. Ẹ lọ àǹfààní láti gbọ́ ọlọ́rin kinniwin nígbà tí ìròyìn bá fọná sójú kẹ̀kẹ́kẹ́ láàárọ̀ tòní.
0: Ọkọ̀ tá a mọ̀ sí Uber wọ́n ti ṣe bẹ́ẹ̀ forílẹ̀-èdè Nàìjíríà sílẹ̀. Ó mú kí ẹgbẹ́ òṣèlú ADC tẹnubọ̀rọ̀. Wọ́n ní àwọn àgbékalẹ̀ ìlànà lábẹ́ ìṣèjọba Tinubu. Ó máa ń kó ìpòrúru ọkàn. Ó ń kó bá ọkọ̀ òwò lórílẹ̀-èdè yìí. Báwo ló ṣe lọ, báwo ló ṣe bọ̀? Ìgbà ìròyìn tó bá mu kọfí tán ẹ máa gbọ́.
1: Ọ̀dà lórí kùkù kẹ̀kẹ̀ kùkù lágbo òṣèlú ọ̀mí. Ẹ rí dájú pé ẹka ìbò wa o, ẹka kinní ọ̀hún o, ẹ mọ̀ ṣe ìwà màgòmágó tàbí kẹgbẹ́rù ọmọ orílẹ̀-èdè Nàìjíríà látẹ̀yìn lásìkò ètò ìdìbò tá ń sọ bẹ́ẹ̀ lọ́rọ̀. Ẹ láǹfààní láti gbọ́ gbogbo ẹ̀ nígbà tí ìròyìn bá balẹ̀ pẹ̀pẹ̀pẹ̀ lójúmọ́ tòní.
0: Àwa la dé, dídé tá a dé, ayé tọ́lá tọ́lá. Àwa la dé, dídé tá a dé, adé tí ròyìn tì
1: ròyìn gbogbo.
0: Ṣé
1: lóní
0: roborobo
1: lóní roborobo
0: alọ́mọ ta ni ẹ́
1: ẹjọ́ sọ ọmọ lé ni wọ́n
0: ọmọ ta gidi ni
1: sọ ọmọ lé ni wọ́n
0: àmì òróró ẹ
1: kéne
0: mo rántí pé a fi jẹṣu weekend
1: ó yá ajá sọ pé we are two ọmọ ta.
0: Ẹ kú ojúmọ́.
1: Yes, kẹ́.
0: Ẹ kú ojúmọ́ mọ́. Ní gbogbo ibi kíbi tẹ́ ti ń láǹfààní.
1: Ẹ lẹ́fà.
0: Láti máa gbọ́ wa.
1: Yes, kẹ́.
0: Dọ́yẹ tún wò wá.
1: Yes.
0: Ìkànnì Diamond FM ló ń pẹ́ bí o.
1: Yes, kẹ́.
0: 88.7.
1: Wọ́n ti máa gbọ́.
0: Bó bá bọ́ sí 88.something.
1: Ẹ̀ẹ̀.
0: Ó máa dúró
1: kọ̀ọ̀kọ̀. Tòyí tòyí.
0: A máa dúró, a máa ṣe. Àwọn bí wọ́n ti wà ní 88.7.
1: Ó máa dá lónìí.
0: Ó máa kílẹ̀ pa.
1: A kílẹ̀ gan.
0: Kódà kó máa lo fake radio.
1: Wà láì.
0: Tó bá ti jẹ́ 88.7.
1: Máa bọ́dà àti ra original radio.
0: Ìwọ̀n filẹ̀.
1: Sáàjẹ́ ṣé orí kò ra rédíò gan.
0: Ṣé
1: o ní antenna.
0: Oh my God.
1: Tó bá jẹ́ 88.7.
0: Àníkó máa ní battery.
1: Ohun yẹsẹ̀.
0: Kí rédíò yẹn tún máa ní battery. Sáàjẹ́ kó wà ní 88.7.
1: Kéde gan máa ní gbọ́.
0: Yóò sọ̀rọ̀ ní ṣáà. Magnet tó wà ní 88.7
1: yẹn. Ó tọ́ dẹ̀ ni.
0: Magnet yẹn la
1: sọ̀rọ̀. Oyún lo solar. Rédíò yẹn lè máa lo solar.
0: Ẹ wò ó.
1: Yes, kẹ́.
0: Ìbànújẹ́. A pè ẹ́ láàárọ̀ yìí. A ò pè ẹ́ fún nǹkan mìíràn. Igbó nílé rẹ̀.
1: Igbó rere.
0: Ó yá odigbó.
1: Igbó rere.
0: Má padà wẹ̀yìn mọ́.
1: Láláí.
0: Bó o ti ń lọ ohun. Alọ́ra mi rà mí.
1: Alọ́ra mi rà mí.
0: Ìdùnnú gbogbo bí o bá há sí.
1: Máa jẹ́ wa nínú.
0: Ó yá máa bọ̀ mí.
1: Máa jẹ́ wa nínú.
0: Àwọn ilé rẹ̀.
1: Ní méje.
0: Inú ayé wa ló fi ṣe bùgbé.
1: Ẹ̀yin náà rí pé kinní ọ̀hún ń já lójúmọ́ tòní. A kú ọ̀rìnrìn yìí kinní ọ̀hún ó balẹ̀ pẹ̀pẹ̀pẹ̀. Ẹ̀kọ́ gbọ́nà tún palẹ̀ ròyìn. Ó mọ̀ tún ṣógun bá ẹja jọmọ yọmọ lóníṣẹ́lẹ́ṣẹ́ bó ti ń lọ. Lẹ́gbẹ̀pẹ̀lẹ́gbẹ̀pẹ̀ ẹja jọmọ ganu sí kájọmọ gbẹnusẹ̀ lọ́kọ̀ kejì kinní ọ̀hún. Bí ẹ bá ti fetí ko lóníwẹ̀kú kẹ́ ẹ máa fetí ko lóníwẹ̀kú ẹlẹ́lẹ́ àláwọ méjèèjì gangan tí wọn yóò ṣàánú fún o. Ọlọ́rẹ́wájú òye wọlé ló kọ tèmi for short.
0: Ẹ wò ó bí Jésù bá ti kórè dálẹ̀.
1: Nọ́mbà wá
0: ni mo máa ń kọ́.
1: Má bá mi dùn.
0: Torí pé mi ni olólùfẹ́ Ọlọ́run.
1: Mi gbọ́.
0: Ẹ jẹ́ mú kinní ọ̀hún.
1: Jẹ́bọ́dì.
0: Látinú ìwé ìròyìn.
1: Yes.
0: The Punch tó jáde lójúmọ́ tòní. Ṣé ẹ rí ẹni tí ó jẹ́ alámojútó àgbà fún àjọ ọ̀tẹlẹ̀múyẹ́ tá a mọ̀ sí DSS? Olúwa tó sí Ajayé, ó ti fọhùn lédè o. Ó ní kí wọ́n dẹ́kun àwọn òṣìṣẹ́ DSS, àwọn ọ̀rọ̀ pínpín, àwọn ọ̀rọ̀ kéékèèké, kí wọ́n wá máa torí irú àwọn ọ̀rọ̀ bẹ́ẹ̀ máa náwó gún àwọn èèyàn mọ́ sí fún mátàsì. Ajayi sọ̀rọ̀ yìí lásìkò ìfọ̀rọ̀wánilẹ́nuwò lọ́jọ́ ọjọ́bọ̀. Ó jẹ́ kó di mímọ̀. Ó ní èyí ṣe pàtàkì fún àwọn òṣìṣẹ́ DSS láti máa tẹ̀lé òfin, kí wọ́n sì máa bọ̀ bọ̀wọ̀ fún ẹ̀tọ́ ọmọnìyàn ìyẹn lẹ́nu iṣẹ́ wọn ẹ wo ìwé ìròyìn the punch ló ṣẹ̀rí ẹ̀ lára ọ̀tọ̀ ni.
1: afẹ́rẹ́ gẹ̀gẹ̀ ọmì ọba ń gbọ́ wò ṣẹ́ yẹ̀wò lọ́jọ́ jimo omidé tí ń dẹ́ gbinigbinrin lórí ọ̀dà ọ̀rọ̀ ni wọ̀ nínú ìwé ìròyìn leadership tó jáde lójúmọ̀ tò ní wọ́n pé ìjọba àpapọ̀ lẹ́wọ́ nàìjíríà ni wọ́n mọ̀ ti ṣe tọ́bọ̀ yìí o láti gbé ìgbésẹ̀ akin kí wọ́n sì tari gbogbo àwọn ilé ẹ̀kọ́ gíga fásitì gbogbo ifásitì wọn ní gbogbo ẹ̀ pátápátá tó ń bẹ ní tìbútòrò ilé wa nàìjíríà wọ́n mọ̀ tari kíní ọ̀hún o wọ́n yọ wọ́n kú o lórí gbígbárale iná ọba ibùdó iná ọba àpapọ̀ orílẹ̀-èdè nàìjíríà tá a mọ̀ sí national grid wọ́n ní ojú ọ̀kan gbòógì nínú ìgbìyànjú o láti rí dájú pé ohun tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ iná ọba kíní ọ̀hún ó mọ̀ dúóre o lórílẹ̀-èdè yìí àti pé kí àwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n bẹ nínú àwọn ọgbà ilé ẹ̀kọ́ fásitì gbogbo lórílẹ̀-èdè nàìjíríà kí wọ́n dẹ́kun àti máa fojú winá pọ́npọ́n náà ohun tó ní ṣe pẹ̀lú àìríná ọba lò bó ti tọ́ àti bó ti yẹ wò ẹni tí ń ṣe mínísítà fọ́rọ̀ ètò ẹ̀kọ́ lórílẹ̀-èdè yìí dókítà maruf tunji alausa ni ó mọ̀ fọ́kẹ́ńkẹ́ ọ̀rọ̀ náà lásìkò ìfọ̀rọ̀wérọ̀ kẹyìn tó wáyé lẹ́nu lọ́lọ́ yìí o ó ṣàlàyé ọ̀rọ̀ onínírú àkókò tá a wà yìí ó níṣe ni wọ́n mọ̀ pé ara lé ohun tó ní ṣe pẹ̀lú ohun èlò èyí tó ń bá òórùn ṣiṣẹ́ tá a mọ̀ sí solar powered mini grid wọ́n ní òun gangan ni wọ́n mọ̀ bá fi mẹ́nu ẹ̀ lásìkò yìí o láti pèsè iná tó dúróre láwọn ọgbà ilé ẹ̀kọ́ gíga fásitì gbogbo tó ń bẹ ní tìbútò ilé wa nàìjíríà ọ bàbá láǹsì rẹ yín dùn bọ oyin mo máa dùgbà ni bó bá ń gbọ wò ó ṣẹ yẹwò leadership náà tún ganu sí ṣẹrí ọrọ láàárọ tòní omi.
0: ẹjọ́ kẹ́mi ọ mọ ọ̀kadà tẹ̀mí píhùn píchún píchún píchún ó sítáàtì ọ̀kadà
1: nù
0: inú ìwé ìròyìn the punch ni mo bọ̀lẹ̀ sí ṣe é wọ́rẹ́ ni tó jẹ́ mínísítà lẹ́kọ̀ ètò ààbò ọ̀gágun christopher musa ó ti rọ gbogbo àwọn gómìnà àwọn aṣòfin ọlọ́ọ̀dẹ́kun pínpín ọ̀kadà gẹ́gẹ́ bí ohun ìrànlọ́wọ́ fáwọn ènìyàn oníṣẹ́ rí amúkún ẹrù ẹ wọ́ ó lókè lẹ́wọ̀
1: ẹ̀wọ̀
0: sàlẹ̀ ẹ dákun ìbò ló ti wọ́bọ̀ ó ṣèkìlọ̀ fún àwọn gómìnà àwọn aṣòfin oníṣẹ́ rí àwọn ọ̀kadà yìí ó máa ń padà bọ́ sí ọwọ́ àwọn ikọ̀ agbésùmọ̀mí nígbà tó ń fọwọ́n rẹ̀ lédè ó ní àwọn ọ̀kadà yìí ó dùn ún gbé láti ibìkan sí ibìkan pàápàá jùlọ láwọn ojúkò tí àjọ tí ojú àjọ elétò ààbò tí ò kì í fi bẹ́ẹ̀ tó musa ló sọ̀rọ̀ yìí lásìkò tó ń bá wọn ròyìn tó ń bá wọn tọkùrọ̀sọ ìyún lọ́jọ́ ọjọ́bọ̀ òwájọ́ di mímọ̀ òlẹ́yìn ìjọba ilẹ̀ nàìjíríà etí yín mélòó àwọn yìí ń dáhùn wọn ní méjì kò pé mẹ́ta ó ní bó bá wá jẹ́ bẹ́ẹ̀ ó ní bá a bá fẹ́ gbógun ti ìwà ìgbésùmọ̀ mi ìṣòro àkọ́kọ́ tá a kọ̀ọ̀kan gbógun ti òun ní pínpín ọ̀kadà bí empowerment ó ní àwọn ìṣòro wọ̀nyí àti àwọn mìíràn ẹ jẹ́ kọ́kọ́ yanjú rẹ̀ náà ká tó mọ bí àbọ̀ ọ̀rọ̀ jà ẹ wò ó mi ò fi kún mi ò yọ kúrò
1: ó
0: sì lẹ́rìí evidence dey
1: inú ìwé ìròyìn
0: the punch ló wà lára ọtí
1: mi. mo bá ń gbà tà zun zun zun zun zun zun zun zun zun zun zun ọgbẹ́rẹ́ gẹ̀gẹ́
0: ọmọ
1: ọmọlé. ọ̀rọ̀ di wọ̀ nínú ìwé ìròyìn daily post tó jáde lójúmọ̀ tòní ọ̀mì ọ̀fẹ́ ó yá o ẹja mú ìròyìn lọ́kùnkúnnù ẹmúkẹwọ́ ẹja jọ jẹun ayọ̀ ìlú ẹkùn tẹ́ rí òun yóò mọ̀ sí àtìlẹ́yìn tó gbọ́ngbọ́n o bí àwọn erin fún ààrẹ bọ́lá ahmed tinubu láti gbójú agan fọnà sójú kẹkẹkẹ gbógun ti ohun tó ní ṣe pẹ̀lú ìwà jàǹdùkú tẹ mọ ìwà ìjínigbé o lọ́pọ̀ ìwọ̀ oòrùn gúúsù orílẹ̀-èdè wa nàìjíríà ìgbòho òòṣà ló fọ́kẹ́ńkẹ́ ọ̀rọ̀ bẹ́ẹ̀ sí ìgbóráyé lójúmọ̀ tò ní wọ́n pé ẹni tí ń ṣe ajàfẹ́tọ̀ ọmọnìyàn ajìjàngbara nílẹ̀ yorùbá tá a mọ̀ sí olóyè sunday adéyẹmọ tí ọ̀pẹ̀ yẹn mọ̀ sí ìgbòho òòṣà ni ó mọ̀ ti jáde o sí bọ̀m̀bọ̀ ní ọjọ́bọ̀ níbi tó ti ń ṣàlàyé ọ̀rọ̀ lọ́rin kìnìún ó ní ẹgbẹ́ wẹ́ẹ́ fi wú ẹ̀yẹ́ wò lọ́kọ́ kejì bó ti lọ làwọn máa ń ganu sí o ó ní ṣe rí ikọ̀ ẹ̀ṣọ́ aláàbò tá a mọ̀ sí irú ẹkùn security outfit ọ̀hún ó ní yóò mọ̀ ṣe àtìlẹ́yìn tó gbọ́ngbọ́n o fún ààrẹ bọ́lá ahmed tinubu láti gbógun ti ìwà jàǹdùkú ìjínigbé tàbí èyíkéyìí ìwà ọ̀daràn lẹ́yìn tó bá fẹ́ máa gògò lápá ìwọ̀ oòrùn gúúsù orílẹ̀-èdè wa nàìjíríà nínú àtẹ̀jáde kan èyí tó ti ọ́fíìsì ìròyìn rẹ̀ jáde o ajàfẹ́tọ̀ ọmọnìyàn ọ̀hún ó wá pọ̀rọ̀ wà sí gbogbo àwọn ènìyàn tó ń gbé ní ẹkùn náà láti rí dájú pé ṣe ni wọ́n ń fi èyíkéyìí iṣẹ́ láabi àwọn ikọ̀ jàǹdùkú tàbí ajínigbé tẹ mọ́ ti àwọn ọ̀daràn wọ́n mọ̀ fi ń tó lájọ ikọ̀ ẹ̀ṣọ́ aláàbò létí o kó tó di pé wọ́n gbé èyíkéyìí ìgbésẹ̀ wọn ni ó ṣe pàtàkì láti fi ọ̀já kan ṣoṣo kí wọ́n fi ṣègbànú kí wọ́n sì tọ̀ sójú kan kíkiní ọ̀hún kó ba lè ó yá yá lóní sókè ọgbà bọ́lá sí rẹ̀ ó mì í bó bá gbọ́ wò ó ṣẹ́. yẹwo ni o daily post lo seri e laaro to ni gbe body
0: ewo e je kemi na gbe body ke nla se wo sinu yara iwe iwe yin daily post ni mo wa baye o loye nu ke je bi egbe oselo African Democratic Congress apekuru won si ma je ADC won si benu ate won ti bulu awon eto leka eto raje rabe sijoba are bola metinobo egbe oselo ADC je ko di mi wọn ló ti nira fáwọn ọmọlẹ nàìjíríà láti ní okòwò tó búrẹkẹ okòwò tó gbòòrò látàrí àwọn àgbékalẹ ìlànà lẹka ètò ọrọ̀ ajé lábẹ́ ìṣèjọba yìí èyí ni wọn fọhùn léde lẹyìn ìgbà tí ilé iṣẹ́ ti máa ń ran ni lọ́wọ́ ti máa ń gbé ni láti ibì kan sí ibì kan ilé iṣẹ́ tó sọ pé bá a bá ti mú fóònù a máa tẹ̀ I'm going to Sango from Irewolede tí wọ́n sì ṣe pínpín your driver is here ilé iṣẹ́ Uber bí wọ́n ti ṣe bẹ́ẹ̀ forílẹ̀-èdè Nàìjíríà sílẹ̀ gẹ́gẹ́ bí ẹni tí ó jẹ́ alukoro fún ẹgbẹ́ òṣèlú ADC Bọ́lájí Abdullahi ṣe fọ̀rọ̀ ọ̀hún léde nínú àtẹ̀jáde kan lánàá ó jẹ́ kó di mímọ̀ ó ní ilé iṣẹ́ Uber kéde wípé àwọn ti kọ́gbá kágbá àwọn òṣè mọ́ ó tún dọjọ́ mi ọjọ́ rẹ lórílẹ̀-èdè Nàìjíríà wọ́n ní ọ̀nà ṣe léyìí wọ́n ní yóò ṣẹ̀ lẹ́yìn àwọn ètò lẹ́ka ètò ọrọ̀ ajé lórílẹ̀-èdè Nàìjíríà àti ojú ohun tí ojú àwọn olókòwò tó ń rí lórílẹ̀-èdè yìí ẹgbẹ́ òṣèlú yìí wá jẹ́ kó di mímọ̀ wọ́n ní ìṣẹ̀lẹ̀ yìí ó ti fi hàn wípé okòwò lórílẹ̀-èdè Nàìjíríà túbọ̀ ń relẹ̀ sí i kàkà kó máa gbòòrò sí i èmi kọ́ mọ sọ ìlọ́wọ́bẹ̀ pàápàá daily post ló tari rẹ̀ bọ́ta kíkà lèmi kọ̀ọ̀ká.
1: Ọmì ìròyìn tó jùlẹ̀ pọ̀ bí àmúkú ọ̀sán òun ọmọ tó ń pariwo tantantan zoom zoom zoom zoom zoom zoom zoom zoom zoom ó ní wọ̀ nínú ìwé ìròyìn daily post tó jáde o lójúmọ̀ tòní bá ti ń gbáradì fún ètò ìdìbò gbogbogbò tí ó wáyé lọ́dún 2027 wọ́n pé ẹ̀rí dájú pé ìbò ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ẹ kàábọ̀ títọ́ àti bó ti yẹ wò Peter Obi ló jáwé akíwọ́wọ́ bẹ́ẹ̀ sígbòrò ayé lójúmọ̀ tòní ó ní ẹ̀yàgò fún ohun tó bá ní ṣe pẹ̀lú ìwà màgòmágó lásìkò ètò ìdìbò ẹni tí ń ṣe ọmọ òye fún ipò ààrẹ o lábẹ́ pẹpẹ ẹgbẹ́ òṣèlú Nigerian Democratic Congress NDC ní àpèkúrú rẹ̀ ń jẹ́ alàgbà Peter Obi ni ó mà ti jáde sí bọ́mbọ́ bí ó ti sísọ lójú egún ọ̀rọ̀ fi ọ̀gbọ̀gbọ̀rọ̀ gbalẹ̀ ó ní ẹgbẹ́ wò ẹ fi wẹ̀ yẹ̀wò ó ní ó mà ṣe pàtàkì o fún tẹ́lú tó máa tẹ̀wé àtàgbà tọkùnrin onílé àti àlejò láti yàgò kí wọ́n sì ta kété o sí èyíkéyìí ìwà màgòmágó lásìkò ètò ìdìbò pàápàá jùlọ ètò ìdìbò gbogbogbò tó ń bọ̀ lọ́dún 2027 nígbà tó ń sọ̀rọ̀ níbi ìpàdé oníta gbangba kan èyí tó wáyé o nílùú Port Harcourt tí ń ṣolúlu ìpínlẹ̀ Rivers ní ọjọ́bọ̀ Peter Obi ó ṣàlàyé ọ̀rọ̀ sọ wájú o ó ní gbogbo àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ìbò wọn ẹ rí dájú pé ẹ kà á kíkiní ọ̀hún kó sì kún kẹ́kẹ́ o bẹ́ẹ̀ ló jáwé akíwọ́ wọlé èyíkéyìí ìwà màgòmágó èyí tí wọ́n bá gbìyànjú láti ṣe lásìkò ètò ìdìbò náà ó ní ẹ tètè pátì torí pé ìsọ̀njọ́ kò sọ tó jọ o bí irúfẹ́ ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ bá ṣẹlẹ̀ a jẹ́ pé ṣe ni ẹ̀ ń gbèrú àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà látẹ̀yìn ẹni tí ṣe gómìnà tẹ́lẹ̀ rí ní ìpínlẹ̀ Anambra ọ̀hún ó tẹ̀síwájú nínú ọ̀rọ̀ rẹ̀ ó ní ó ṣe pàtàkì fáwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà láti mọ ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ lọ́rìn kínní irú èèyàn tó fẹ́ darí wọn gan ní pàtó ó gba bọ́láǹsì rẹ̀ ọmì daily post tún ṣẹ̀rí ẹ̀ láàárọ̀ tòní fa.
0: ọkọ̀ oṣù mẹ́rin kọ́dún yìí ó parí gómìnà nípínlẹ̀ Rivers sí Mílálọ́yé Fúbọ́lá ó buwọ́ lu ìwé àbá ètò ìṣúná ọdún 2026 ti ìpínlẹ̀ Rivers ló bá sọ dòfin ó ṣe àpèjúwe ìwé àbá ètò ìṣúná yìí gẹ́gẹ́ bí atẹ́gùn ìdẹ̀rùn ìyún breath of fresh air fún ìpínlẹ̀ Rivers gómìnà lásìkò tó ń buwọ́ lu ìwé àbá ètò ìṣúná ọ̀hún tó ń sọ dòfin èyí ńlànà ọjọ́ ajẹ́bọ ní ilé ìjọba tó ń bẹ nílùú Port Harcourt tí ṣolú ìlú ìpínlẹ̀ Rivers Fúbọ́lá ó lóun nígbàgbọ́ wípé ní báyìí táwọn ti buwọ́ lu ìwé àbádòfin ètò ìṣúná ti ìpínlẹ̀ Rivers báyìí ó ní yóò tún mú kìrìgbà sókè kí ó túbọ̀ rọ̀ ṣọ̀mù ìyẹn ní ìpínlẹ̀ ọ̀hún ó wá jẹ́ kó di mímọ́ ọ lásìkò tó láti rí wípé olúkúlùkù nípínlẹ̀ ọ̀hún ṣiṣẹ́ papọ̀ fún ìdàgbàsókè ìpínlẹ̀ Rivers ẹ wò ó ojú ọ̀pọ̀ channels ni mo ti dá sí ròyìn ọ̀hún láàárọ̀ tòní.
1: ó yẹ jẹ́ sáré gba ọkọ̀ ajé lọ ká lọ́mú ọjà tí ń bẹ lórí igbákò bá a bá ti padà dé àtúpalẹ̀ ròyìn ó sì ń tẹ̀síwájú bá a ti kọ̀wé ẹ mọ̀ yìí kó mẹ́ èyí ń la wà ọlọ́run bẹ pẹ̀lú wa lẹ́ẹ̀kan sí ẹ̀ lẹ́m̀bẹ̀ wọn o
0: ẹ kú kalẹ̀.
2: Wake up, Feel strong, feel free with Ferrobean. Iron for you and me. Ferrobean is a product of Feedsin Healthcare PLC. Available in pharmacies nationwide. Ferrobean, the ideal blood builder.
3: O fẹ́ràn oúnjẹ, àmọ́ o kórira ìbalẹ̀ inú tó máa ń wáyé látàrí inú kíkún, àyà títa, àtàìsílẹ̀ oúnjẹ nínú. Tí kìí jẹ́ kó jáfáfá lẹ́yìn oúnjẹ, má gba ìbalẹ̀ inú láàyè láti jẹ gàba ọjọ́ rẹ̀. Gascol Antacid yóò palẹ̀ inú kíkún mọ́ kíákíá, tára rí ó sì padà bọ̀ sípò lọ́gán, àṣé lọ́nà márùn-ún ọ̀tọ̀ọ̀tọ̀. Olómi tó ń bẹ́nu ṣọ̀rẹ́ àti oníkóró jíjẹ. Gascol, iṣẹ́ rẹ̀ dáa, owó rẹ̀ ò gbópá, kò sì ṣòro láti rí, yan ìtura, yan ìgboyà. Gascol Antacid, ó ti wà káàkiri ilé ìtajà ládùúgbò rẹ̀. Gascol Antacid, ìtura kíákíá. Pẹ̀lú àlàáfíà, ilé iṣẹ́ Fitzin Healthcare PLC ló ṣe é.

0: lórílẹ̀-èdè Nàìjíríà. Ẹ̀yin ò lérò pé ó yẹ kí ìjọba náà máa gbégbé sí àti ṣe ìdásílẹ̀ irú àwọn ilé iṣẹ́ bẹ́ẹ̀ láti jẹ́ pé gbogbo àwọn tí wọ́n bá dà á lẹ̀ látara àwọn ilé iṣẹ́ yẹn kí wọ́n tún gbà wọ́n padà.
1: Ẹ jẹ́ ká tún wá wò báyìí barrister Paul Kelly dáhùn lápapọ̀ lápapọ̀ lẹ́ẹ̀kan náà. Ṣé ìjẹ́ lè lérò pé ó ní ṣe pẹ̀lú ìlànà ètò ọrọ̀ ajé lábẹ́ ìṣèjọba ààrẹ tó wà lóde lọ́wọ́ yìí àbí ká sọ wípé ohun tí a lè rí pé ní behavioral aspect. Ẹ jẹ́ ká wò ó èmi gan fún mi ti encounter sometimes wà tó pé àbí ká sọ wípé ìwà àti ìṣesí kò mú kí ilé iṣẹ́ yẹn gbòòrò lórílẹ̀-èdè Nàìjíríà. Ẹgbà míì wà tẹ bá order online tẹ bá order tán tó ilé iṣẹ́ gbé bóyá ó gbé 3000 wá nígbà táwọn ọjọ́ bàbá délé yín ẹgbọ́ èlò gbé wá fún yín 3000 ẹ máa fi 2000 kún owó yẹn kéré o. Eléyìí tó mú kí ọ̀pọ̀lọpọ̀ máa wò pé náà ẹ má jẹ́ nu ilé iṣẹ́ eléyìí mọ́ tẹ bá dẹ̀ wọ pé àwọn ilé iṣẹ́ míì tún ti dìde bóyá àwọn kiní yìí ti mú kí àwọn ọmọ ilé Nàìjíríà kí wọ́n sideline ilé iṣẹ́ yẹn kó má mú kí ilé iṣẹ́ yẹn gbòòrò bí ó ti ń gbòòrò tẹ́lẹ̀. Ǹjẹ́ ilé epo tún lè jẹ́ lọ́nà bá
2: ó lè jẹ́ bẹ́ẹ̀ bọ̀kan tó ṣẹlẹ̀ major thing to me I think is inflation in the system. Sharefire subsidy is a policy. A lè mọ́ lè padà ná àfi tí gọ́ọ̀mẹ̀ bá wo ẹjẹ́ fún ìlàpẹ̀rẹ̀ kan kẹ́yìn mọ́ gba 100k kó wá bùkú bá kó yẹ pé ó bá chájẹ̀ ní 5000 ó tún kúrò tán ó tún chájẹ̀ ní 5000 ní alẹ́ ó jẹ́ ìlú bẹ́ẹ̀
0: 10000
2: ó sì ń gba 100k èdè nìyẹn 10000 ti ṣe kíni ó ti lọ á sì lo 30 days in a month. Economically so wise. Wise. Elomi gan in so called mega city abi kini kan pa Uber to book for un book 30 40 50k for Uber. It's because I'm a pe epo ti won opolopo car park ti won everything gbogbo e na ni o wa incorporated into the charges. And tawon na ba re pa won ori the enough how would I call it demand won ni other choice than to look for somewhere else because won san tax won san wo awon osise won san won incentives ko kan some other things and the demand won expect ko wa boy ko sise kini bo se wa you see one thing about Nigeria to tolo ba se wa structured afẹran faji gan afẹran afẹfẹ yeye gan afẹran pe come oppress ara wa mo ti arrive so elo to ba fe lo ti oni moto no kan oda Uber kan so o joko pelu AC
0: light jeun oda
2: Nigeria over Nigeria le ri yen
0: agbejoro ajiroba seyin wa lero pe o ye ka won mo ri ile Nigeria ka wa na mo ka mo da won ile ise ba won yi sile o le je olodan ni o le je ijoba lati daju pe ba won ile ise won yi ba ti e ti lo tan ko ni lapa to po lára àwọn èèyàn pàápàá jùlọ àwọn tí wọn ti fi wà kan jẹ òṣìṣẹ ilé iṣẹ yẹn ẹ sọ lẹẹkan wípé ẹlòmíì òun ló fi ń bọ aya ló fi ń bọ ọmọ.
2: A ní civil servant ti ń sìn even gan láwọn Abuja wọn ṣe that tí wà á bẹ̀rẹ̀ ní 6 wà á parí by 8 wà á dẹ̀ resume iṣẹ́ ní 8:15-8:30 tó bá dẹ̀ close in 4 wà á tún ṣe another 2 hours. Kò sí tìjú kankan bẹ́ẹ̀ náà. Kò sí ìtújú
0: kankan
2: bẹ́ẹ̀ so àsìkò ẹ̀ ládé iná àwọn tó bá ní resources yẹn they should also establish say.
0: Ọ̀dà ẹ ṣeun ẹ já sáré lọ tajà tí ń bẹ lórí gbé bàbá ti padà dé ètò yìí tẹ̀síwájú ẹ lẹ́bẹ̀ẹ́ lẹ́ẹ̀kan sí.
1: Ẹ kú wo kalẹ̀.
3: Èyí ni láti fi tó gbogbo ènìyàn létí pé àwọn akọ́ṣẹ́mọṣẹ́ tí wọ́n mojú ìléjà nípa ètò ìtọ́jú ojú lájọ Benjamin Franklin Foundation ṣètò ìtọ́jú ojú fáwọn èèyàn léyìí tó ń lọ lọ́wọ́lọ́wọ́ nílùú Ìlọrin àti agbègbè rẹ̀. Láti jẹ àǹfààní ètò yìí ẹ ó gba káàdì ìforúkọsílẹ̀ pẹ̀lú 500 naira naira. Lẹ́yìn náà ni ẹ ó ní àǹfààní sí ìtọ́jú àìsàn ojú gbígba oògùn tí mọ́ àwọ̀ ojú tá a mọ̀ sí medicated glasses lówó tí oògùn ní lápá. Ibi tí ètò yìí ti ń wáyé ni Ọlálọ́mí Hospital tó wà ní agbègbè Stadium Road nílùú Ìlọrin. Aago mẹ́sàn-án òwúrọ̀ sí mẹ́rin ìrọ̀lẹ́ lójoojúmọ́ ni ètò yìí fi ń wáyé o. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé ẹ pé àjọ Benjamin Franklin Eye Foundation sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 08032622377 àjọ Benjamin Franklin.

0: Nino àwọn àlàkalẹ̀ ètò ní ìkànnì tí ẹ ti mọ̀ bí ẹni mowó Diamond 88.7 FM ẹ lọ fọkàn balẹ̀. Bó bá jẹ́ lẹ́ka eré ìdárayá, ìfikùnlukùn, lẹ́ka amúlùúdùn, eré oníṣe àti àwọn orin aládìídùn fún ìgbádùn tí yín nìkan ni o. Diamond FM, ìkànnì tó ń tàn.
1: Tuntun sọ́nà lórí bí ìdàgbàsókè yóò ṣe dé bá àwùjọ wa. Látún rán wa létí nípa rẹ̀. Ẹ bá wa dá sí. Ẹ bá wa dá sí ní ètò kan àràǹbàdà. Lórí ìkànnì yìí, ètò tó gbóúnjẹ fẹ́gbẹ́ tó tún gbà wọ́bọ̀ pẹ̀lú àwọn atọ́kùn apèdè gbáyì. Àwọn àlejò tó tó gbangba sùn lọ́yẹ. Táwọ̀ wọ́n sì kájúlù lórí gbogbo àwọn ọ̀rọ̀ ìdàgbàsókè. Tá a bá ń ṣàgbéyẹ̀wò rẹ̀ lórí ètò ní gbogbo ọjọ́ Ajé Monday sí ọjọ́ Ẹtì Friday. Bẹ̀rẹ̀ láti dédé aago mẹ́wàá òwúrọ̀ lórí ìkànnì Diamond 88.7 ìlọrin. Ẹ bá wa dá sí. Ètò fọmọdé, ọ̀dọ́, àgbà, tó lórí tẹ̀lẹ́mù tó ń ṣíjú wa sáwọn iṣẹ́ ìdàgbàsókè káàkiri àwùjọ wa. Ẹ bá wa dá sí tọ̀sẹ̀ yìí, àjọ gbọ́ni.

0: Diamond FM. Ìbáyé gbádùn yín ló jẹ wá lógún.
1: Ọmọ Kwara ṣe gbàgbé àṣeyọrí ẹgbẹ́ òṣèlú PDP nípínlẹ̀ Kwara. Ebi ò pa wá ní Kwara lásìkò ẹgbẹ́ òṣèlú PDP. Àlàáfíà jọba lásìkò PDP. Àwọn ọlọ́jà ń tàtà jìrì lásìkò PDP. Ọmọ Kwara ń kọ́lé mọ́lé bẹ́ẹ̀ lọ́nra lẹ̀ mọ́lẹ̀. Gbogbo ọmọ Kwara ń gbé nǹkan rí ṣe. Àwọn bàbá ń ṣe baba rere nínú ilé wọn. Lónìí wá ń kọ́. Èrú àti mọ̀kàrúrù ni ọ̀pákùtẹ̀lẹ̀ ìṣèjọba àwọn tó wà lórí àlééfà. Irọ́ funfun báláwo ni wọ́n fi ń darí wa rìbáríbo. Ọmọ Kwara, etí yín dà. Ẹ mọ̀ já jásìkò tó ìdààmú àwọn ará abílẹ̀ kan sí yìí o. Sàtìlẹ́yìn fún ẹgbẹ́ òṣèlú PDP. Ìgbà yóò sàn wá síre. Ìkéde yìí wá láti ọ́fíìsì alukoro ẹgbẹ́ PDP nípínlẹ̀ Kwara. PDP Power PDMP Olóyè. Olóyè. Olóyè.
2: Ètò tí ẹ fẹ́ gbọ́ yìí jẹ́ ètò tí wọ́n sanwó fún. Tí gbogbo ohun tí ẹ bá sì gbọ́ lórí ètò náà jẹ́ èrò àwọn onígbọ̀wọ́ ètò ọ̀hún láì ní ohunkóhun ṣe pẹ̀lú ilé iṣẹ́ wa Diamond 88.7 FM. Ilé iṣẹ́ Diamond 88.7 FM ṣèlérí láti tẹ̀síwájú pẹ̀lú ìlànà ìkọ́ṣẹ́mọṣẹ́ tí ẹ mọ̀ wá mọ́. Ẹ ṣeun fún ìfẹ́ tí ẹ ní sí wa.
3: Ètò tí wọ́n ṣe onígbọ̀wọ́ fún ìrírí tó wá lè rí rẹ̀ kì í ṣe ti atọ́kùn àbí ti ìkànnì Diamond 88.7 tó wà ní ìlọrin ní ìpínlẹ̀ Kwara ṣetán láti farajìn fún ìlànà iṣẹ́ ìròyìn tó bá ìgbà mu tó sì bá òfin mu.

njẹ. Bẹ́ ẹ bá ń gbọ́ kókókó igbá tẹ̀ ń gbọ́ kẹ̀kẹ́kẹ́ gí tí sẹ̀kẹ̀rẹ́ ń dún wọ̀ṣọ̀wọ̀ṣọ̀ adénú o. Bọ́ bá pe nǹkan kan ní ọ̀nà àbáyọ túmọ̀ sí wípé ó pè fún kéèyàn ó gbé ìròrí tó jiná kalẹ̀. Kájọ sọ́tún jọ sósì. Wọ́n ní ọ̀rọ̀ sùnùkùn ojú sùnùkùn náà la máa fi ń wò ó. Ohun tí ń bẹ ńlẹ̀ yìí àwọn àgbábọ̀ wọn ni àìlásọlọ́rùn pàkátẹ́ rí òun ó tó wọn àpérò fọmìnrin wò. Ìdí nìyí tí ẹgbẹ́ òṣèlú PDP nípínlẹ̀ Kwara tí wọ́n fi pa èrò pọ̀ láti ṣe àgbékalẹ̀ ètò yìí ló ní gbé tán wákàtí kan gbáko ni léyìí tí wọ́n pè ní ọ̀nà àbáyọ. Ẹgbọ́n ibi alolé ayédè yìí ibi alòdé nípínlẹ̀ Kwara kí ni ọ̀nà àbáyọ gan-an. Ẹ káàbọ̀ sórí ètò tá a pè ní ọ̀nà àbáyọ èyí tí ẹgbẹ́ òṣèlú PDP nípínlẹ̀ Kwara tí wọ́n ṣe onígbọ̀wọ́ ẹ̀. Lórí ètò yìí ẹ má gbàgbé pé àṣe àgbékalẹ̀ ètò yìí láti fi yọ sùtìtì sẹ́nikẹ́ni tàbí tàbùkù ẹnikẹ́ni. Ẹ̀yin náà mọ̀ wípé lórí ètò yìí àìfàyè gba ká máa búra ẹni sọ̀rọ̀ àlùfànṣá ọ̀rọ̀ kò bá kún pé kò bé ti rẹ́ sẹ́nikẹ́ni. Ojú sọ̀nùkùn la fi ń wo ọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ tá a ní láti gbọ́ àgbọ́yé ẹ̀ bó ti tó àti bó ti yẹ. Gbogbo ẹ̀ pátápátá là ń láǹfààní láti yànnàná pẹ̀kẹ́lù lórí ètò yìí o. Ẹ káàbọ̀ ẹ fàpèrètẹ́ ẹ jájọ kẹsẹ̀ sọ́nà kátẹ́pẹ́pẹ́ ètò lónírà bájìgà àti ní rẹ̀gẹ̀dẹ̀ fíìn lójúmọ̀ tòní. Ẹ wá jẹ́ sáré ṣe nǹkan báyìí ẹyí àwọn àgbábọ̀ wọn ní adébíṣẹ́mọ́ṣe àgbà ọ̀lẹ́ni wọ́n ń pe irú èèyàn bẹ́ẹ̀ mọ́bọ̀ ẹ jẹ́ sáré bomi làdíẹ̀.

0: gómìnà abdulrahman kenake muhammad alabi lawal òun ló ṣe é ẹ wà tọdún tí bàbá náà ti kú ẹ wà tọdún tó ti ṣe onísìn bẹ́ẹ̀ dì sí yìí ọ̀nà tó kọjá lásàdàm tó fi lọ lè já sí gárájì ọ̀fà dr bukola saraki ló ṣe é àwọn ọ̀nà yìí ń bẹ́ẹ̀ dùn ní nǹkan kan ṣe wọn wọ́n ṣe bíríìjì wọ́n ṣe gbogbo ẹ̀ ń bẹ́ẹ̀ níjọ́ tíjọba yìí lòun ṣe bíríìjì àkọ́kọ́ ní tanke ẹ wúrú àwírí sí ti gbogbo ọmọ ìlú dìde pé we don't need that bridge ẹ kan expand ọ̀nà fún wa káwọn èèyàn ráyè kọjá wọ́n sá insist pé ní àwọn ṣe ni ẹ mọ̀ pé àwọn nnpc ń gbà wọn náà dìde pé ní pipeline ní gbogbo bíi ẹ mọ̀ wọ́n sá ṣe lágidi ok tó ń tí wọ́n ṣe wá ṣe lágidi ẹ wúrú àwọn ẹ wú ọdún tí wọ́n tó sí how many years náà ti parí how many years náà tó sí fáwọn èèyàn kan tó máa rí lò just and say patch patch lórí rẹ why substandard works as a government ten lala ṣe owó òlu taxpayers money owó òlu lẹ̀ ń lala ṣe kì í ṣe owó ara yín náà a sì bìlífù yìí pé níbi tẹ́ ẹ mojú owó dé bó bá jẹ́ pé owó ara yín ni ẹ̀ lè náà nàkúnà tẹ́ ẹ náà òkú ara yìí nígbà tí èèyàn tiẹ̀ wá concentrate project mọ́kànlá ní street ẹyọ kan tí gbogbo wa sì ń jọjọ́ mọ kwara kwara south ń bẹ́ẹ̀ ẹ gbé capital project kankan lọ́bẹ̀ kwara north ń bẹ́ẹ̀ ẹ gbé capital project kankan lọ́bẹ̀ gbogbo ntẹ́ lẹ́yìn ṣe pátápátá tí kwara bíbí bàbá tinubu bá ń bọ̀ lọ́la amadu bello wẹ̀ yìí nìkan ní visit ṣé bí ẹ ń ṣèjọba ni ẹ ṣé báwọn ta àwọn ti jẹ ẹni bí ẹ ṣe ṣe nu tó bá jẹ pé wọn ṣe kwara ò ní develop torí tí ó mú di kwara development tí ó mú development bá kwara iná lẹ́ ṣe yìí.
1: Ẹ ṣùgbọ́n àwọn kan sọ pé kò síbi tí ọwọ́ jà erin òde.
0: Bí ibi tí mo
1: kò síbi tí ọwọ́ jà àwọn iṣẹ́ ìdàgbàsókè òde ní tìbútòrò ìpínlẹ̀
0: kwara. Irú ìdàgbàsókè wo ẹ má jẹ́ kẹ́nìkan tàn wá. When we are discussing development ìdàgbàsókè nǹkan méjì mẹ́ta kan bẹ tó yẹ pé ní oní máa kọ́kọ́ fa rapid development fún lu.
1: Ẹ ṣá wò.
0: Lápẹẹrẹ nísìn ibi tí ò sí ọwọ́ jà ìjọba kankan. Kẹ wá dá lẹsẹ kan lẹsẹ ńláńlá kan lẹ síbẹ ẹ rí bí àdúgbò wọn sì develop lọwọ kan ẹ worú ntọ́sẹlẹ ní malete ta ló lera lẹ ní malete tí olóhùn ọkọlẹ kí ni wọn fẹ́ fi ṣe níjọ ohun àmọ́gbà tí dr bukola saraki gbé yunifásitì débẹ̀ nísìn ẹ lọ lé ẹ súnmọ́ malete ẹ fẹ́ ra lẹ plot kan ẹ gbọ́ ẹ millions ní ń pè fún yín ìjọba ní development nù irú bẹ́ẹ̀ wo làwọn ṣe across the state lẹ́yìn gbogbo èyí tẹ sundun gbogbo ẹ̀ sójú kan ní amadu bello wey samadu bello nígbò nìkan ní káàpì ní kwara ni megida fatai ẹ wo orun tó lọ lè ṣe ní àjàṣe èpo ivtech tó dálẹ̀ nísìn ok nígbà tẹ́ rí pé ivtech dúró development bá bẹ̀ wọn ẹ̀yin náà ní ẹni gọ́ọ̀tì láti gbé high court àbí kí lẹ́lẹ́ gbé lọ bẹ̀ nísìn just because àwọn nǹkan tí wọ́n ti palẹ̀ níbẹ̀ wọn ẹ̀yin náà rí pé ní ọ̀dà kí development ọmọ ṣẹlẹ̀ lẹ́fi lọ́ọ́ lè gbé high court àbí kí lẹ́lẹ́ gbé síbẹ̀ so bí tẹ ẹ bá ń ṣe báwọn tẹ ẹ ń gbé àwọn àkànṣe iṣẹ lọ bí ìlú tí wọn ràn kan rẹ development tó bá bá wọn wọn ò ní sẹpẹ fúnjọba yẹn àdúrà náà mọ ṣe àpàtìpọ mọ ló ṣiṣẹ bẹ ọpọlọpọ àwọn àlejò ó wọlé tí wọn tó kóore wọnú ìlú yẹn ẹ wo ibi tá à ń pè ní kwásù lẹni náà ẹ wo ọpọlọpọ àwọn iléeṣẹ kéékèèké tí wọn kálukú sọ ọmọlúwàbí níbẹ tí sì ń da àdápadò olóore sọ́dọ̀ ìjọba inú tí máa múlù development ní pé ní kẹ create enabling environment fáwọn ará community tẹ bá fẹ́ gbé nǹkan sí kọ́nà wà kòmí ọ̀wà kíná wà kí security ló bí ó sì balance kọ́mọ sí pé ni wọ́n dé lọ́la gbogbo kwara south ní sinsá lè débẹ̀ ni kwara north ti sá lè débẹ̀ ni ẹ wo tí ń ṣẹlẹ̀ sí wa ní central gan nísìn òkè ní ìlọrin east nísìn mọ́júmọ́ jẹta mọ́júmọ́ àná wọ́n kó àwọn èèyàn ni torí pé ní gbogbo àwọn tí wọn láwọn oko níbi tá a jọ ṣe àbọdà pẹlú àwọn ìfẹlódùn nísìn ọpọlọpọ ìlú ló ti tú yàrú kò sérò ńbẹ mọ bàbá ńlá kò sérò ńbẹ mọ gbogbo ibi tí ò sérò ńbẹ mọ nísìn wọn ti wá bìlífù yìí pé níbi tó tún nest òun náà ní ìlọrin east ibẹ ìlọrin east ni wọn wọ nísìn kí ìjọba náà wá stage security kí náà ń pè kan station kan síbẹ nísìn láti máa mójútó bẹ wọn ò ṣe é ẹsì lẹ dáàbò bọ ẹmí wa àti dúkìá wa gẹrẹgẹrẹ inú imú ẹlẹdẹ ńwọ gba ok nígbà tí wọn ti wọ lọrin east nísìn gílókùn ẹ wà ní wọn wọ lọrin ṣé wọn ti wọ lọrin security lives and property ládìgbò léyìn lórí sí nǹkan àkọ́kọ́ tẹ kọ́kọ́ jẹ́lẹ̀jẹ́ fún wa nù ìpínlẹ̀ ẹ dáàbò bẹ̀ mi wa àti dúkìá wa ẹ̀mí wa ní ṣòfò yìí nísìn dúkìá wa ní ṣòfò yìí nísìn ẹ kọ ẹ sí ojúṣe yín gẹ́gẹ́ bí ìjọba respect will respect lọ́dọ̀ ará àdúgbò fún yín.
1: Ọ̀dà ẹ jẹ́ mọ́ padà bọ̀ wá sí ọ̀dọ̀ ọ̀nàrẹ́bù Abdulmutalib Omi. Ìbéèrè kan bẹ tí ó ń jà rìnrìn lódò òkun àwọn aráàlú pàápàá jùlọ wọn ni ẹgbẹ́ òṣèlú yín ẹgbẹ́ òṣèlú PDP ṣe ni ẹ̀ ń nàka ẹ̀sùn

0: jẹ́ ètò tí wọ́n sanwó fún tí gbogbo ohun tí ẹ sì gbọ́ lórí ètò náà jẹ́ èrò àwọn onígbàwọ́ ètò ọ̀hún láì ní ohunkóhun ṣe pẹ̀lú iléeṣẹ́ wa diamond 88.7 FM iléeṣẹ́ diamond 88.7 FM ṣèlérí láti tẹ̀síwájú pẹ̀lú ìlànà ìkọ̀ṣẹ́mọṣẹ́ tí ẹ mọ̀ wá mọ́ ẹ ṣeun fún ìfẹ́ tí ẹni ti wà.
1: Ètò tí ẹ gbọ́ yìí ló jẹ́ ètò tí wọ́n ṣe onígbọ̀wọ́ wo ètò lórí rẹ̀ kì í ṣe ti atọ́kùn àbí ti ìkànnì diamond 88.7 tó wà nílọrin ní ìpínlẹ̀ Kwara ó jẹ́ ti wòye àwọn àlejò lórí ètò náà ẹ ṣe gan tẹ́gbọ́kàn diamond 88.7 tó wà nílọrin ní ìpínlẹ̀ Kwara.

0: ẹ̀ka sàn àsìkò jimo olóyin tòní ṣáájú ẹgbẹ́ àwọn kókó tó wà nínú ìròyìn náà. Mínísítà fọ́rọ̀ ètò ẹ̀kọ́ nílẹ̀ wa jáwé akíwọ́wọ́ fáwọn òbí olùkọ́ tẹ máwọn onílé ẹ̀kọ́ gbogbo láti yàgò fún ìwà màgòmágó lásìkò ètò ìdánwò. Ìjọba àpapọ̀ ilé wa pàṣẹ gbígbé afárá ìpínlẹ̀ Niger kọ́kọ́ ti pa òfin ọ̀sẹ̀ méjì gbáko. Iléeṣẹ́ ọlọ́pàá jiyàn pípa àwọn òṣìṣẹ́ àjọ ọ̀hún léyìí tí wọ́n fi sọwọ́ ò sípínlẹ̀ Ọ̀ṣun tì. Nílẹ̀ òkèrè wọ́n dọ́là àwọn òṣìṣẹ́ méjì kan tí wọ́n há sínú ihò tó ń bẹ nílùú Nepal lẹ́yìn ọjọ́ mẹ́sàn-án gbáko tí ìṣẹ̀lẹ̀ omíyalé àgbàráyà ṣọ́ọ̀bù ti ṣáájú wáyé o. Lágbọn ìròyìn eré ìdárayá fútọ̀sán tòní asọ́lé fún ikọ̀ Super Falcons Comfort Erabo darapọ̀ mọ́ ikọ̀ Crystal Palace. Ẹ ṣeun bí ẹ ṣe ń tẹ́tí sí wa ìròyìn lẹ́kúnrẹ́rẹ́ lamúdé láti kàn lè gbóhùn sáfẹ́fẹ́ Diamond 88.7 FM. Ìlọrin ọ̀làǹrẹ̀wájú òye wọlé ni oníròyìn yín. Ẹkúnrẹ́rẹ́ ìròyìn náà ń bọ̀ wá lẹ́yìn ìdánudúró ráńpẹ́ yìí.
1: You need to sue me, man, or long. Kick or any opportunity by my ex in Japan.
2: Oh, le shidi kuro nile Nigeria tan patapata gba be. O ko ni shine awon ebi, ore ati olufe re lori ile na. O le japa nitori ti o fe lati se be. Sugbon simi riranu mo gege bi ona bayo kan si awon isoro to nkoju orilede yi lapapo. Koda bi o ba tile ko gbogbo nti se tire kuro nile, sibe ile eni ni ile eni, ilu re ni Nigeria je yo ma gbe o lokan lajo.
3: Imoran yin lo n dese ti iboyin lati ikani Diamond 88.7 Ilorin.
4: Iroyin ekunrere lati ile ise Diamond FM.

Eka bo pada bo ye yin sese ndara po mo wa iroyin lekunrere le ntati si lati kan igbo un sabe fe diamond 88.7 fm ilorin iroyin na te si waju bayi nile okere won ti dola eyan meji ototo to wa sinu iwo kan to nbe ni agbegbe nepal ni nkan bi ose kan leyin isele omi yale agbere ya sobo leyi to yabo enu ala ile nepal tibet leyi to ran egberun kan o le odunun eniyan lo sonu arimabo foran video ohun aworan ohun se afihan bi won ti se dola sanjaya shah te makabio mahajan kuro nidun iwo na o awon okunrin mejeje ohun ni won ni ogbe lowo ati ese won sugbon ti won gba itoju lowo lowo nile iwosan to nbe ni kathmandu ti n solulu ipinle nepal ko din ni eniyan mokandinlogoji ti won ti saju so pe won ha o sabe ile iho na ti awon eyan to le ni ogorun kan si di awati isele omiyale agbere ya sobo leyi to yabo ile na ni ojoro leyi to so opolopo eniyan di awati ti o si ba opo ilegbeje to nti awon oju ona Ilẹ̀ Iran ti sọ di mímọ̀ pé àwọn ti ṣe àkọlù sí ibùdó ọmọ ogun ilẹ̀ Amẹ́ríkà tó ń bẹ nílùú Kuwait ti mọ ilẹ̀ UAE pẹ̀lú ẹ̀jẹ̀ láti gbẹ̀san àkọlù kan tó wáyé o níbi ètò ìgbéyàwó kan èyí tí wọ́n di ẹ̀bí rẹ̀ ru ilẹ̀ Amẹ́ríkà arúkúsù ọ̀tún ọ̀hún wáyé lẹ́yìn ìgbésẹ̀ kan ti ilẹ̀ Amẹ́ríkà gbé lọ́jọ́ ìsinmi Sunday lẹ́yìn tó tún mú kí ìfàǹfà tó ń lọ láàrin orílẹ̀-èdè méjèèjì ọ̀hún tún gbọ̀nà ọ̀tún yọ tó sì lágbára láti bí oṣù mẹ́fà látàrí bí ilẹ̀ Iran ṣe dúró tande lórí ipò tó dúró sí o lórí ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú Strait of Hormuz ti mọ ìgbìyànjú ilẹ̀ Washington láti bẹ́gidi àwọn ìbúté tó jẹ́ ti ilẹ̀ Iran. Ẹ̀wẹ̀ àjọ ọmọ ogun nílẹ̀ Kuwait ṣàlàyé pé àwọn sọ àdó olóró tí ma kọlù ohun ìjagun afò bí ẹyẹ di òtúbáńtẹ́lẹ̀ yìí tí wọ́n ní ó wá láti ilẹ̀ Iran o ṣùgbọ́n tí àjọ ọmọ ogun ilẹ̀ Iran fèsì pé níṣe làwọn ṣe àkọlù sáwọn dúkìá tó jẹ́ ti ilẹ̀ Amẹ́ríkà tó ń bẹ ní ibùdó àjọ ọmọ ogun ojú òfurufú tó ń bẹ ní Al-Madal Jaba bákan náà ni ibùdó àjọ ọmọ ogun ojú òfurufú tó ń bẹ nílẹ̀ United Arab Emirates ṣùgbọ́n o ilẹ̀ Kuwait júwe ìròyìn náà gẹ́gẹ́ bí ìròyìn òfegè lásán-lásán. Lágbọn ìròyìn eré ìdárayá fótọ̀sán tòní asọ́lé fún ikọ̀ agbábọ́ọ̀lù super falcons ilé wa comfort ẹ̀rabọ̀ ti balẹ̀ kà sínú ikọ̀ agbábọ́ọ̀lù crystal palace báyìí lẹ́yìn tí ó buwọ́lu ìwé àdéhùn ọlọ́dún méjì gbáko pẹ̀lú ikọ̀ agbábọ́ọ̀lù náà ọmọ agbábọ́ọ̀lù ọ̀hún ló fi ìdùnnú rẹ̀ hàn láti darapọ̀ mọ́ ikọ̀ agbábọ́ọ̀lù ọ̀hún o ẹni ọdún mọ́kànlélógún náà ló darapọ̀ mọ ikọ̀ eagles látinú ikọ̀ portsmouth níbi tí ó ti tọwọ́ bọ ìwé àdéhùn lóṣù keje ọdún 2025 níbi tí ó ti farahàn fún ìgbà mẹ́fà ọ̀tọ̀ọ̀tọ̀. Síbẹ̀ lágbọn eré ìdárayá ikọ̀ agbábọ́ọ̀lù falconet ilẹ̀ wa ló ti gúnlẹ̀ sílùú Katowice nílẹ̀ Poland o látàrí bí ìgbáradì láti wọ abala tó kángun sí àṣekágbásájú ìdíje ife ẹ̀yẹ àgbáyé tó jẹ́ ti àjọ fifa léyìí tó jẹ́ ti àwọn agbábọ́ọ̀lù lóbìnrin tọ́jú orí wọn bẹ lábẹ́ ogún ọdún fún tọdún 2026 yóò ṣe wáyé ní ilẹ̀ Poland o ṣe ń gbìnàyà ikọ̀ falconet ọ̀hún ló lo ọjọ́ mẹ́wàá gbáko nílùú Trebenak níbi tí olùkọ́ni Moses Aduko pẹ̀lú àwọn amúgbálẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ti ṣiṣẹ́ takuntakun lójúnà àti gbáradì fún àwọn ọmọ agbábọ́ọ̀lù náà. Ìròyìn lẹ́kùnrẹ́rẹ́ fún tọ̀sán tòní ọ̀hún kò ní jù báyìí lọ kí n tó parí ìròyìn yìí ẹgbẹ́ àwọn kókó tá a ti ṣáájú mẹ́nuba nínú ìròyìn náà lẹ́ẹ̀kan sí o. Àmúwá sétí gbọ́yìn lọ́sàn-án tò ní pé mínísítà fọ́nrán ètò ẹ̀kọ́ nílẹ̀ wa jáwé akíwọ́wọ́ fáwọn òbí olùkọ́ tẹ máwọn onílé ẹ̀kọ́ gbogbo láti yàgò fún ìwà màgòmágó lásìkò ètò ìdánwò.
be la to je ke gbo losan to ni ni royin pe ijoba apapo ile wa pase gbigbe afara ipinle Niger koko ti pawo fun ose meji gbako a tun mo wa se ti gbe pe ile ise olopa jiyan pipa awon osise ajo ohun leyi ti won fi sowo ti pinle osun ti lati le okiri a je ke gbo ninu royin wi pe won dola awon osise meji kan ti won ha sinu iho to nbe nilu Nepal leyin ojo mesan gbako ti isele omi yale agbara ya so abo ti saju waye o lagbon iroyin re daraya a je ke gbo losan tun ni pe asole fun iko Super Falcons comfort erabo darapo mo iko Crystal Palace iroyin lakunrere fun tosan tun ni ohun ko ni ju bayi lo lekan si kin to danu duro egbo ise ta ni fun yin yi nje mo wi pe layajo ni lodun 1968 ni ajo mogun orilede yi se aseyori lati gba ilu aba pada leyi ti o je ibudo isakoso kan gbogi fun iko to npe fun idasile ile Biafra iroyin lekunrere fotosan to ni ohun ko ni ju bayi lo lati ma gbadu okan ojo kan awon eto aso wa jo download app wa Diamond FM lori Google Play Store tabi lori Apple Store e ma gbagbe lati darapo mo wa ni ago meta osan ni ago merin irole oni ti mo ago marun irole oni foni ruru iroyin lede gesi ati lede abinibi bo ba ni isele yajo yajo tabi isele gbonjo gbonjo to ba nsele laye ka ti agbegbe yin te fe fi to yara iroyin le ise wa leti e kan si wa lori ero ibani soro yi is 091-60-62-7526. Abiodun, aki wumi ni olo tu ironyi, lekun rara foto santo ni, olanri waju, oye wole, lotu siye di abinibi, to simuwa, seti bonyi, eshe o, bi eshe ntati sikan ninyi, to tamoyo, aku jimo olo nyi tu ni leko si, emi waye she pupore, laye, ati laye to dara, ema yashe o. Iro, iro, iro.

kábíyèsí ọlọ́run elédùmarè arúgbó ọjọ́ mo kí ọ wá ṣẹ̀dọ̀rùn mo ṣe bá ológo tó ń gbé náà ogosogo arúgosogo ojúlógosogo ogo tí gbogbo àgbáyé ń tọrọ tán fi ń tọrọ káàkiri gbogbo ilẹ̀ àgbáyé láyé ọlọ́run tí ò lo social media tó dẹ̀ síbẹ̀ tó popular àbọ̀jọ́ ò lẹ rọ́lọ́run lórí facebook àbí títọ̀ kiri ṣùgbọ́n bó ṣe jẹ́ pé kò sí lórí social media yẹn kò sẹ́nikẹ́ni tó síbẹ̀ tó popular tó káàkiri gbogbo ilẹ̀ àgbáyé láyé lórúkọ ọlọ́run yẹn ni mo fi ń kí n pẹ́ kulẹ̀ káàbọ̀ sórí ètò àánú àti orí ọ̀fẹ́ ìkànnì yín náà lẹ́wọ̀ ayẹ́ tẹ̀ ti mọ̀ bẹ́ẹ̀ ni mo wo ni diamond 88.7 FM abala mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ lẹ́tọ̀ kúrò rọ abala àkọ́kọ́ yẹn la pè ní abala ìkíní níbi tí a ti mọ jíṣẹ́ yín tá a dẹ̀ ṣe máa kí yín abala ẹlẹ́ẹ̀kejì yẹn náà la pè ní abala ǹjẹ́ ìwọ mọ̀ nígbà tí abala ẹlẹ́ẹ̀kẹta jẹ́ abala testimony hour abala ṣomore kí lọ́lọ́run ṣe láyé yín ọlọ́run ṣeun fún mi o lórúkọ ọlọ́run yẹn náà ni mo fi kín lẹ́ẹ̀kan sí ọdún dábí níbi tí ẹ ti ń gbọ́ wa lọ́sàn yìí lágbára ọlọ́run bá ilé àti ọ̀nà yín kò ní bàjẹ́ ẹ jẹ́ kí n ṣe bẹ́ẹ̀ kí n máa dúpẹ́ lọ́wọ́ ọlọ́run bá ọlọ́run elédùmarè pé ó ṣe bẹ́ẹ̀ ó tún fi ọmọ tuntun ó fi jíǹkì èmi olúwàgbẹ́mi go kìkì ọkùnrin làǹtìlàǹtì a dúpẹ́ fún ọlọ́run bá elédùmarè ọlọ́run tó ṣe yìí gbogbo ẹni tó jẹ́ pẹ́yìn náà ṣe bẹ́ẹ̀ tẹ́ ń wojú ọlọ́run yóò dẹ́yìn náà lóhùn láṣọ ọlọ́run elédùmarè

0: lagboro olorun ba e ku fe wa olorun ni pada leyin ti nina e je kin se ba ki ma lo si abala nje iwo mo fun tosin boya fe polowo oja e boya na fe so ni gbo weto yi 0707040 2140 0707040 2140 na ni ke pe mi si leyin to
1: owo mi owo o dun bi o dun odorun mi
0: oda abala nje iwo mo eja ma lo be fun tosin nje o tile mo wi pe ile aye ta wa yi akoko ni gbogbo e tori pe nigba to lo nse da wa onikaluku wa lo ni agba ti akoko igba ta wa ni waju adeda ta yan pin ko se yan kankan to wa nbe funra re na lo da akoko funra re sugbon igba ta dile aye tan ati gbagbe oju nkan gbogbo wa njo te ti mo wi pe bi eyan ba saju e mari ni o so wi pe ko saju e lomo laye bore re ba tun saju re bimo njo gba wi pe eyan o so wi pe ko tun saju re jere omo ọpọlọpọ yin te n gbọ mi lọsin ni isin to ye pe lati igba te ti wole ọkọ egbọpọ egbapo awọn ọrẹ yin de ti bi kore mi ti bi mẹtẹ ti lọrẹ to ti bi mẹrin ah ẹwo iyin o so wipe won saju yin jeun ọmọ o iwo n wọkọ amubo ni iwo mu o ti wa ro pin pe ọrẹ mi lo tun fẹ si iyawo eyan mi ni isin nibi to lede tọrẹ ba so pe oun fẹ si iyawo inu rẹ ma n bajẹ ni pọrẹ rẹ saju rẹ si gbeyawo iyin o so pe yoo saju rẹ lọmọ laye o tori pe ọlọrun ba ni pin gbogbo rẹ èmi kàn fẹ jẹ kẹ mọ ni wípé ìgbà àti àkókò lóníkàlùkù wa ni abáwa ayọdèjì ìbùkún olúwa ẹ ṣe gan ni mo rọwọ yín lójú òpó facebook ẹ bá wa láìkẹ kẹ bá wa ṣáì ìrànyìn wo ìràwọ tí náà yóò ràn káàkiri gbogbo ilẹ àgbálá ayé ìdí abá ni wípé ilé ayé sá wá yìí olúkúlùkù gbogbo ni àkókò wà fún tá a bá wo inú ìwé mímọ inú ìwé oníwàásù àtàbà wo orí kẹta rẹ ẹsẹ kìíní ronú olúkúlùkù gbogbo ni àkókò wà fún ọpọlọpọ ló jẹ wípé ilé ayé tá a wá yìí tọlọwọ bó bá yí nǹkan bìrì báyìí bí kàyéfì ni ó ṣe jẹ mo rántí ẹnìkan lórílẹèdè mi ò ní dárúkọ rẹ ṣùgbọn àwa tá a bá ti mọ ẹ ti mọ ẹni tí mò ń sọ kọmẹdì ló ń ṣe ọmọ yìí ọmọbìnrin ni ọmọ ọdún mẹwàá age of 10 years ló ti kọlé fáwọn òbí rẹ ṣé tá a bá wá ní ká wo àwọn age mate tí àwọn parent ẹ̀ tán jọ lọ school àmọ́ ti rẹ́ni tó ti bí márùn tó ti bí mẹ́ta bí bẹ́ẹ̀ dẹ̀ rèé ó ṣáájú wọn jẹun ọmọ nígbà téèyàn ti tóbi ń jẹun ọmọ lọmọ ọdún mẹ́wàá kí ni mo ń sọ lọ́sàn-án ni wípé ẹ jẹ́ kó oníkálukú wa ẹ já dúró de àsìkò wa àsìkò oníkálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ni torí pé wọn bí wa lọ́jọ́ kan náà kódà àwọn twins tí ó jẹ́ pé inú kan náà ti jáde àwọn méjèèjì ò sáà jáde at the same time ẹ̀kọ́ kan náà ni gbogbo wọn jáde torí náà kọ́ dúró de àkókò rẹ n kò tó kó kó mọ làkọjá ìgbà àti àkókò ni ìgbà lè mọ gbọ́ lónìí dákun mọ́ bẹ̀rọ ìgbà tí ń gbọ́ lónìí tó o bá farabalẹ̀ tó o ní sùúrù tó o sì dó tọlọ́run rẹ ìgbà ń bọ̀ wá gbà fún ọlọ́la nítorí náà kọ́ mọ́kànjújọ ọlọ́run rẹ lọ àsìkò rẹ ń bọ̀.

0: Diamond FM. Ìgbáyé gbádùn yín ló jẹ wá lógún.
1: Pẹ̀lú extra kí ni ń jẹ́ bẹ́ẹ̀.
2: Pẹ̀lú wẹ́dẹ̀ bá.

àlètò kan tó kí n gbà kan jù kán lọ tó máa dé sí tìgbọ́ yín níkò ní diamond 88.7 FM ní gbogbo ọjọ́ ajé monday ọjọ́ ìṣẹ́gun tuesday ọjọ́ ẹtì friday àwàdà ẹfẹ̀ orin lọ́lọ́kan òjọ̀ kan lórí ètò gbẹ̀dú extra. Gbẹ̀dú extra níkò ní diamond 88.7 FM wo bó ṣe lálẹ̀ wò bí àṣẹṣẹ yóò sumari ó mọ́lẹ̀ rokoṣo bí ojú ọmọ tuntun ó ń já lálá ó ń kú rìrì ó ta lẹ́nu bí kí lè ṣe kí rin ṣe gbẹ̀dú extra tọ̀sẹ̀ yìí yóò dùn.

ṣe fíìlì ẹ̀. Bí mo ti ń dúpẹ́ lọ́wọ́ ọba láwùrábí, wọn ò ní ṣe aláìdúpẹ́ dúpẹ́ pé òkun lọ́wọ́ aláṣẹ àpàṣẹ kan ní táwa yìí bàbá dáadáa tí wọ́n fún wa lórí ọ̀fẹ́ ńlá yìí. Ẹ ṣe gan sa, ọpẹ́ ẹ̀mí tún lọ tààràtà sí iléeṣẹ́ fíolú pharmacy ẹ ṣe o, tí wọ́n kó ẹ̀bùn fún wa lórí ètò ní gbogbo ọjọ́ mẹ́jọ mẹ́jọ. Tán ni a máa mẹnu ẹ̀ ká máa ganu ríbá ríbá. Sọ sọ somebody bobo ó yẹ jàsá ẹ. Tùgbà ẹ ṣá àti ṣe kán bó ò bá lè tùgbà ó yẹ kó lè jàsá. O ní jàsán o ní pasán. Ok mo ti sí classroom ó lè lọ́sàn yìí.

0: yín lọ́rùn o, ó ti jí mi, ó ti jí mi. Ǹlẹ́ mà ìdíyà.
1: Bẹ̀lẹ̀ mà ìjà, Sweety mà ìjà, Dalẹ̀ mà ìjà.
0: Bọ́ba ní kinní àtọwọ́dọ́wọ́ ni.
1: Dalẹ̀ mà ìjà.
0: Ó túmọ̀ sí pé ó bọ́ látọwọ́ ẹnìkan, bọ́ sọ́wọ́ ẹnìkan, bọ́ sọ́wọ́ ẹnìkan.
1: Bẹ̀lẹ̀ mà
0: ìjà. Ẹjẹ́ ntún mẹ́lẹ̀ yìí sí. Ilẹ̀ ti mọ́, ẹ lọ́wọ́ ẹ káàsán o. Ẹ ṣeun, ó kọ ti yín sà.
2: Ọmọtúndé láti
0: Yepo. Ẹ fẹ́ ganu sí. Ẹ fẹ́ gbẹ́nu sẹ́ gangan. Wọ́n pe kinní kan ní bèbè.
2: Bèbè.
0: Ó yà, ẹ bá ń pín bèbè sọ́nà márùn-ún.
2: Ọ̀rọ̀ wọ́ọ̀dù ń ṣọ́ọ̀tì púpọ̀.

0: láti inú yàrá ìròyìn Diamond 88.7 FM Ìlọrin ìròyìn ní ṣókí.
1: Ẹ̀kú rẹ̀lẹ́ ìròyìn ní ṣókí lámúdé ṣe tí gbọ́ yín láti lè ṣe Diamond 88.7 FM Ìlọrin. Ìjọba àpapọ̀ láti ọ̀dọ̀ ẹ̀ka iṣẹ́ òde ti kéde títí afárá ńlá ẹlẹ́kejì ti Niger ti ń bẹ ní Onitsha ìpínlẹ̀ Anambra fún odidi ọ̀sẹ̀ méjì láti fààyè gba àtúnṣe àti àkànṣe iṣẹ́ lórí afárá ńlá ọ̀hún. Èyí di mímọ̀ nínú ọ̀rọ̀ tí wọ́n fi léde fún àwọn oníròyìn èyí ti Adelé alábòjútó ètò iṣẹ́ òde lẹ́ka iṣẹ́ òde ìjọba àpapọ̀ ti ìpínlẹ̀ Anambra buwọ́lù Timothy Emenike. Mínísítà tó ń rí sí ọ̀rọ̀ ètò ààbò lórílẹ̀-èdè wa Nàìjíríà Ọ̀gágun Christopher Musa tó ti fẹ̀yìntì lẹ́nu iṣẹ́ ológun ṣàlàyé ìdí tí ikọ̀ ológun Nàìjíríà fi láǹfààní àti dóòlà àwọn tó forí lùgbàdì ìṣẹ̀lẹ̀ ìjínigbé láì kìí ṣe pé wọ́n pa àwọn oníjàǹdùkú tàbí fi ọwọ́ ṣìnkún òfin mú ẹnikẹ́ni. Mínísítà ọ̀rọ̀ ètò ààbò ṣàlàyé ó wípé ọ̀nà ọgbọ́n inú tí wọ́n ń lò ni wípé ikọ̀ ológun Nàìjíríà máa fi tipátipá mú àwọn ajínigbé láti sáfi ibùba wọn sílẹ̀ nígbà tí wọ́n bá ti gbúrò gírígírí ẹsẹ̀ àti ìsúnmọ́tòsí àwọn ẹ̀ṣọ́ aláàbò láwọn ibi tí àwọn agbésùnmọ̀mí ọ̀hún bá farapamọ́ sí. Ìjọba ìpínlẹ̀ Kwara tún ti gbé alòpòpò ayárabíàṣá mẹ́jọ ọ̀tọ̀ọ̀tọ̀ fún ẹ̀ka tó ń bójútó ìgbòkègbodò ọkọ̀ ìpínlẹ̀ yìí tí a mọ̀ sí Kwatma láti mú kí iṣẹ́ wọn túbọ̀ rọrùn sí àti láti lè máa jígìrì sí iṣẹ́ ojú pópó àti lílọ bíbọ̀ ọkọ̀ láti mú kí gbogbo rẹ̀ máa já geere. Ayẹyẹ ránpẹ́ ọ̀hún ló wáyé ní ẹ̀ka ìgbòkègbodò ọkọ̀ ti ìpínlẹ̀ Kwara tó wà nílùú Ìlọrin gẹ́gẹ́ bí ọ̀kan lára ìgbìyànjú gómìnà Abdulrahman Abdulrazak àti ìṣèjọba rẹ̀ láti mú ìgbòkègbodò ọkọ̀ rọrùn ní ìpínlẹ̀ yìí àti láti dáàbòbò àwọn tí ń lo ojú pópó pẹ̀lú fífi ẹsẹ̀ títẹ̀lé òfin ìlànà ojú pópó múlẹ̀ ní ìpínlẹ̀ yìí. Iléeṣẹ́ ọlọ́pàá orílẹ̀-èdè wa Nàìjíríà ti padà sọ̀rọ̀ sókè lórí ẹ̀sùn wípé níṣe ni wọ́n kàn gbàgbé àwọn tí wọ́n fi ṣọwọ́ sí ìpínlẹ̀ Ọ̀sun ní ọjọ́ kẹẹ̀dógún oṣù kẹjọ fún ti ìdìbò gómìnà ìpínlẹ̀ Ọ̀sun nínú ọ̀rọ̀ tí alūkkóró iléeṣẹ́ ọlọ́pàá CSP Ani Iniendu fi léde ló ti fọwọ́ rọ́ àwọn ọ̀rọ̀ àhesọ ọ̀rọ̀ ọ̀hún sẹ́yìn tó sì ṣàlàyé o wípé fífi ilẹ̀ tí iléeṣẹ́ ọlọ́pàá fi àwọn ẹ̀ṣọ́ tí wọ́n fi ránṣẹ́ sí ìpínlẹ̀ Ọ̀sun sílẹ̀ di àkókò yìí wà lára ìlànà àti mú kí ẹsẹ̀ ètò àbórinlẹ̀ ní ìpínlẹ̀ ọ̀hún lẹ́yìn ìdìbò àti pé kì í ṣe wípé níṣe ni wọ́n kàn gbàgbé àwọn òṣìṣẹ́ ọlọ́pàá tó wà níbẹ̀ sílẹ̀ síbẹ̀. Ìròyìn ní ṣókí fún ti ìrọ̀lẹ́ òní kò ní ju báyìí lọ. Ẹ wá nǹkan fìdílé kájọ gbádùn ètò wa ètò yín àdélébáre tọjọ́ Jímọ̀.
2: Ní gbogbo ìṣẹ́jú

gbogbo ìṣẹ́jú àti wákàtí lẹ ń fi máa gbádùn ojúlówó àwọn ètò ní ilé iṣẹ́ tiwa. Kò sí àṣàdànù nínú àwọn àlàkalẹ̀ ètò ní ìkànnì tí ẹ ti mọ̀ bí ẹni mowó Diamond 88.7 FM. Ẹ lọ fọkàn balẹ̀. Bó bá jẹ́ lẹ́ka eré ìdárayá, ìfikùnlukùn, lẹ́ka amúlùúdùn, eré oníṣe àti àwọn orin aládìídùn fún ìgbádùn tiyín nìkan ni o. Diamond FM. Ikoni tonton, nyeri, nyeri.

0: ó tún ti yọ mí kó nú pàdé mọ̀lẹ́bí wọ́n ní torí tí wọn ò lówó lọ́wọ́ a máa dáràn àìlówó lọ́wọ́ ọ̀pánilókọ̀dà ṣébí wọ́n ní mista ni ò ní sí mbẹ́.
1: Ẹ máa wò yín.
2: Fọlọ́hun tálíkà sí wá kún ẹnu ẹ̀yìn pípù yìí báyìí.
0: Lámìdí ṣé bí ń gbà tí wọ́n ti rọ́wọ́ rí lójú ọmọ ṣe bẹ́ẹ̀. O kúkú fà sí rí ọ̀la rẹ̀ hàn.
2: Èmi náà kọ́ ń bá já yín ta yín tẹ̀ já.
0: Ọjà wa àjákẹ́ lọ́nà wo.
2: Ebi isi lona.
1: Iná ọ̀la sí rí ẹwà tèmi.
0: Isi lona. Àwọn àwọn tó ń jẹ́ bá wọn.
1: Bẹ́ẹ̀ni o, isi lona. Ojúbọ kan ti sọ tálíkà dọlọ́rọ̀ tí yí òrí tálíkà padà sí tolówó. Àjọ isi lona. Wọ́n kọ́ ni bọ́ ti pẹja ni kì í ṣe pé wọ́n fún ni lẹ́ja jẹ. Lẹ́nu rẹ̀ ó le tọrọ láwùjọ. Kò le rọ́wọ́ ti gbà kú. O ní láti darapọ̀ mọ́ isi lona. Àwọn gangan lọmọ tí ń sọ lọ́wọ́ yìí. Bẹ́ẹ̀ni wọn ò ní bẹ̀rẹ̀ onídùúró kankan lọ́wọ́ rẹ tàbí kí wọ́n ní òfin kan ní ìrẹ́dúró kan tó sọ ọ́ dọlọ́rọ̀. Ìwọ náà bá dá yàtọ̀ nínú mọ̀lẹ́bí. Àjọ isi lona wà káàkiri gbogbo Southwest. Lẹ́yìn tí wọ́n ti ń fi ìròrí ọ̀tún tí wọ́n sọ ọ̀pọ̀lọpọ̀ èèyàn dọlọ́wọ́ dọlọ́rọ̀. Àkàìmọye èèyàn ló ti tara wọn dìde. Ìwọ náà gbége sí ọlọgbọ́n lónìí kọ́ darapọ̀ mọ́ isi lona. Kọ́rọ̀ rí ó le dayọ̀ nílọrin àti gbogbo agbègbè ẹ̀. Ẹ máa lọ sí ọ́fíìsì wọn tó wà ní ẹ̀yìn Fúnma Taiwo Ìsàlẹ̀ nílùú Ìlọrin Kwara State.
3: Ẹjẹ́ mọ̀ kí lọ́wọ́ ló kọ́ ló ń pẹ́ káàbọ̀ sórí ètò isi lona cooperative international. Àwọn tó ti jásí tán ti dámọ̀ wọ́n ń dúpẹ́ àwọn tí ò tí ì jásí. Wọ́n wò kọ́ sí bẹ́ẹ̀ náà lórí bọ́dà sí máa rí bẹ́ẹ̀ nìyẹn. Ó dá gbogbo ẹ̀ gbogbo ẹ̀ mú kí yẹn kú lẹ́ẹ̀kú rọ̀lẹ́ kú dédé àkókò yìí. Bó lójú ọjọ́ lọ́nà ti yín o isi lona cooperative international tàwọn ti gbó mi. Ẹ bà páwọn náà ni mo bá wọ́de fún tòní nírọ̀lẹ́ tòní. Ẹjẹ́ máa káwọn sojú wọn káàbọ̀ kí ni wọ́n pè ní isi lona cooperative international. Alàgbà ẹjẹ́ bẹ̀ látọ̀dọ̀ Káyọ̀dé ọmọajé bàbá ìbámi káwọn èèyàn wá lékè ohun ti ẹ̀ gbóyin.
4: Ẹ ṣe gan olóòtú. Ẹ mú kí gbogbo ẹjí tó ń bọ̀ wá pé a kúṣẹ́ lónìí o.
3: Àdúpẹ́.
4: Orúkọ tèmi ni Káyọ̀dé ọmọajé láti Easy Loaner Cooperative International.
3: Ó dá ọmọ Káyọ̀dé àzá bàbá ẹ káàbọ̀ sórí ètò.
5: Gbogbo ẹjí tí ń gbọ́ wa ní déédéé àkókò yìí la kí a kí wa kúṣẹ́ a dẹ̀ tún kí wa kú ọjọ́ ńlá tèmi ẹ̀mí wá ṣe ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ láyé. Orúkọ tèmi ni Ọlániyí Kẹ́hìndé Hasan láti Easy Loaner Cooperative International.
3: Ó dá ọmọ fẹ́ lọ sọ́dọ̀ bàbá wa oyè pọ̀ jàgà bán fọ Easy Loaner wọ́n lọ bẹ̀ ní kò pẹ́ kò jìnà àmọ́ kí tó lọ sọ́dọ̀ wọn wọ́n mọ̀ pé ìrọ̀rùn ló bá dé Easy ló bá dé kú mọ́ ni nìyẹn bàbá ẹ bá mi káwọn èèyàn wá ní kí wọ́n bó yìí.
6: Ẹ kúrọ̀ lẹ́ ògbólé ẹ kú àtàárọ̀.
3: Àdúpẹ́.
6: A kú iṣẹ́ náà yóò máa ju aṣẹ.
3: Àbí.
6: Orúkọ tèmi ni Mohammed Suleiman. Èmi náà jẹ́ kan nínú leaders ní Easy Loaner International.
3: Tọ́ bàbá ọkọ̀ yìí wọ́n fún wa lọ sọ́dọ̀ bàbá wa jàgàbán wọ́n pe jàgàbán of Easy Loaner for Southwest àti gbogbo àgbègbè ẹ̀ tó yẹ ká. Dr. Oyepo Dr. Salamadin Oyepo gan lọ́rùn wọn Dr. Salamadin bàbá. Ẹ káàbọ̀ sórí ètò mi ìmọ̀ tí mo ṣẹ̀fẹ̀ mi ìmọ̀ fẹ́ dákọ̀ yìí
7: sọ. Àdàkọ̀ wa bákan bákan náà mo kì í pípọ̀ olóòtú ọpọlọ yóò ní dàrú. Bákan náà mo kí gbogbo etí tó ń gbọ́ iléeṣẹ́ wa Diamond FM etí náà ò ní di lágbára lọ. A kí a kú ọjọ́ léèní jímọ̀ olóyin ni ó máa jásí fẹ́ni kankan wa. Orúkọ tèmi ni Dr. Malam Ibrahim Sarafadin South West Coordinator fún Easy Loaner Cooperative International number one in Africa.

0: o mewa lo la ni be ni eyin format ta ba ti de ibi ti unity ati taiwo ataiwo sa e
1: taiwo taiwo ba ba de o
0: be ni
1: joshua
0: unity la fia be ni ibe ni ya na interlock wa be e ba ti ya si ya na interlock yen ba option le doju ko lapo to yin o na le kokori e ti ri akole wa easy lo na gbangba
1: ti o ti wa be gbangba
0: be ni ibe ni o ti wa yi lola
1: lola re lago mewa aro
0: lago mewa aro
1: awon ore ka mo re ti be baba awon ore ka mo re ti
0: si eni ti o le wa ojo ni se owo ni ojo ni so wo ni o koda o ti retire ni o ojo mo le ewe ni o koda ojo mo ti o ti bere school ni tan ba gbe opon wa gan ara re na ni mo bo
1: concerning ti o le wa
0: be ni ko se n to yole tori eto to je pe ko di ise tan se lowo ni
1: ko di ise tan se lowo
0: be ni
1: ba je mo jo ni so owo mo jo ni so mo jo ni se joba ko di lowo
0: lowo e mo
1: baba e je wo o bayi be e ba won bo lola kini ko mu lowo
2: gbogbo ohun ti o mu dani o naa ni oruko rẹ phone number ati owo perete ti o fi darapọ
1: owo perete fi darapọ
2: bẹẹni mo wa fẹ bẹyin lẹbẹ kan ẹyin lẹba fi ẹnu yin bẹ awọn arale eye mẹẹdogun pere la nidi lati le se diamond
1: 50 pere
2: to ready lati darapọ o naa ni ko si pe ka fi le fun wọn ni number ẹ dako ẹfẹ ẹnu yin sọ fun wọn.
1: Lo ba pari oda eja mu number un tori eya me dogun tori akoko wa eja sare mu number na ibere po ti won fe bi yin o
2: 081 0 4 3 4 7 4 7 9 0 9 0 6 1 6 1
1: eto mu 081 081 43 43 4 7 4 7 9 0 9 0 6 1 6 1
2: eleketa which is the final
1: eleketa
2: won pe won ri pe won fe pe ri
1: elekeji nu
2: elekeji bo
1: ele fe pe won
2: eleketa
1: eleketa baba o ya mu
2: 081 081 43 43 4 7 4 7 9 0 9 0 6 1 6 1 number ti a fun yin number yen ni e kan so eni ti o ba ready lati darapo ni ko pe wa eya me dogun dade ni to ba ile ti pe du me me dogun wallahi un ni gbe call yen mo
1: baba e lo le yo fi wa fun idare leko to ba fe wole tori
2: e fe ni idare leko be lati darapo o lowo perete
1: o fe ni idare leko
2: fe ni
1: eh
2: amaye me dogun to ba wa yen wallahi tala won do won ni won ma dun lole
1: eyan ọfẹ ni lẹkọọ
2: ọfẹ ni sẹ
1: ẹyẹ mẹẹẹdọgbọn tó bá wọn wá tó bá rẹdí láti darapọ lẹyìn tó gbọdọ ni lẹkọọ tán.
2: ó gba pákéjì
1: ọdún
2: wa fún oúnjẹ tí o máa jẹ láéláé.
1: bàbá ẹ má jẹ́ wulẹ̀ bọ́pọ̀lọ lọ́wọ́ pa ẹ bá sáré mú nọ́mbà lẹ́ẹ̀kan sí.
2: 081 081 43 43 4 7 4 7 9 0 9 0 6 1 6 1
1: ẹ bá tó lọ.
2: nọmba mi ni pele mẹta
1: mo ni wa tẹlẹ ọdọ sọdọ
2: abi wọn kan ta pele ni ani
1: ẹja wọn fi le ise lọ
2: ẹma si lọ
1: ẹja wọn fi se lọ adupẹ o isilona cooperative international awọn aṣoju wọn adupẹ o lori eto fun toni titi igba ta tun pade ọlárẹwájú ogun ni ọpa ibiti ló kọ tèmi adọlọwọ ni fi wálẹ o isilona cooperative international gbẹgbẹgbẹ májà ogun saiku lẹrẹ wọn náà bá wọn gbé àmì ò tó o ṣe ni kò darapọ̀.
3: nídìí ṣé bí ngbà tí wọ́n ti rọwọ́ rí lójú ọmọ ṣe bẹ́ẹ̀. o kúkú fà sí rí ọ̀la rẹ̀ hàn.
4: èmi náà kọ ngbà já yín ta yín tẹ̀ já.
3: ọjà wa àjàkẹ́ lọ́nà wo.
4: ebi isi lona. iná ọ̀la sí rí ẹwà tèmi.
3: isi lona. àwọn àwòrán tún ń jẹ́ bá wọn.
5: ìlànà ìjọ ti fi fẹ́ ká.
4: ní o isi lona ojúkò kan ti sọ tálíkà dọlọ́rọ̀ tí yí ìròrí tálíkà padà sísọ lọ́wọ́ àjọ isi lona ó kọ́ ni bọ́tí pẹja ni kì í ṣe pé wọ́n fún ni lẹ́jà jẹ tẹnu rẹ̀ ó le tọrọ láwùjọ.

0: láti inú yàrá ìròyìn Diamond 88.7 FM Ìlọrin ìròyìn àgbáyé.
1: Ẹ̀kú rọ̀lẹ́, wọ́n yí ni àwọn kókó tó wà nínú ìròyìn náà. Gómìnà ìpínlẹ̀ Edo ṣètò ìbúrawọlé fún àwọn alága ìjọba àbílẹ̀ tí wọ́n dìbò yàn. Ìjọba ìpínlẹ̀ Ògún ṣèlérí láti rí dájú wípé òun fàyè gba ètò òṣèlú alálàáfíà. Ẹgbẹ́ òṣèlú ADC ṣe àfihàn àwọn òǹdíje dupò gómìnà 28 fún ti ìdìbò gbogbogbò ọdún 2027. Nílẹ̀ òkèèrè, àjọ ìṣọ̀kan àgbáyé ń ra wẹ́ẹ̀bẹ̀ fún $50 million fún àwọn tí wọ́n lùgbàdì ọ̀rọ̀ oúnjẹ àìtó. Bákan náà, lẹ́ka ti okoòwò, owó epo ọkọ̀ dísù gòkè sí, jálá epo kan báyìí ti lé ní ₦2,000. Lẹ́ka múlùdùn. Ìròyìn fi yé ni pé Burna Boy di ọmọ Nàìjíríà àkọ́kọ́ tí àwọn tó wo orin rẹ̀ lé ní ₦4 billion lórí ìtàkùn ayélujára YouTube. Lẹ́ka eré ìdárayá, ikọ̀ agbábọ́ọ̀lù aláfọwọ́jù sápẹ̀rẹ̀ obìnrin Nàìjíríà di Tigress ṣubú síwájú ilẹ̀ South Korea ní ìdíje ife ẹ̀yẹ àgbáyé bọ́ọ̀lù aláfọwọ́jù sápẹ̀rẹ̀ 2026. Ẹ kú rọ̀lẹ́ lẹ́ẹ̀kan sí ẹ ṣeun bẹ́ẹ̀ ṣe ń darapọ̀ mọ́ wa lórí ìròyìn káàkiri àgbáyé ní Diamond 88.7 FM Ìlọrin Olóyèdè Ṣèyí Jacob ni oníròyìn yín. Ẹ mọ́ gbàgbé pé ẹ lè gbọ́ wa lórí ìtàkùn ẹ̀rọ ayélujára www.diamondfm.net. Ẹ lè rí wa wò lórí Facebook at Diamond 887 FM. Bákan náà, lẹ́ lè download app wa lórí Play Store Diamond 887 FM. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn káàkiri àgbáyé yóò dé sí etí ìgbọ́ yín lẹ́yìn ìdánudúró ráńpẹ́ yìí. Ẹ kú kalẹ̀.

0: orí social media èmi ọmọ yẹn ni pretty by me. Mo ṣe fídíò yìí lónìí láti update everybody. As you can see, I'm at Bola Kalẹ Street, Cherry White House yẹn lẹ́gbẹ̀ẹ́ gate black yẹn. Ibẹ̀ gangan ni ilé mi. Gbogbo eré tí mo máa ń ṣàyè every morning ni mo máa ń ṣe ní 7 AM every day. Mo ṣe máa ń keep fit lélẹ́yìí. Ẹ̀rí shape mi ni kàn sí ọgbà ọmọ lótú yìí.
1: Ó mà ṣe o, o sì ṣe bẹ́ẹ̀ fọwọ́ ara rẹ sílẹ̀kùn fólè, fira rẹ lájínigbé lọ́wọ́. Gbogbo ohun tó ní í ṣe pẹ̀lú kọ̀rọ̀kọ́ndù ayé rẹ àti ara rẹ ló ti fi láyé lọ́wọ́ yìí. Àwọn tó o mọ̀ tó o sì mèrò ọkàn wọn, ǹjẹ́ o tiẹ̀ mọ àwọn tí ò ń bá dọ́rẹ̀ẹ́ lórí ayélujára tó bẹ́ẹ̀ ṣá? Ayé le o, èèyàn sì burú. Kìí sì ṣe gbogbo àwọn ọ̀rẹ́ ayélujára yìí náà ló fẹ́ dáadáa fún ọ. Ṣọ́ra, mojú àwọn tó máa fàṣírí ayé rẹ lé lọ́wọ́ lórí ayélujára.
2: Ìmọ̀ràn yìí ló ń dé sétí gbọ́ yín láti ìkànnì Diamond 88.7 Ìlọrin.
3: Ẹ káàbọ̀ láti ibi ìdánudúró ráńpẹ́ yẹn, ìròyìn káàkiri àgbáyé ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́. Gómìnà ìpínlẹ̀ Edo Monday Okpebholo ti búra wọlé fún àwọn alága ìjọba ìbílẹ̀ tí wọ́n dìbò yàn. Àwọn alága ìjọba ìbílẹ̀ ọ̀hún ni wọ́n dìbò yàn lóṣù kẹjọ ọdún tá a wà yìí lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú APC, tó sì jẹ́ wípé gbogbo òǹdíje dupò ìjọba ìbílẹ̀ lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú APC ló jáwé olúborí. Gómìnà Okpebholo rọ àwọn alága tuntun láti rí dájú wípé wọ́n yan ìdàgbàsókè ẹsẹ̀ kùkú lọ́kùnkúndùn, kí wọ́n sì rí dájú wípé wọ́n yàgò fún ohun tó jọmọ́ ìwà ìbàjẹ́, kí wọn ó lè fẹsẹ̀ ìgbàgbọ́ tí àwọn ènìyàn ní nínú wọn múlẹ̀ tó mú kí wọn ó dìbò fún wọn. Okpebholo ṣètò ìbúrawọlé ọ̀hún fún àwọn alága ìjọba ìbílẹ̀ 18 tí ń bẹ ní ìpínlẹ̀ Edo nílé ìjọba ní gbọ̀ngàn ayẹyẹ ìjọba ìpínlẹ̀ ọ̀hún léyìí, tí ó ṣàlàyé o wípé èyí ni ìbẹ̀rẹ̀ ọ̀tun ní àwọn ẹsẹ̀ kùkú àti ìdàgbàsókè alápapọ̀ ní ìpínlẹ̀ náà. Ìjọba ìpínlẹ̀ Ogun ti ṣèlérí láti rí dájú wípé wọ́n mú ìtẹ̀síwájú bá òṣèlú alálàáfíà ní ìmúrasílẹ̀ de ìdìbò gbogbogbò ọdún 2027, léyìí tí wọ́n fi ń fi ọkàn aráàlú balẹ̀ àti àwọn ẹgbẹ́ òṣèlú pẹ̀lú àwọn òǹdíje dupò pé àwọn ó fààyè òmìnira sílẹ̀ fún àwọn òǹdíje dupò láti ṣe ìpolongo àti láti ṣe ìlanilọ́yẹ̀ fún àwọn aráàlú, àti ọ̀nà tí àwọn alátìlẹyìn wọn yóò fi bá wọn ṣètò ìdìbò láì ṣe wípé wọ́n dúnkokò mọ ẹnikẹ́ni tàbí tẹ ẹ̀tọ́ ẹnikẹ́ni mọ́lẹ̀. Olùgbaninímọ̀ràn pàtàkì sí gómìnà lórí ọ̀rọ̀ ìròyìn àti ọgbọ́n ẹnu ọ̀nàrẹ́bù Káyọ̀dé Akínmadé ló sọ̀rọ̀ ìfinilọ́kànbalẹ̀ ọ̀hún lákòókò tí ó farahàn lórí ọ̀rọ̀ ìfọ̀rọ̀wánilẹ́nuwò kan lórí rédíò nílùú Abẹ́òkúta. Níbẹ̀ ló ti ṣàlàyé o wípé ìṣèjọba gómìnà Dàpọ̀ Abiodun farajì fún àtirí dájú wípé ètò òṣèlú jákèjádò ìpínlẹ̀ ọ̀hún àti ìlànà òṣèlú ń lọ nírọwọ́rọsẹ̀ pẹ̀lú àlàáfíà lábẹ́ òfin. Ẹgbẹ́ òṣèlú African Democratic Congress ADC ti dárúkọ àwọn tí wọ́n jẹ́ òǹdíje dupò lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú rẹ̀. Lára àwọn tí wọ́n dárúkọ ní Gbadebo Road Vivo ti ìpínlẹ̀ Èkó, Isa Muhammad Ashiru gẹ́gẹ́ bí òǹdíje dupò gómìnà ní ìpínlẹ̀ Kaduna, Great Ogboru ní ìpínlẹ̀ Delta, Senator Ahmad Baba Kaira ní ìpínlẹ̀ Katsina, Abubakar Malami ní ìpínlẹ̀ Kebbi. Ẹgbẹ́ òṣèlú ọ̀hún ni wọ́n tún fa àwọn òǹdíje dupò sílẹ̀ ní àwọn ìpínlẹ̀ míì bíi Adamawa, Kano, Ọ̀yọ́, Rivers, Ogun, Plateau àti Zamfara. Ẹgbẹ́ òṣèlú ọ̀hún ṣàlàyé o wípé àwọn òǹdíje dupò àwọn ni yóò gbé àsíá ẹgbẹ́ òṣèlú náà àti ìfarajìn láti sin ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tọkàntọkàn gẹ́gẹ́ bí olórí, àti wípé àwọn gangan ni ìtura tí orílẹ̀-èdè yìí ń fẹ́ gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ nínú ètò ìdìbò tí ń bọ̀. Ile ise olopa ipinle Borno ti fidi oro mule wipe awon onida janduku iko Boko Haram se ikolu lojo Alamisi si oko akoworin Mustafa Gubio to je ondije dupo gomina labi ase agbe oselu APC ni ipinle Borno ninu ifrowanilenuwo to waye loni pelu alukoro ile ise olopa ipinle ohun ASP Kenneth Daso o salaye pe isele na waye ni opopona Gubio Kareto si dema ni opopona nla na to lo foriso awon ihariwa ipinle na Damask ni ona togun bi kilometer die o denigba lati ilu Maiduguri to si je wipe opopolopo ikolu lo ti nwaye lati odo awon iko elekeru Boko Haram loju ona na oko akoworin na lo kori si ona Damask la ti won gba bebo wa si ilu Maiduguri leyin ti won ti lo se abewo e se wonjo si awon alatileyin ati omo egbe oselu APC fun atileyin ti won se fun Gubio to fi di ondije dupo leyin ti gbogbo won panupo fa kale nibi idibo ko mese oyo egbe oselu ohun wa yo ajo eso ara eni labolu NSCDC ti dola awon meedogun ti won je omode tawon awon ajinigbe awon tin se fayawo eniyan ko be ni won tun gba awon ibon pada lowo awon onise labi eso alabo ohun salaye o wipe awon ti ba ibuba ati awon ohun ti awon onise labi ohun fi nse iseje ninu oro ti won fi lede lati enu eni to je alukoro ajo eso ara eni labolu ACC Babawale Afolabi salaye wipe won se ise akanse na lati pelu ifowosowopo ogbonu apapo awon osise ohun leka ti ohun gbogun ti iwa ibaje ajebanu ati biba dukiya ilu je gege bo se salaye o oni awon osise eso alabo ohun se ise takuntakun ise iwadi lori awon omo to sonu ni ijoba ibile Kokona ni ipinle Nasarawa de ni won si ri awon ti won lowo se isele ohun eni ti o lewaju awon onise labi na Adansin Achibong ni won fowo sinkun ofin mu ninu oro re o salaye o wipe ninu ifimofile awon ni awon ti sise ti awon si dola awon meedogun ninu 24 awon omo ni ipinle Anambra Imo Enugun ati awon ipinle mi ni iha ila orun orilede yi bi e ba se ndarapo mo wa iroyin kaakiri agbaye le ntete se dida Monday 8.7 FM ilorin iroyin yo te si waju leyin idanuduro ranpe yi e ma iku ni koni wa ikoni to tawon yo yi Diamond 88.7 FM ilorin

0: darapọ̀ mọ́ wa ní ìtàkùn káyélujára wa, ìtàkùn ìbàdàn rẹ Facebook, ìtàkùn abẹ́yẹfò Twitter àti Instagram lórí Diamond 887 FM. Diamond FM, shining supreme.
1: Ẹ̀káàbọ̀ padà láti bi ìdánudúró ráńpẹ́ yẹn, ìròyìn káàkiri àgbáyé ń tẹ̀ síwájú ní ilẹ̀ òkèrè. Àjọ ìsọ̀kan àgbáyé ń ra wẹ́ẹ̀bẹ̀ fún mílíọ̀nù lọ́nà àádọ́ta dọ́là láti ṣe ìrànlọ́wọ́ fún àwọn ènìyàn tí ó lé ní 84,000 ní orílẹ̀-èdè Nepal láwọn tí ìṣẹ̀lẹ̀ omi yalé ń fin lápẹ́. Bẹ́ẹ̀ ni wọ́n tún kìlọ̀ wípé àkókò òjò ló tún kanlẹ̀kùn gbọ̀ngbọ̀ngbọ̀n ní ilẹ̀ ọ̀hún báyìí ní ọjọ́ 26 oṣù kẹjọ ní òjò àrọ̀rọ̀dá tó ń ti omi yalé ya sí etí ibodè China àti Nepal léyìí tó fa kí ọ̀pọ̀lọpọ̀ àwọn òkè kó wó tó sì ṣe kú pa ó lé ní 300,000 ènìyàn ní agbègbè ọ̀hún tó sì jẹ́ wípé àwọn tí wọ́n di àwátì lé ní 500,000 ní orílẹ̀-èdè méjèèjì. Ìṣẹ̀lẹ̀ omi yalé ọ̀hún ni ó ba ẹkùn orí òkè ńlá jẹ́ tó sì ba ọ̀pọ̀lọpọ̀ odò, àwọn afárá àti àwọn omi adágún tí wọ́n fi ń ṣe agbára iná jẹ́. Àjọ ìsọ̀kan àgbáyé wá ṣàlàyé nínú àwọn àyẹ̀wò tí wọ́n ṣe wípé ìṣẹ̀lẹ̀ aburú tó ṣẹlẹ̀ ọ̀hún látara omi yalé ní Nepal ó ń lọ sí bíi mílíọ̀nù díẹ̀ ó dín ní ìgbà owó dọ́là láì tí ì sọ àwọn nǹkan mìíràn. Bẹ́ẹ̀ ni wọ́n tún wá ń kìlọ̀ wípé báyìí ó ṣeé ṣe kí àwọn nǹkan tún bàjẹ́ sí bíi òpópónà, àwọn afárá àti àwọn ilẹ̀ tí wọ́n fi ń dáko. Yàtọ̀ sí àwọn ènìyàn tó ṣeé ṣe kí kinní ọ̀hún kó tún fọwọ́ bà bí ìṣẹ̀lẹ̀ náà bá tẹ̀ síwájú tó sì jẹ́ wípé àwọn àdánù tí yóò ṣẹlẹ̀ lápá bẹ̀ yóò ga ju èyí tó ti ṣẹlẹ̀ látẹ̀yìnwá lọ. Ìròyìn lẹ́ka ọrọ̀ ajé. Epo ọkọ̀ AGO diesel tí gbogbo ènìyàn mọ̀ sí epo ọkọ̀ ni ó ti léwó báyìí tó sì jẹ́ wípé owó tí wọ́n ń ta jálá epo kan lórílẹ̀-èdè Nàìjíríà báyìí ti lé ní 2,000 naira. Nínú ìwádìí tí àwọn iléeṣẹ́ ìròyìn kan ṣe ni wọ́n ti fìdí ọ̀rọ̀ múlẹ̀ wípé iye tí wọ́n ń ta diesel báyìí ó ti lé ní 2,000 naira tó ti ń lọ sí bíi 2,020 naira láti 2,100 naira tó wà tẹ́lẹ̀ ní ìlú Àbújá àti àwọn agbègbè rẹ̀. Èyí fi hàn wípé iye tí wọ́n ń ta diesel ní Nàìjíríà tún ti léwó sí bíi 300 naira ti ṣe 103 naira níbòmíràn ó tún lé 103.20 naira ní iye tó lé lórí owó epo diesel káàkiri. Nínú àwọn ìwádìí tí àwọn oníròyìn ṣe ni wọ́n ti rí wípé owó epo ó tún ti lé ní iye owó diesel tó sì jẹ́ wípé àwọn tí wọ́n ní ibùdó tí wọ́n ti ń pín epo kábí Rain Oil Delta, iléeṣẹ́ NIPCO ní Warri àti àwọn ilé epo míì bẹ́ẹ̀ tí wọ́n ní ibùdó tí wọ́n ti ń gbépo ni wọ́n ti ń tà á báyìí ní 2,080 naira ní jálá epo kan. Ìròyìn lẹ́ka àmúlùdùn. Olórin Takasúfẹ́ ọmọ Nàìjíríà Burna Boy ni ròyìn gbé jáde wípé báyìí o, òun náà ni ọmọ orílẹ̀-èdè Nàìjíríà àkọ́kọ́ tí ó fìtàn balẹ̀ tí ó ní àwọn tí wọ́n ń wo orin rẹ̀ tó lé ní 4,000,000 lórí ẹ̀rọ ayélujára YouTube tó jẹ́ èyí tó fi fìtàn ńlá balẹ̀ nínú iṣẹ́ tó yàn láàyò. Olórin tó ti gba àmì ẹ̀yẹ Grammy náà ni ó dé ìpele yìí látàrí bí àwọn ènìyàn ṣe ń wo orin rẹ̀ lórí YouTube àti ní àwọn tó jẹ́ olólùfẹ́ rẹ̀ káàkiri àgbáńlá ayé. Èyí ni Burna Boy se to si fitan bale gege bi omo Nigeria akoko ati olorin akoko ni haile Africa ti awayi ti awon tin wo rin re lori YouTube yo le bilionu merin eniyan lapapo leka ere idaraya iko agbabolu alafowojo sapere obirin omo orilede wa Nigeria D Tigress ni won ti bere ifigagbaga ni DJ 2026 FIBA ti alafowojo sapere awon obirin ifeye agbaye ti won bo ti je wipe nise ni won sobo siwaju iko South Korea ni Berlin iko to je akikanju ni ile adulawo ohun ni won se takun takun nigba ti won bere ifigagbaga na ko to di wipe won sobo yege nigba to ku die ki ifigagbaga ohun ko pari iko D Tigress ni won o lanfani lati fakoyo ninu ifigagbaga na Nigeria ni ireti wa wipe won yo fakoyo nigba ti won ba koju iko Hungary ni ifigagbaga onipele jipele ti onisori sori isori keji ti won wa nigba ti won ba koju alatako won Hungary lojo Saturday South Korea yo koju iko France ni ifigagbaga eyi to kan ni dije ohun iroyin kakiri agbaye fun ti role oni ko ni ju bayi lo ka to ma lo egbu awon kokota ati menuba le kan si afi to yin leti pe gomina ipinle do seto ibura wole fun awon alaga ijoba ipinle ti won dibo yan ni ipinle ohun ijoba ipinle ogun se lere lati faaye gba eto selu alalaafia egbe oselu ADC se afihan awon ndije dupo gomina meji din logbon de idibo gbogbogbo odun 2027 bakan na la mu wa se tigbo yin pe lati ile okere ajo isokan agbaye nra webe fun 50 million owo dollar fun orilede Nepal nibi ti omi yale ti sose leka oro aje owo epo disu goke si jala epo kan le ni egberun meji owo naira leka muludun Burna Boy fitan bale o di omo orilede Nigeria akoko olorin ti awon to wo rin re le bilionu merin lori itakan jara YouTube leka ere idaraya la ti fito yin leti pe iko agbabolu alafowoju sapere obirin Nigeria D Tigress sobo yege siwaju South Korea ni idije alafowoju sapere ifeye agbaye ti odun 2026 kato ma lo nje mo pe niru ojo oni lodun 2004 ni awon olopa fi owo sinkun ofin mu gomina nipinle plateau jo

0: Ramon Befe. Ìwé Hosea orí kẹrin ẹsẹ kẹfà fi yé wa wípé àwọn ènìyàn mi ṣègbé nítorí wọn kò ní ìmọ̀. Ìmọ̀ Ọlọ́run lẹ́kùnrẹ́rẹ́ pẹ̀lú àmúlò rẹ̀ ní mú ní gbégbé ayé tó wu Ọlọ́run. Èyí ló ṣe okùnfà àgbékalẹ̀ ètò kan tí a pè ní àkókò ìsíníyè. Lórí ètò tá a pè ní àkókò ìsíníyè láti máa mú ògidì ọ̀rọ̀ Ọlọ́run tọ̀yìn wá. Èyí tí ó máa pe asáko padà wálé tí àrídájú ẹ̀rí ìgbàláwẹ̀ òfin ní bọ́sọ̀nù látẹnu bàbá wa Pastor Joseph Adewumi látinú ìjọ Christ Deliverance Liberation Church tó wà ní number 1 Liberation Street Òsèré ní Ìlọrin. Bí ẹ ti wá ń farabalẹ̀ láti máa tẹ́tí sí ètò yìí, Ọlọ́run tìkára rẹ̀ yóò fi ọ̀rọ̀ náà yé yín, yóò sì fara hàn yín, ẹ ó sì di alábòkún fún lórúkọ Jésù. Ẹ máa bá wa ká lọ.
1: Baba ni orúkọ Jésù.
2: Amen.
1: Apátáyára yá dúpẹ́ ìyá Gbẹ̀ngà torípẹ́ yìí ni Ọlọ́run.
2: Thank you Lord.
1: A dúpẹ́ fún ọ̀pọ̀lọpọ̀ àánú, a dúpẹ́ fún oore ọ̀fẹ́ yín.
2: Thank you Lord.
1: A dúpẹ́ fún ààyè tẹ fi ń gbà lójoojúmọ́.
2: We thank you Lord.
1: A Gbẹ̀ngà fún wákàtí dáradára yìí, wákàtí ìsínníyè.
2: Yes.
1: À ń lọ sínú ọ̀rọ̀ Ọlọ́run ọ̀rọ̀ ní wákàtí oya sọ̀rọ̀ jáde.
2: Amen.
1: Ẹ̀mí mímọ́ ẹ̀yin lẹni iṣẹ́ gbàkóso.
2: Amen.
1: Gbàkóso.
2: Amen.
1: A dúpẹ́ pé ẹ ti ṣe.
2: Thank you Jesus.
1: Jésù Kristì Olúwa wa.
2: Amen.

0: dánú.
1: Ọlọ́run ẹ̀rí ìpè àwọn ẹni rẹ̀ tó dájú. Ló pe bàbá wa Pastor Joseph Adéwùmí láti máa jíṣẹ́ ẹ̀yìn rere tú òǹdè sílẹ̀ nínú èyíkéyìí ogun gbogbo nínú ìjọ Christ Deliverance Liberation Church níbi tí Ọlọ́run ti ń ṣẹ́ gbogbo ogun wọlẹ̀ pátápátá. Gbogbo ẹni tó sunkún wọ Christ Deliverance Liberation Church ni wọ́n fò fáyọ̀. Bógun ti ń ṣẹ́ nìdí ń já làwọn èèyàn ń gbari lọ́wọ́ Olúwa lábẹ́ iṣẹ́ ìránṣẹ́ bàbá wa Pastor Joseph Adéwùmí. Tí ẹ̀mí mímọ́ Ọlọ́run gbowó wọn ṣiṣẹ́ ìyanu. Ìwọ náà máa bọ̀ nínú ìjọ Christ Deliverance Liberation Church. Kí Ọlọ́run alágbára jù lọ sókè ìṣòro rẹ di pẹ̀tẹ́lẹ̀. Kí ni àlàkọjá rẹ? Ṣé àìsàn ọjọ́ pípẹ́ ni? Ogun ayé àlákàlà ká máa jẹun lójú oorun. Àìtẹ́gbẹ́ àìrọ́wọ́mú. Ogun promise and fail. Àìrọ́kọ̀ráyà fẹ́. Àìrọ́mọbí. Ó yá máa bọ̀ kí Ọlọ́run liberation sọ yẹ̀yẹ́ rẹ di ayẹyẹ. Kò wá sẹ́ni tó wọ Christ Deliverance Liberation Church tí ò lẹ́rìí. Lórúkọ Jésù ìwọ lẹ́rìí kan. Christ Deliverance Liberation Church wà ní number 1 Liberation Street. Òsèré ní Lọrin fún ẹ̀bì àdúrà ìtọ́ni tàbí ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé ẹ pé bàbá wa sórí ago 08030695787 08030695787 máa bọ̀ kí Ọlọ́run liberation tú ọ sílẹ̀ nínú ìṣòro gbogbo. Jésù lolúwa
2: Jésù lolúwa Jésù ni olúwa. Gbogbo ohun tó kà mí láyà tó wà lọ́ka aya mi àwọn dáàdì ti bá mi fọ́ sí wẹ́lẹ́wẹ́lẹ́ inú mi dùn ayọ̀ mi kún. Pásítọ̀ ṣèyí kí lè rí sí ọ̀rọ̀ tí dáàdì sọ.
3: Ó dára fún yín lọ́pọ̀lọpọ̀ sí.
2: Àmì lórúkọ Jésù.
3: Àwọn dáàdì ti hit àwọn point tí ó yẹ ká mọ̀ nípa ìbéèrè tí ẹ béèrè
2: lọ́wọ́ wọn.
3: Tẹ bá dẹ̀ wo dáradára ká ẹsẹ̀ tí that is verse let me say verse 13 níbi tọ́ka wọ́n ní asa ti kọ́ wípé Jákọ́bù ni èmi fẹ́ Ísọ̀ lèmi ṣe kí ni.
4: Gẹ́gẹ́ bí a ti kọ́ pé Jákọ́bù ni mo fẹ́ràn ṣùgbọ́n Ísọ̀ ni mo kórira.
3: Ṣẹ́rí dẹ̀nu wọn tún fi ẹnu báìbì kan nínú ìwé Jeremiah orí karùn-ún orí kìíní ẹsẹ̀ karùn-ún ó ní before I formed you in the womb I know you before you were born I set you apart I appoint you as a prophet to the nation. Ṣẹ́rí Ọlọ́run ẹ jẹ́ kí n lo language ẹni tó mọ ìbẹ̀rẹ̀ tó dẹ̀ mọ òpin ohun gbogbo ni. Ọlọ́run wá jẹ́ Ọlọ́run tó mọ ohun gbogbo let me say that way. Kó tó dá olúkúlùkù ó mọ olúkúlùkù.
2: Ó mọ̀ wá kó tó dá wa.
3: Kó tó dá wa. Ipò yẹn ló to Jákọ́bù sí níbí báyìí. Ó mọ Jákọ́bù dáradára. Ẹ bá dẹ̀ wo dáradára gẹ́gẹ́ bí àlàyé tí dáàdì ń ṣe lẹ́ẹ̀kan yẹn. Gẹ́gẹ́ bí pé Ọlọ́run ti mọ Jákọ́bù ó mọ irú ìwà tí ó wù. Erike ní gbogbo ọ̀nà Jákọ́bù ń ṣe àtúnṣe gẹ́gẹ́ bí dáàdì ṣe sọ lẹ́ẹ̀kan yẹn. So fún ìdí èyí kò pọ́síbù kí Ọlọ́run mọ́ fẹ́ràn ẹnìkan ju ẹnìkan lọ nítorí pé kẹ́ni òun ló mọ wá òun ló sì mọ̀ wá. Ó mọ ìbẹ̀rẹ̀ ó dẹ̀ mọ òpin ohun gbogbo ó mọ ìwà olúkúlùkù ní ìbẹ̀rẹ̀ títí lọ ní kíni tí ilẹ̀ dí. Àwọn dáàdì mọ́ sọ tún níkan lọ́jọ́ kan wọ́n ní pé ohun kankan ṣẹlẹ̀ lọ́jọ́ kan lójú ìran wọ́n wá sọ fún àwọn wípé Ọlọ́run sọ fún àwọn pé ẹni tó òun fẹ́ lò bó sì wà nílé ọtí ó mu tí lọ́wọ́ báyìí.
5: Jésù.
3: I don't know if you are getting it. So ó túmọ̀ sí pé Ọlọ́run ó mọ olúkúlùkù. Débi pé bí ẹni ẹjẹ́ ṣe wà yẹn gẹ́gẹ́ bí ohun tí ẹ̀yin náà tún sọ lẹ́kẹ̀ẹ́ tí brother wa sọ lẹ́kẹ̀ẹ́ yẹn gbogbo ọ̀nà lọ́lọ́run mo fi dáàbò bo ẹni yẹn títí di ọjọ́ tí a fi pè. Nítorí pé kíni àyànfẹ́ ni ẹni tí Ọlọ́run fẹ́ ni. Ẹ bá dáa wò dáadáa nínú ìṣe rẹ̀ ẹ mọ kíyèsí àwọn kọ̀ọ̀kan kan. Bó tilẹ̀ jẹ́ pé báyìí lẹ́nu ìṣe rí. Ó
5: mà tún lẹ́bùn báyìí.
3: Ó tún ní kankan tó tún jẹ ọ nínú ayé ẹ pé kí ló dé ó ṣe wá rí
5: báyìí. Ọ̀rọ̀ rẹ̀ mọ̀ máa ń ṣe.
3: Lẹ́kẹ̀ sí pé ó ní ọ̀rọ̀ sí ẹnìkan nínú ìṣe rẹ̀ ẹ mọ rí pé kankan
5: yàtọ̀ nínú ìṣe rẹ̀.
3: So ó túmọ̀ sí pé kankan ṣẹlẹ̀ nínú ayé ẹ̀ tó fi dá yàtọ̀. So fún ìdí èyí Ọlọ́run ti yan Ọlọ́run mọ olúkúlùkù. Ẹ̀rí ibi tí bàbá tún fẹ́ ló bá ibìkan gbogbo ènìyàn lọ́lọ́run fẹ́ o. Ẹni tó bá tọ̀ ọ wá bàbá náà ó fẹ́.
5: Gbogbo yẹn ni mo lẹ́kọ̀ọ́ rẹ bá pásítọ̀ ṣe yìí
3: Ọlọ́run
5: fẹ́ ẹni tó bá tọ̀ ọ wá.
3: Yóò tún fi ìfẹ́ yẹn tún wá lé sí.
5: Oh God.
3: Ohun dáàdì ti ń tẹnu mọ́ káwọn ka Jọ́hánù orí John 3:16. Kò dárúkọ pé àwọn kan lòun yàn sọ́tọ̀ gbogbo ayé ló fẹ́ tó bẹ̀gẹ́ tó fi ọmọ bíbí rẹ̀ kan ṣoṣo fún wa.
4: Ẹnikẹ́ni tó bá gbà kó mọ̀ bá sí ẹni tó bá kọ́ kọ́ ara ẹ̀
3: kò sí wà
4: nínú ẹnikẹ́ni tó bá kọ́
5: fọ́bí ara rẹ̀
4: kò sí ọlọ́run ò kọ́ ẹnikẹ́ni tó bá gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí wọ́n sọ lọ lẹ́ẹ̀kan sí arákùnrin yẹn lọ gbàdúrà.
3: That man went to pray.
4: Olorun fura ara e Jesu fura ara yo si oni ko bere to fe
3: ask for what he wants
4: o de ni o fe di ajire re agbaye
3: say want to become an apostle on the nation
4: e body Jesus of
3: local the evangelist on the nation
4: into we bere come
3: what you ask for nothing
4: e de ti mo fe lo
3: what I want to use
4: o se be dele oti
3: still in their power
4: good o bi pe gba we ni to Olorun fe lo gba
3: bi sometimes when person God want to use
4: o de be locally
3: my even be a robber
4: there I want to kuku so cole
3: the rest they die there
4: la be yan fe
3: chosen that I'm going to use him
4: o le mo ku si
3: my not die
4: ewo paul
3: look at paul
4: ewo no me bi mi re
3: that is let me say
4: Saul do the
3: paul attitude Saul that turned to paul
4: o buru jai
3: he was so wicked
4: o binu
3: he was so let me say rebel
4: see si, the Christian
3: to rebel against
4: he did me yet what I get Christian
3: and as well we that we are Christians
4: ah yeah
3: we don't fight
4: kini time fi ja
3: why
4: I wo pe olorun fe ra aye to be
3: we believe that God so lost the law
4: and to buru le ni
3: what is wicked today
4: don't tackle ijoba
3: Christ against the government of Christ
4: la be yan fe
3: all that being chosen
4: o le wa wulu
3: my use tomorrow
4: Jesus pa ni
3: Jesus won't kill anyone
4: aten to ba pa
3: la said God kill himself
4: e be ta wa nbe na ni
3: ko we are besieging individual
4: igbala
3: think towards salvation
4: salvation
3: abstain from sin
4: ko sento na ro fe
3: no one that God is
4: in law so adua elesho
3: you grab the sinner
4: you do adin wa jo olorun
3: fleeting before God
4: la so pe adua olodo

ọlọ́run ẹ̀rí ìpè àwọn ẹni rẹ̀ tó dájú ló pe bàbá wa pastor joseph adéwùmí láti máa jíṣẹ́ ẹ̀yìn rere tú òǹdè sílẹ̀ nínú èyíkéyìí ogun gbogbo nínú ìjọ christ deliverance liberation church níbi tí ọlọ́run ti ń ṣe gbogbo ogun wọlẹ̀ pátápátá gbogbo ẹni tó sunkún wọ christ deliverance liberation church ni wọ́n fò fáyọ̀ gbogbo ti ń ṣe nìdí ń já làwọn èèyàn ń gbari lọ́wọ́ olúwa lábẹ́ iṣẹ́ ìránṣẹ́ bàbá wa pastor joseph adéwùmí tí ẹ̀mí mímọ́ ọlọ́run gbowó wọn ṣiṣẹ́ ìyanu ìwọ náà máa bọ̀ nínú ìjọ christ deliverance liberation church kí ọlọ́run alágbára jù ló sòkè ìṣòro rẹ di pẹ̀tẹ́lẹ̀ kí ni àlàkọjá rẹ ṣé àìsàn ọjọ́ pípẹ́ ni ogun ayé àlákàlà ká máa jẹ lójú oorun àìtẹ́gbẹ́ àìrọ́wọ́mú ogun promise and fail àìrọ́kọ́ráyafẹ́ àìrọ́mọbí ó yá máa bọ̀ kí ọlọ́run liberation sọ yẹ̀yẹ́ rẹ di ayẹyẹ kò wá sẹ́ni tó wọ christ deliverance liberation church tí ò lẹ́rìí lórúkọ jésù

gbogbo ohun yòówù tí a bá ń wá lórílẹ̀ ìpẹ́ gbogbo ohun yòówù tá a bá ń lépa ohun kan tá a gbọdọ̀ jẹ́ kó di ìmẹ́rí mọ́ wa lọ́wọ́ ohun kan tá a gbọdọ̀ fàyè gbà kí kinní ọ̀hún kó mọ̀ já gerege mọ́ yẹn lọ́wọ́ òun ni ìlera jẹ́ òun.

0: alájọ àwọn àgbàbọ̀ wọn ní ìlera tí rí ológun ọ̀rọ̀. Gbogbo ohun tẹ́lẹ̀dà bá fi jíǹkì wa ohun tá a gbúdọ̀ rí dájú wípé a ṣe àmójútó rẹ̀ bó ti tó àti bó ti yẹ òun ní ìlera wa o. Ẹ kú dédé àsìkò yìí. Ní gbogbo àyíkáyé tẹ́ ẹ lè wà tí ètò yìí ká yín mọ́ tẹ́ ẹ tí ń fetí gbéyàwó ọ̀rọ̀ ètò yìí lásìkò yìí o. Ṣé dáadáa làbá yín ẹlẹ́mbẹ̀hún. Ilé iṣẹ́ èyí tó mú ọ̀rọ̀ ìlera ní bàádà tó mú ọ̀rọ̀ ìlera lọ́kúnkúndùn ilé iṣẹ́ health code. Ẹ jẹ́ ń sáré ṣe báyìí tó rà àròjọ mùsùlùkùn kátàkì ní ọ̀hún kankan bí àwọn bàbá ń sọ̀nà Mọ́láyọ̀ láǹfààní láti sọ fún gbogbo etí tó ń gbọ́ mi nílé wípé alàgbà síbẹ̀síbẹ̀ ẹyin ọ̀gbẹ́ni síbẹ̀síbẹ̀ èmi a máa pè wọ́n àwọn náà bẹ̀ lórí ètò kí wá ṣàwọn nìkan ilé kún fọ́fọ́fọ́ lásìkò yìí ṣùgbọ́n ẹ jẹ́ ń kọ́kọ́ ẹ máa bọ̀ wá sọ́dọ̀ wọn ná ọ̀gbẹ́ni síbẹ̀síbẹ̀ ẹ kú dédé àsìkò yìí sá o.
1: Ẹ kú lé olóòtú.
0: Ẹ ṣeun. Inú wa dùn ayọ̀ wa kún pé ẹ darapọ̀ mọ́ wa lórí ètò lónìí ẹyin mo sọ lẹ́ẹ̀kan mo ní ilé kún fọ́fọ́fọ́ ẹ bá ń kọ́kọ́ kí àwọn aráalé ná kí n wá fi àdàgbà kíní ọ̀hún rọ̀ sọ́dọ̀ àlejò wa.
1: Mo kí gbogbo ibi tí ìkànnì yìí tí afẹ́fẹ́ rẹ̀ bá fẹ́ dé lórílẹ̀ Nàìjíríà àti ní òkè òkun wípé a kú àkókò yìí.
0: Àdúgbò ẹ̀wò.
1: Yóò sì dára fún wa.
0: A ṣe ìdùmarè. Tọ́ ọ̀dà ohun ọ̀gbẹ́ni síbẹ̀síbẹ̀ náà ni ẹ̀gbọ́n. Mo fẹ́ kí àlejò wa náà ẹ̀yin náà ẹ bá ń kí àwọn ará ilé kẹ̀sì bá ń dákọ̀ yín.
2: Ẹ kú dédé ìwòye mo gbogbo àwọn ará ilé pátápátá tó ń gbọ́ mi.
0: Àdúgbò ẹ̀.
2: Orúkọ mi ni Dr. Nicholas láti Health Code International.
0: Àdúgbò ẹ̀ Dr. Nicholas láti ilé iṣẹ́ Health Code. Àdúgbò ẹ̀ ó tó bí ọjọ́ bíi mélòó kan tá a ti búrò yín nílẹ̀ yìí. Inú wa wá dùn pé àtúnrí yín lọ́tẹ̀ yìí. Ẹ jẹ́ káwọn ará ilé mọ̀. Bí ọba nídi obìnrin kì í jẹ́ kúmólú. Kí ló gbé yín wá sílùú Ìlọrin nírú àkókò tá a wà yìí.
2: Nǹkan tó gbé wa wá ni ètò ìlera pípé. Ètò ìlera pípé. Nítorí pé ṣé mo pé ìlera lọ̀rọ̀.
0: Bẹ́ẹ̀ni.
2: Àti pé àìsàn ò gbọ́dọ̀ máa fi ara.
0: Agọ́ ara.
2: Bẹ́ẹ̀ni
0: ṣe
2: ibùgbé. Ẹ ṣe olóòtú. Now, àwọn èèyàn ẹ máa rí pé oríṣiríṣi àìsàn ló ń.
0: Ló ń jẹyọ.
2: Ló ń jẹyọ sí ara àwọn èèyàn. You know, so a ní ilé iṣẹ́ wa dẹ̀kẹ́ àwa ní nǹkan tọ́lọ́run ti gbé fún wa tó jẹ́ pé a máa jẹ́ àwọn ẹ̀rọ ìgbàlódé wa tó jẹ́ pé a máa fi ń yọ a máa fi ń help àwọn èèyàn láti.
0: Mú kí ìlera wọn kó dángájíá.
2: Bẹ́ẹ̀ni kó dángájíá kó yọ oríṣiríṣi àìsàn.
0: Àwọn gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ti ń bẹ.
2: Bẹ́ẹ̀ni ara kó yọ kúrò. Láì níbùn gbé ògùn jẹ.
0: Kàbíyèsí
2: ọ̀la. Tí ẹ̀rọ ìgbàlódé wa yìí bá dé ara. Gbogbo àwọn ibi tó bá kù sí. Ibi tí àwọn sẹ́ẹ̀sì wa tó ti ṣiṣẹ́ dé tó ti daṣẹ́ lẹ̀ dé. Ibi tí ẹ̀jẹ̀ ò circulate tó jẹ́ pé bàbàrà ẹ̀jẹ̀ ti àwọn ọ̀rá ti blọ́ọ̀kì blood vessels. Wọ́n ti blọ́ọ̀kì arteries. Gbogbo ibẹ̀ yẹn gbogbo ìgbowó bẹ ní ẹ̀rọ ìgbàlódé wa.
0: Yóò mú kó já gerege.
2: Àwa bẹ̀rẹ̀ sí yọ gbogbo àwọn kíni ẹ̀jẹ̀ wa bẹ̀rẹ̀ sí sàkúlẹ̀. So ètò yẹn la wá gbé wá lọ́jọ́ Saturday.
0: Saturday ọ̀sẹ̀ yìí.
2: Eléyìí tí ẹ yàtọ̀ sí gbogbo ètò tá a ti ń ṣe. Saturday ọ̀sẹ̀ yìí ọ̀túnla èyí ni Thursday.
0: Bẹ́ẹ̀ni ọ̀túnla nù.
2: Yà ọ̀túnla. Eléyìí tẹ́rápì oríṣiríṣi la máa ṣe. Ọlọ́run ló máa ń wòsàn but àwa náà kàn ń.
0: À ń gbìyànjú ni.
2: À ń gbìyànjú. But bọ́lá ń ṣe tún wá fún wa kò sí irú àìsàn náà tó bá máa ṣe wọ́n. Kọ́ ṣáà máa gbé wọn bò lágbára ọlọ́run. Àwọn tó fẹ́ pé wọ́n ní cancer ṣé rí àwọn machine wa yìí. Ó máa help láti reduce bí àwọn cancer yẹn ṣe lọ́kàkiri lọ́kàkiri tó jẹ́ pé wọ́n máa multiply. Báwo tí mo máa kọ́ sí pains. Crisis fún àwọn cancer machine wa yìí ẹ̀rọ ìgbàlódé wa yìí ó máa suppress gbogbo àwọn pains yẹn then ó tún máa kọ́ọ̀bù wọn ó máa kò ní jẹ́ kó máa gbèrò sí kó máa spread káàkiri ní inú ara so a tún máa pa àwọn cancer cells yẹn tó jẹ́ pé àwọn ènìyàn máa wá recover.
0: Kábíyèsí olódùmarè.
2: Then àwọn tó bá ní diabetes tó yẹ pé pancreas wọn secrete insulin. Ẹ pé ẹ mọ̀ pé tí pancreas ò bá dẹ̀ ti produce insulin sugar máa ṣe kí ni a máa lọ sókè gbogbo yẹn.

0: Diamond FM. Ìbáyé gbádùn yín ló jẹ wá lógún.
1: Omi a nipa owara ojo balẹ ta shara shara egbe ye wo ti lale wu bu jade terere buyona ye panpa si kani diamond 88.7 fm nilu ilorin ori eto egbe ye wu lauti ma fun yin ni awon komboki dankogbi iroyin ati awon iroyin agbo se aye to jade laarin ose ni gbogbo ago mejo abo asale ojo eti ojo friday le o mo gbadun eto egbe ye wu lori kani diamond 88.7 fm nilu ilorin ẹyin ẹ ṣá ti pàdé olólùfẹ yín ọrẹ yín pàdé yín ọmọ yín ọmọ bí ọmọ olúgọ ọmọ kan bí population china ètò ẹgbẹ ìyẹwò tọsẹ yìí ó máa gangan tu à ó máa sí pẹpẹ bí pọmọ aláta ó tún máa zẹ ẹ má mí sí ẹ kọ́ sí tẹ́ẹ̀lì kárì ni.

lọ́jọ́ òru ọ̀sẹ̀ yìí níléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ ogun fìdí rẹ̀ múlẹ̀ pé pásítọ̀ ìjọ ṣẹ̀lẹ̀ kan abídèmí odúkọ̀yà àti ìyàwó rẹ̀ adẹ́nìke odúkọ̀yà ti kú o sínú ilé lẹ́yìn tí wọ́n jọ ní fàákàjà tán láàrin ara wọn. Igbákejì agbẹnusọ ọlọ́pàá Ọpẹyẹmí Olúborọ̀dé ló fìdí ìròyìn náà múlẹ̀ fáwọn oníròyìn o, tó sì láwọn ti bẹ̀rẹ̀ iṣẹ́ ìwádìí láti mọ ohun tó ṣokùnfà ikú tọkọ-taya náà. Iléeṣẹ́ ọlọ́pàá ti bẹ̀rẹ̀ iṣẹ́ ìwádìí lórí ohun tó ṣẹlẹ̀ láti mọ húlẹ̀húlẹ̀ bí ọ̀rọ̀ náà ṣe rí o. Abídèmí Odúkọ̀yà ni olórí ìjọsẹ̀lẹ̀ ti CCC ẹ̀ka ti Ìrì Ọ̀run tó wà lágbègbè Akinode Ìbogun níjọba ìbílẹ̀ Ifọ̀ nípínlẹ̀ Ògùn, nígbà tí ìyàwó rẹ̀ jẹ́ ìyá Yáàdì. Nǹkan bíi aago mẹ́ta òru ọjọ́ ajé ọjọ́ 24 oṣù kẹjọ ọdún yìí ni wọ́n sọ pé wàhálà bẹ́ẹ̀lẹ̀ o láàrin Odúkọ̀yà àti ìyàwó rẹ̀ Adẹ́nìkẹ́ nínú ilé tí wọ́n ń gbé. Níbi tí wọ́n ti ń fa wàhálà náà la gbọ́ pé àwọn méjèèjì ti bẹ̀rẹ̀ sí ní lu ara wọn lálùbami o, tó fi di pé Adẹ́nìkẹ́ ṣubú lulẹ̀ tó sì dákú léyìí tó ti fi orí fi ara pa. Nígbà tí Odúkọ̀yà rí pé ìyàwó rẹ̀ ti dákú kò sì dáhùn ní gbogbo bó ṣe ń gbìyànjú láti gbé e dìde ló mú kó bá ẹsẹ̀ rẹ̀ sọ̀rọ̀ kí ọwọ́ má ba tẹ̀. Gẹ́gẹ́ bí ìròyìn ṣe ṣe ìwádìí, ọ̀kan lára àwọn ọmọkùnrin tí àwọn méjèèjì bí ni wọ́n lọ sáré lọ pé àwọn ará àdúgbò láti wá ohun tó ṣẹlẹ̀, tí wọ́n sì lójú ẹsẹ̀ ni àwọn èèyàn ti débẹ̀. Gbogbo ìgbìyànjú àwọn ará àdúgbò náà láti ra ẹ̀mí Adẹ́nìkẹ́ padà sáyé ló já sí pàbò léyìí tó jẹ́ kí wọ́n mọ̀ pé ẹ̀pa òboro mọ. Níbi tí wọ́n ti ń kẹ́dùn ikú Adẹ́nìkẹ́ lọ́wọ́ ni wọ́n láwọn kan tún ti sáré wọlé pé àwọn rí òkú arákùnrin kan o lẹ́gbẹ̀ẹ́ òpópónà ní àdúgbò Ìyànà Kókà tó wà lójú ọ̀nà Èkó sí Abẹ́òkúta. Ìgbà tí àwọn èèyàn yóò fi sáré débẹ̀ láti mọ irú ẹni tí òkú náà jẹ́ ló jẹ́ kàyéfì pé ajínrere Odúkọ̀yà tó sá kúrò nínú ilé ni. Àwọn tí ìṣẹ̀lẹ̀ náà ṣojú wọn ṣe àlàyé pé Odúkọ̀yà mọ̀ọ́mọ̀ gba ẹ̀mí ara rẹ̀ ni o, pẹ̀lú bó ṣe sáré lọ kó sẹ́nu ọ̀kan lára àwọn ọkọ̀ tó ń kọjá lọ. Púpọ̀ nínú àwọn tó wà ń bẹ̀ lásìkò náà sọ pé ká ní àwọn mọ̀ pé ọkùnrin náà fẹ́ gbẹ̀mí ara rẹ̀ ni wọn kò bá ti dá a dúró o. Wọ́n ní òjijì ni Odúkọ̀yà sáré kó sẹ́nu ọkọ̀ tó ń bọ̀ náà tíyẹn sì gba àdànù. Wọ́n láwọn ọlọ́pàá ló padà gbé òkú Odúkọ̀yà kúrò lọ́nà ní nǹkan bíi aago 2 ọ̀sán ọjọ́ náà.

ọmọ méjì ló kú kí Atinúkẹ́ gbà fún ìtọ́jú àìsàn jẹjẹrẹ tó fi kú o. Látìgbà tí ìròyìn ikú gbajúgbajà òṣèré ni Atinúkẹ́ Karim tún ti jáde síta, ní ọ̀pọ̀ àwọn olólùfẹ́ tíátà nílẹ̀ Nàìjíríà ti bẹ̀rẹ̀ sí ní kominú. Bákan náà ni wọ́n ń kọmi òde o lórí àjálù ikú tó ń ṣẹlẹ̀ lágbo iléeré tíátà. Bó tilẹ̀ jẹ́ pé òṣèré mẹ́rin ni wọ́n ti jáde láyé láàrin oṣù méjì sí àsìkò yìí, síbẹ̀ mẹ́ta nínú wọn ló jẹ́ ikú wọn wá lẹ́yìn àìsàn jẹjẹrẹ tó bá wọn fínra. Tèmítọ́pẹ́ Ọ̀ṣọ́bà, Taiwo Azan Ògògó, Alábí Ògúndépò àti Atinúkẹ́ Karim tó ń ṣẹ̀ṣẹ̀ kú ni àwọn òṣèré mẹ́rin ti kú òjijì ti gba aṣọ lọ́rùn wọn o láàrin ọjọ́ karùn-ún oṣù kẹjọ sí ọjọ́ kìíní oṣù kẹsàn-án ọdún tá a wà yìí. Nígbà tó ń bá ẹgbẹ́ yẹ̀wò sọ̀rọ̀, gómìnà ẹgbẹ́ òṣèré Tampan ẹ̀ka ti ìpínlẹ̀ Ògùn Owólabí Àjàsà sọ pé òṣèrébìnrin náà ti wà lórí ìdìbòlẹ̀ àìsàn yìí tipẹ́ o tó sì ń gba ìtọ́jú. Àjàsà sọ pé nígbà tí agbára kò fẹ́ gbé e mọ́ ló jẹ́ kó ké gbàjarè síta fún ìrànlọ́wọ́ tó sì láwọn ẹlẹ́yin jù àánú dìde láti dá owó fún un. Gómìnà náà sọ pé bó tilẹ̀ jẹ́ pé àwọn èèyàn dìde ìrànlọ́wọ́ fún un, síbẹ̀ òun kò lè sọ pàtó iye owó tí àwọn èèyàn dá fún un nítorí pé àpò àsùnwọ̀n ilé ìfowópamọ́ olóògbé ni àwọn fi sílẹ̀ tí àwọn èèyàn fi owó ránṣẹ́ sí. Ó jẹ́ kó di mímọ̀ pé olóògbé nìkan ló lè sọ pàtó iye owó tó wọlé fún ìtọ́jú àìsàn jẹjẹrẹ ọmú náà. Ó ti pẹ́ díẹ̀ tí Atinúkẹ́ Karim ti wà lórí àìsàn. Kí ló ṣe Adéwálé Ẹlẹ́ṣọ̀ọ́? Gbajúmọ̀ òṣèré tíátà tó fi ṣiṣẹ́ abẹ. Ọ̀pọ̀ àwọn tí wọ́n rí gbajúgbajà òṣèré adẹ́rìnpọ̀ṣónú ni Adéwálé Adéoyè, ẹni tí ọ̀pọ̀ àwọn èèyàn mọ̀ sí Adéwálé Ẹlẹ́ṣọ̀ọ́ lọ́sẹ̀ tó kọjá yìí ló ń ṣe hàn-án níbi ètò ìsìnkú gbajúmọ̀ òṣèré Taiwo Azan táwọn èèyàn tún pè ní Ògògó. Ẹni tó jáde láyé lọ́jọ́ Àìkú ni wọ́n ti rí Adéwálé Ẹlẹ́ṣọ̀ọ́. Kò sí nǹkan méjì tó ń jẹ́ kí àwọn èèyàn máa bèèrè ìbéèrè nípa ohun tó ṣe àgbà aláwàdà náà bí ó ṣe ti egbò ńlá kan tó yọ síbi ojú rẹ̀. Kété tí àwọn èèyàn tó wà níbi ètò ìsìnkú náà ti rí Ẹlẹ́ṣọ̀ọ́ ní ẹ̀rú ti ń bà wọ́n pé kó má jẹ́ pé jẹjẹrẹ ti ẹ̀yà ara èyí tí àwọn olóyìnbó ń pè ní skin cancer ló ṣe ọkùnrin náà ni kòkòrò náà fi dúró sójú rẹ̀. Kì í ṣe ìròyìn tuntun mọ́ pé àìsàn jẹjẹrẹ ló ṣe kú pa Ògògó ẹni tí wọ́n sìnkú rẹ̀ lọ́jọ́ Ajé ọ̀sẹ̀ tó kọjá. Onírúurú àríyànjiyàn ló sì ti jẹyọ nípa ègbò ńlá eléyìí tó wà ní ojú Ẹlẹ́ṣọ̀ọ́ lórí ayélujára láàrin ọ̀sẹ̀ tó kọjá yìí. Bí àwọn kan ṣe ń sọ pé egbò lásán ni, bẹ́ẹ̀ làwọn mìíràn sọ pé ó ṣeéṣe kó jẹ́ àìsàn jẹjẹrẹ àgọ́ ara tó máa ń bá àwọn ààfin fínra ló ṣe ọkùnrin náà. Látìgbà náà ni àwọn èèyàn ti bẹ̀rẹ̀ sí gbàdúrà fún pé ohunkóhun tí egbò náà yóò bá jẹ́ o kí Ọlọ́run dá ẹ̀mí rẹ̀ sí kóun náà má bàa fi ọjọ́ ọlọ́jọ́ lọ. Bẹ́ẹ̀ ò bá gbàgbé ní nǹkan bí oṣù kan sí àsìkò tí a wà yìí, Tèmítọ́pẹ́ Ọ̀ṣọ́bà àti Ògògó ní àìsàn jẹjẹrẹ yìí rán lọ sí ọ̀run alákejì lágbolé tíátà. Ṣùgbọ́n nínú àtẹ̀jáde tí agbẹnusọ àgbà fún ẹgbẹ́ òṣèré ANTP èyí ti ṣe Association of Nigeria Theatre Arts Practitioners tí Ẹlẹ́ṣọ̀ wà nínú rẹ̀, ọmọọba Adéjọ̀wọ́n Olúwafẹ́mi fi síta, ó ní Ẹlẹ́ṣọ̀ ti ṣiṣẹ́ abẹ torí egbò ojú rẹ̀ náà. Olúwafẹ́mi sọ nínú àtẹ̀jáde tó fi sí ojú òpó Facebook rẹ̀ lọ́jọ́ Àbámẹ́ta, ó ní Ẹlẹ́ṣọ̀ ti ṣiṣẹ́ abẹ, ara rẹ̀ sì ti ń balẹ̀. Nípa orí ọ̀fẹ́ Ọlọ́run, iṣẹ́ abẹ náà lọ dáadáa, òun fúnra rẹ̀ ń ṣe dáadáa, ó sì dáhùn sí ìtọ́jú, ọmọọba Adéjọ̀wọ́n ló sọ bẹ́ẹ̀. Ó wá dúpẹ́ lọ́wọ́ àwọn olólùfẹ́ àgbà adẹ́rìnpọ̀ṣónú náà fún pípè, àdúrà, àtẹ̀jíṣẹ́ àti ìfẹ́ tí wọ́n fi hàn sí Ẹlẹ́ṣọ̀ọ́ lásìkò ìpèníjà yìí. A ti gba 125,000 náírà owó tí Ògògó gbé fún ìmáàmù àgbà Ìlarò padà o. Ẹbí Ògògó ló sọ bẹ́ẹ̀. Ní ọjọ́ tí wọ́n sin òkú Ògògó, ṣe ni ọ̀rọ̀ fojúràn o, tó sì ń jà rìnrìn nílẹ̀. Èyí tó tabá ìmáàmù àgbà fún ìlú Ìlarò, Sheikh Mohammed Tajuddin Mustafa Adewumi, ọ̀rọ̀ náà sì ló dá lórí pé gbajúmọ̀ òṣèré tíátà tó ti di olóògbé Taiwo Azan Ògògó ti ṣe ọmọ bíbí ìlú Ìlarò gbé owó túùlùtúùlù kan fún ìmáàmù àgbà náà kí ikú tó pa ojú rẹ̀ dé. Ọjọ́ Ajé tí ó kọjá ni ìròyìn náà ń jà rìnrìn lórí ẹ̀rọ ayélujára nípa owó tí wọ́n ní Aláàjì Taiwo Azan Ògògó gbé fún ìmáàmù àgbà náà. Níbi ètò ìsìnkú Taiwo Azan Ògògó nílùú Ìlarò ni ìròyìn náà ti kọ́kọ́ jáde. Ọ̀kan lára àwọn àgbà àáfàá Sheikh Iskilu Sugar ni ó ti kọ́kọ́ sọ pé olóògbé náà gbé owó tó tó 125,000 kalẹ̀ fún ìmáàmù àgbà ìlú Ìlarò kó tó dágbére fáyé. Ohun tí ọ̀pọ̀ èèyàn sì ń sọ ni pé owó náà wà fún kíkọ́ mọ́ṣáláṣí nínú ìlú náà. Ọ̀rọ̀ yìí ti tabá ilé, kódà ó tún tabá oko, èyí tó sì ń ta ẹ̀rẹ̀ sí orúkọ rere òjíṣẹ́ Ọlọ́run náà.
nigbati o ma di mimo enikan je ki o di mimo ipe owo yi ko kin se fun ati ko ima ko ati ko mosalasi o baba imamu agba na so pe owo million 25 naira na ni on ti da pada fun awon ebi ologbe na lati fi pari ile akopati fun idile Alhaji Taiwo Azan Ogogo to wa nilu Ilaro ni bi aye na si ni olori ile awon ogogo ti kede pe looto ni awon ti tawo gba million 25 naira na lowo imamu agba fun ilu Ilaro igbese yi si lo mu ki opo eyan ma kan sara si imamu agba Ilaro pe olooto eyan ati eni to se fi okan tan ni so di pe a ma tesi waju eje sare saja die ti a o ni ta hanbo laipe e ma gbe kuro ni kan ni Diamond FM

0: ẹgbẹ́ ìnura kẹta. To Yield Pharmaceutical Industries Limited. Àwọn tó lórúkọ tó ṣe gbẹ́kẹ̀lé níbi ká gbogbo òyìnbó ló ṣe. Bára rí ò bá yá lẹ́yìn ọjọ́ mẹ́ta. Má ṣàfihàn o, kàn sí dókítà rẹ.
1: Kí ló dé tí ẹnu ń kun Sàràfàdín Àlì, olùdíje sípò gómìnà nípínlẹ̀ Ọ̀yọ́? Sàràfàdín Àlì, olùdíje sípò gómìnà, gbé akẹ́kọ̀ọ́ ọkùnrin kan sí ẹsẹ̀, wọ́n sì jókòó lórí àga. Àlì ló mú ẹ̀rọ gbohùngbohùn dání pẹ̀lú fìlà aláwọ̀ aró lásìkò tó ń sọ̀rọ̀. Lásìgbà tí fọ́nrán kan ti jáde síta lórí ayélujára nípa olùdíje sípò gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ lábẹ́ àsè ẹgbẹ́ òṣèlú APC, Sàràfàdín Abiodun Ali ni àwọn èèyàn ti ń sọ onírúurú ọ̀rọ̀ o. Bí àwọn kan ṣe sọ pé ìwà tí olùdíje sípò gómìnà náà hù kò tọ́, bẹ́ẹ̀ làwọn kan tún ń fi ẹ̀sùn onírúurú tó ní ṣe pẹ̀lú ìwà ọmọlúàbí kan o. Ṣùgbọ́n tí àwọn mìíràn ń jẹ́kọ́ di mímọ̀ pé kò sóhun tó burú nínú bó ṣe gbé ọmọ náà sórí ẹsẹ̀. Nínú fọ́nrán náà tó ń káàkiri orí ayélujára láti ọjọ́rùú ọ̀sẹ̀ yìí, láti rí Àlì, ẹni tó ti jẹ́ sẹ́nítọ̀ tó ń ṣojú ẹkùn gúúsù ìpínlẹ̀ Ọ̀yọ́ lọ́wọ́ nílé ìgbìmọ̀ aṣòfin tó gbé akẹ́kọ̀ọ́ ilé ẹ̀kọ́ gbogbo ìṣe tìlú Ìbàdàn lórí ẹsẹ̀. Nígbà tó ń sọ̀rọ̀ lórí ìdí tó fi gbé akẹ́kọ̀ọ́ náà sórí ẹsẹ̀ rẹ̀, Àlì sọ pé òun kò rí nǹkan tó burú bẹ́ẹ̀ o, nítorí pé gẹ́gẹ́ bí ẹni tó súnmọ́ aráàlú tó ń sì tún nífẹ̀ẹ́ àwọn akẹ́kọ̀ọ́ ló jẹ́ kí òun ṣe bẹ́ẹ̀. Bíyàwó rẹ ò bá fara mọ́ tọ́tọ́ mẹ́lòtò mọ́ dán an wò, èmi kọ́ wọn sọ ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́, òun ló ń jáwé akíwọ́wọ́ fáwọn ọkọ o. Wọ́n ní kán má fi tìpátì ikú hùkù tọ́tọ́ mẹ́lòtò ìyàwó wọn o, àfi tó bá wá látinú ìyàwó yìí. Gẹ́gẹ́ bí àjọ kan eléyìí tó ní ṣe pẹ̀lú ẹ̀ka ètò ìdájọ́ bó ṣe fi ìdí ẹ̀ múlẹ̀, ó ní lóòótọ́ o, ọkọ òun náà ni olórí aya, ọkọ sì ti fẹ́ ìyàwó rẹ̀ nílànà tó tọ́. Àmọ́ síbẹ̀síbẹ̀ o, ó gbọ́dọ̀ wá látinú ìyàwó wípé káwọn ó tọ́tọ́ mẹ́lòtò. Bíyàwó yìí bí ò bá fọwọ́ sí tọ́tọ́ mẹ́lòtò, bọ́kọ bá wá fọ́ọ̀sì rẹ̀ láì ṣe pọ̀ fún ní kí láti ṣí ilẹ̀kùn rẹ̀. Àmọ́ tó bá fi tìpátì kùkù tó fi jálẹ̀kùn yìí wọlé, irúfẹ́ ìyàwó bẹ́ẹ̀ ó ṣeéṣe kó pe ẹjọ́ mọ́ ọkọ rẹ̀ o, kí ọkọ yìí kó sì fi aṣọ péńpé roko ọba. Ìjọba ìpínlẹ̀ Èkó ló sọ bẹ́ẹ̀. Fọ́nrán àkàálẹ̀ kan ló lu orí ẹ̀rọ ayélujára níbi tí obìnrin kan ti ń lu àbúrò rẹ̀ lálùbami. Àbúrò yìí ló ká lórí ibùsùn níbi tó ti ń gbẹ́tan létan pẹ̀lú ọkọ rẹ̀. Àwọn èèyàn wá ń tàkútó ìbéèrè sárábìnrin yìí pé kí ni ìdí tó fi jẹ́ pé àbúrò yìí nìkan ló nà ní òò tí ò sì mú ọkọ rẹ̀ náà láti mọ́ lù ú. Wọ́n kọ́ máa mu gàrí sọ́wọ́ ọkùnrin kan tó jẹun. Ó jẹ oúnjẹ eléyìí tí ò dín ní 324,000 nínú ilé oúnjẹ kan. Gẹ́gẹ́ bí ìròyìn ṣe fi ìdí ẹ̀ múlẹ̀, wọ́n ní gbogbo ìgbà tí ọkùnrin yìí bá ti wá sí ilé oúnjẹ yìí ló máa ń sọ wípé òun ti fi owó ránṣẹ́ sí ẹni tó ní ilé oúnjẹ gangan torí àjọṣepọ̀ tó jọ wà ní àárín àwọn méjèèjì. Wọ́n ná sì ti wá jẹ oúnjẹ yìí o, gbogbo oúnjẹ tó jẹ ti jẹ́ 324,000. Àmọ́ lọ́jọ́ yìí òun náà ni ó di mọ̀ wípé ó fẹ́ wá jẹun ni ẹni tó ní ilé oúnjẹ gangan náà bá wà ńbẹ̀ o. Nọ́ḿbà ni arákùnrin yìí máa ń sọ pé àwọn fi owó oúnjẹ àwọn ti fi ránṣẹ́ sí yín o. Lọ́wọ́ ọmọkùnrin ìbá sọ pé òun ò da arákùnrin yìí mọ̀ rárá o, ló bá wo gbogbo àṣùwọ̀n owó rẹ̀ pé owó wo gan, orúkọ wo gan ló fi ń fi owó ránṣẹ́ sí òun. Nígbà tí ó yẹ gbogbo orúkọ yìí wò, eléyìí owó tó wọlé sínú àkáǹtì rẹ̀, ló wá rí pé kò sí ìgbà kankan o tí arákùnrin fi owó kankan tó fi ránṣẹ́ sí òun. Eléyìí ló wá ṣokùnfà bí wọ́n ṣe kó máàmù gàrí sọ́wọ́ ọkùnrin yìí. Wọ́n ní gbogbo oúnjẹ tó ti jẹ 324,000. Níṣẹ́ ni ọ̀rọ̀ yìí dàbí sinimá àgbéléwò pẹ̀lú bí ọmọbìnrin kan láti orílẹ̀-èdè Nàìjíríà ṣe wá rìrì níbi ó ti ṣe dé Èkó tó sì rí ọkọ rẹ̀ níbi tó ti ń ṣiṣẹ́ ọlọ́dẹ. Ó níṣẹ́ ni ọmọkùnrin yìí sọ fún òun pé ìlú òyìnbó lòun wà, àti pé nọ́mbà tó fi mọ́ńbà òun sọ̀rọ̀ nọ́mbà ìlú òyìnbó ni o. Báwọn bá sì ti ń ṣe fídíò yóò dàbí ìgbà pé ìlú òyìnbó yìí gan ló wà o. Ó ní ó wá jẹ́ kàyéfì fún òun pẹ̀lú bó ṣe dé ìlú Èkó tó débi iṣẹ́ kan o, tó wá rí pé ọmọkùnrin yìí òun náà ló ń ṣiṣẹ́ bodyguard, ló ń ṣiṣẹ́ security guard nílé ibi tó lọ yìí. Ibẹ̀ ló ti ké gbàjarè wípé ọkọ ọmọ rẹ̀ ìlú òyìnbó ló wà, bó ló ṣe ṣẹlẹ̀. Àgbálọgbábọ̀ ló wá fi ìdí ẹ̀ múlẹ̀ pé níṣe ni ọkọ yìí ló gbé ní gogo. eyin omo orile ide Nigeria mo wo waran omo birin kan ati iya re lo kegbajare omo birin iya ati iya re lo je wipe epa ni iya yin ta amo lori itakun ayelu jara lori TikTok ni won ti se alabapade pella ibi so won ti ri pella ni pella ba ni elogan ni gbogbo epa ti won ni won ni 3000 ni o oni elo ni won nilo na ba ni ko fun awon ni 1 million ni pella ba fi 1 million yi lo ba fi sowo fun si won amo inu kokko bi pella pelu bi omo birin se se o bi igba pe owo kankan wonu account re ti o si dupe dada eleyi lo je kin awon eyan kan ma yo su ti ti si iya atomo lori itakun ayelu jara leyin oreyin ni awon omo ni omo yi ati iya ba kesita o namba ni awon o le sunu le mo o lati gba ti pella si fun awon ni 1 million naira won ni se ni awon eyan ladugo wa n ba awon pe kawon ran awon lowo o kawon saanu awon won ni bayi awon ti keru ku ni kan to se sise tan gege bi agun baniro o na ni enu nkun lori

0: a bá ń sọ nípa àgbékalẹ̀ ìròyìn tí kò lẹ́ja bákan nínú.
1: Ikọ̀ ẹ̀ṣọ́ aláàbọ̀ alájùmọ̀ ṣiṣẹ́ pọ̀ lápá ìlà oòrùn àríwá ti ṣàṣeyọrí.
0: Ètò eré ìdárayá.
2: Àwọn tí Ronaldo nísì nìyẹn, àwọn tí Lionel Messi náà bẹ́ẹ̀
0: Ètò amúlùúdùn tí kò lẹ́lẹ́gbẹ́.
2: Akinyin o.
3: Akinyin àlùyìn lọ́gbọ́nú.
2: Bàríbà.
3: Lórílẹ̀dẹ̀ Nàìjíríà.
0: Mélòó la ó kà nínú eyín Adípẹ̀lẹ́? Diamond 88.7 FM. Ọ̀rẹ́ tímọ́tímọ́ tí kò ní fi sílẹ̀ nígbà kọ̀ọ̀kan.
3: Bọ́dá sọ di tẹ́yìn mọ́gbà tó ń ṣe kọ̀mpútà.
4: Ìgbà tí wọ́n ṣe.
3: Ìgbà wo náà ṣe.
4: Wọ́n mẹ́ni tó ṣe.
3: Kílé tó máa ń jiyàn
5: báyà. Kí lẹ ń jiyàn sí? Ṣé ẹ ti gbọ́ nípa ètò tó ń ṣàtúpalẹ̀ àwọn ìwádìí lórí bí àwọn ohun ìdàgbàsókè tá à ń fojú rí láwùjọ wa ṣe wáyé? Ẹni tó ṣe wọ́n tẹ mọ ọdún tí wọ́n gbé wọn jáde.
6: Kí ló orúkọ ètò ọ̀hún?
5: Àràndẹ́ẹ̀kùn ni.
6: Àràndẹ́ẹ̀kùn.
5: Bẹ́ẹ̀ni, Àràndẹ́ẹ̀kùn. Ẹgbẹ́ kan mo lógì ní wá já tiẹ̀ kárí. Lórí ètò Àràndẹ́ẹ̀kùn náà lẹ́ ó ti máa gbọ́ nípa àwọn onírúurú ìwádìí ìmọ̀ ìjìnlẹ̀ táwọn ọ̀jìmí onímọ̀ ìjìnlẹ̀ ṣe lágbàáyé. Tẹ máwọn ohun èlò tí wọ́n gbé jáde. Ètò Àràndẹ́ẹ̀kùn, ètò tó wà educative, informative, bẹ́ẹ̀ ni àwàdà kẹ́ríkẹ́rí ò ní gbẹ̀yìn lórí ètò yìí o. Tàwa ni atọ́kùn ètò yìí, Ọ̀làrẹ̀wájú Ògúnníyì, Ọ̀pá Ẹ̀bìtì, ní gbogbo alẹ́ ọjọ́ Jímọ̀ Friday, lágo mẹ́sàn-án alẹ́. Lẹ́yìn máa jẹ̀gbádùn ètò yìí lóní rẹ́gẹ́dẹ́ fi. Àràndẹ́ẹ̀kùn, ètò tó ń sọ nípa ìwádìí ohun àwárí, àwọn ohun

Babo, lọ́sẹ̀ tó lọ àti feleyun tinu látọ̀sẹ̀ yìí lọ náà mo tún fẹ́ wo àwọn orílẹ̀-èdè kọ̀ọ̀kan ni ká wo àwọn olùṣàwárí àwárí jáde nǹkan níbẹ̀ àwọn nǹkan tí wọ́n ṣe jáde àti àwọn ọdún tí wọ́n ṣe bóde àti ọ̀pọ̀lọpọ̀ tó rọ̀ mọ́ ká tún bẹ̀ sí ń wo léyun ni pàápàá jùlọ lọ́sẹ̀ yìí ẹ jẹ́ ń gbé yín ní bàálù bàbá láwúlé iris ìyáwó iris ilẹ̀ là ń lọ báyìí ní iris táwa ń lọ yìí mo fẹ́ fi àwọn nǹkan kan yín bẹ́ láti sẹ́ńtúrì kẹrìnlá ẹjẹ́ ń sun síwájú díẹ̀ láti sẹ́ńtúrì kẹtàdínlógún ni ẹjẹ́ ń ti mú kí n má bàa da yín lágara ní sẹ́ńtúrì kẹtàdínlógún àwọn kankan wà tí wọ́n ṣàwárí látọ̀dọ̀ àwọn ọmọ ilé ọ̀hún tó sì jẹ́ pé ó ní bí wọ́n ti ṣe bóde ń gbà náà ẹ fẹ́ mọ̀ ó dá àkọ́kọ́ nù rẹ̀ modern chemistry ìyẹn àwọn chemistry tá ń lò lásìkò tòde tòní tó jẹ́ tìgbàlódé bó la ti ṣe bóde ó dá ẹ mọ̀ pa àti ilé ọ̀hún náà ni wọ́n ti ṣe yẹ farabalẹ̀.

0: lọ́lẹ́ o.
1: Ẹ
0: ń dáhùn.
1: Bẹ́ẹ̀ni.
0: Àẹ́sì ń jẹ́ mi.
1: Ń jẹ́
0: o. Ó dáa náà ìkẹ́kẹ́ tún rèé tí mo tún fẹ́ fi hàn yín.
1: Mo fẹ́ mọ̀.
0: Ẹ fẹ́ mọ̀.
1: Bẹ́ẹ̀ni.
0: Ó dáa náà yóò wù mí kẹ́ ẹ tún mọ̀ náà.
1: Aláàlẹ́ gan fẹ́ mọ̀.
0: Àwọn aráalé náà tún fẹ́ mọ̀.
1: Aláà fẹ́ gbọ̀n. Wọ́n ti ganú lẹ̀.
0: Ó dáa náà. A ṣàwárí àwa jáde. Kíní ọ̀hún à ń pè ní Anchor's Convy. Anias Convy. Anias Convy. Sẹ́rí kínní yìí lọ́dún 1831. Òun náà ni wọ́n ṣe kínní yìí tí wọ́n ṣe bóde nígbà náà lọ́hún
1: ọ̀nàjìn.
0: Ṣẹ́wárí ẹnìkan bẹ ẹni tá à ń wí yìí John Howard Crean níjẹ́ kí mo pè é.
1: Ẹ̀mọ́.
0: Ọ̀dà náà sẹ́rí ẹni tí mo pè ní John Howard Crean tí mo wí yìí ó ṣe ìlànà kan tí wọ́n pè ní Kianizing process ó ní tó fi ń preserve wood láti preserve wood kó igi kó mọ́ ba bàjẹ́ ìlànà kígi ó mọ́ bàjẹ́ kó mọ́ ba tètè bàjẹ́ lọ́dún 1832 náà ló ṣe eléyìí náà tó tún ṣe bóde
1: ọ̀nàjìn
0: yàtọ̀ fún eléyìí ẹnìkan náà tún bẹ̀ ẹ tún fẹ́ mọ̀ ó dá Nicholas Callan níjẹ́ Nicholas Callan kí mo pè é.
1: Sikira Kala. Kí lọ́mọ kò ní.
0: Nígbà
1: síkira bá lọ kálá. Ìlọ ní kó.
0: Síkira ó lọ kálá.
1: Síkira kálá. Wọ́n pè ọkùnrin ní kíní ni.
0: Ẹ farabalẹ̀ kẹ́ ẹ máa ń tó ṣe. Ẹ máa ń tó ṣe lónìí.
1: Yàda fún ọ.

0: ilé iṣẹ́ Miracle Arts International Mr. Guarantee Agba oníṣègùn ìbílẹ̀ tó mọ ewé àtẹ̀gbò tó fi ń sanmọ aráyé lóore ti dé láti ṣàyẹ̀wò àìlera lóríṣiríṣi ọ̀nà pẹ̀lú irinṣẹ́ ìgbàlódé wọ́n lè mọ̀rọ̀ àìsàn tó ń bá ọfín ra àìsàn wo ló ń ṣèwọ́ tó ti rò pé ò sọ́nà àbáyọ àwọn kòkòrò ara ti ń fa ìṣòro ságọ̀ ara ẹni kọ́wọ́ ó máa kú rìrì kẹ́sẹ̀ ó máa kú rìrì ojú ẹni ó máa wò bàìbàì kára ó máa yún ni àìlèṣe déédé ọmọkùnrin àti nǹkan àlejò ọmọbìnrin tí ń ṣe ségesège yóò mú kí ni obìnrin ó máa wú lábàdì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tètè gbéra báyìí máa bọ̀ wá sílé iṣẹ́ Miracle Aba International Mr. Guarantee ó lè jẹ́ mọ̀ràn lásán lo nílò lọ́rọ̀ rẹ ó sì dayọ̀ ó ti tọgbọ́ tọgbọ́ igbó ti dí ó ti tọ̀nà tọ̀nà ọ̀nà ti gbàyà mọ wulẹ̀ sòkò kiri mọ́ o fún èyíkéyìí ìṣòro tó ń bá ọ fínra ẹ máa pè sórí nọ́mbà yìí 070-667-99793 lẹ́ẹ̀kan sí 070-667-99793 ilé iṣẹ́ Miracle Apps International Mr. Guarantee ló sọ pé a ò ní fàìsàn lògà
1: ẹ káàbọ̀ sórí ètò ìlera rẹ ṣe pàtàkì láti ilé iṣẹ́ Miracle Apps International Mr. Guarantee olóòtú ìṣètò àti ìsanra ibikíbi tí ẹ bá ti ń bọ̀ sọkalẹ̀ ní ilé epo NNPC Gáàkànbí ìsàlẹ̀ ní ìlú Ìlọrin yà sí ọ̀nà tó wà lẹ́gbẹ̀ẹ́ ilé epo ládojúkọ Aláǹgwá pẹ̀tẹ́ẹ̀sì tó wà lẹ́gbẹ̀ẹ́ Rotnus ní ọ́fíìsì wa rí i wípé orí bánà wa ń bẹ̀ kó o tó wọlé o tàbí kí o pè mí sórí nọ́mbà mi 070-66-799-793 lẹ́ẹ̀kan sí 070-66-799-793 tàbí kí ẹ pè mí sórí nọ́mbà eléyìí 070-3650-8206 lẹ́ẹ̀kan sí 070-3650-8206 gbogbo ohun tọ́lọ́run dá dáadáa mọ̀ ni kò sí àrùn tí kò lóògùn torí ọlọ́run ti dá ògùn síwájú àìsàn àyàfi tí ìwọ kò bá ti pàdé ènìyàn kan gbòógì tó kájú ẹ̀ ní ilé iṣẹ́ Miracle Apps International Mr. Guarantee àwa kì í ṣe awogba àrùn àrùn tí a kó láti ibi ẹ̀gbin láàrin ọkùnrin àti obìnrin àrùn ojú ara làwa ń tọ́jú wọ́n lè pè ní urinary tract infection pelvic inflammatory disease tàbí bacterial infection àrùn ojú ara ni gbogbo wọn a lè kó àrùn ojú ara láti ibi ìdọ̀tí ilé ìgbọ̀nsẹ̀ láàrin ọkùnrin sí obìnrin àpẹẹrẹ wo ni ìwọ yóò máa rí tí o bá ní àrùn ojú ara títa ríro tí o bá fẹ́ sẹ̀yọ́ kùrọ̀kùrọ̀ lójú ara àti gbogbo ara ara yíyún ara jíjájẹ inú rẹ yóò máa kùn ẹ̀yìn ríro ara títa ara gbígbóná ìtọ̀ rẹ yóò máa yẹ́lò pẹ̀lú ibà lóòrèkóòrè ara gbígbóná láti inú wá internal heat nǹkan yóò máa rìn káàkiri ara rẹ tàbí kí nǹkan funfun kí ó máa jáde lójú ara rẹ tí obìnrin ò bá tètè mójútó àrùn ojú ara ó lè ṣe àkóbá fún àlejò obìnrin ó dẹ̀ lè dènà èrè ìgbéyàwó tí ọkùnrin ò bá tètè ṣe ìtọ́jú àrùn ojú ara

0706 699 793, lẹ́ẹ̀kan sí 0706 679 9793, òun náà ni WhatsApp nọmba mi, tàbí kí ẹ pè mí sórí nọmba eléyìí 0703650 8206, lẹ́ẹ̀kan sí 0703650 8206. Kí ni àpẹẹrẹ tí ìwọ yóò máa rí tí o bá ní àrùn ìsétọ̀? Ìwọ yóò máa ṣẹ̀yọ́ ní wákàtí sí wákàtí, pàápàá jùlọ lálẹ́. Eléyìí kò ní jẹ́ kí o rórun sùn dáadáa. Ẹ̀yọ́ rẹ yóò lẹ bí ẹ̀yọ́ ọmọdé. Ìnira gbíngbin pẹ̀lú títa ríro kí o tó ṣẹ̀yọ́. Ìwọ yóò sì máa làágùn, síbẹ̀síbẹ̀ ṣeréṣeré ni ó máa jáde, tàbí kí ó má wá rárá. Ó máa ń gba àkókò pípẹ́ kí ẹ̀yọ́ tó jáde. Ẹ̀yọ́ yóò máa ṣẹ́kù sínú bladder ní gbogbo ìgbà. Ẹ̀yọ́ fífọ́n ká bí iná wẹ́dà, tí o bá tètè dìde, ìwọ yóò ṣẹ̀yọ́ sára, tàbí kí ẹ̀yọ́ má ní control, ibi tó bá jókòó ló ń ṣẹ̀yọ́ sí. Ìwádìí ìjìnlẹ̀ fi yé wa wípé àpọ̀jù ẹran jíjẹ, red meat, pẹ̀lú processed food lè ṣe àkóbá fún àrùn ìsétọ̀. Ẹ máa jẹ ẹ̀fọ́ pẹ̀lú èso, kí ẹ sì máa mu omi dáadáa. Ẹ ṣọ́ra fún ọtí mímu, tí o bá ti ń pé 40 years, tọ́jú ara, torí bí o bá ṣe ń dàgbà sí, ó ṣe é ṣe kí o ní àrùn ìsétọ̀. Tí o bá ní bàbá tàbí àbúrò tàbí ẹ̀gbọ́n tó ní àrùn yìí, ó ṣe é ṣe kí ìwọ náà ni. Tọ́jú ara rẹ, ìjáfara lè wò. Ìwádìí fi yé wa wípé ọkùnrin tí o bá ń ṣe ojúṣe rẹ̀ lọ́dọ̀ aya rẹ̀, ó lè ṣe ìdínkù 20% láti ní àrùn ìsétọ̀. Tí a ò bá tètè tọ́jú àrùn yìí, ó lè ba bladder jẹ́ tàbí kó ṣe àkóbá sí kíndìnrín, yóò sì sọ ọkùnrin di akúrẹ̀tẹ̀. Ní ilé-iṣẹ́ Miracle Herbs International, Mr. Guarantee, olóòtú ìsétọ̀, a ti ṣe àrídájú oògùn ìsétọ̀. Ọjọ́ tí a bá bí ewúrẹ́ ló máa ń rìn, ọjọ́ tí ìwọ bá bẹ̀rẹ̀ sí ní lo oògùn wa ni ìwọ yóò bẹ̀rẹ̀ sí ní rí àyípadà lágọ̀ọ́ ara rẹ. Act fast, gbé ìgbésẹ̀ kíákíá, kó o sì tọ̀ wá wá ní ilé-iṣẹ́ wa. Ohun táwọn èèyàn ń rí, ohun ni wọ́n fi ń kan sára sí wa, ni wọ́n fi ń pè wá lọ́tùn, ni wọ́n fi ń pè wá lọ́sì. Ìwọ náà máa bọ̀, torí àìsàn nípa mímọ́ra kí n pa ọ́, tún mi síta kí n tú ọ lẹ̀ lórúkọ òun. Ọ wá ń sọ pé o ti náwó náwó náwó, ó ti logun, síbẹ̀síbẹ̀ o ò rí àyípadà. Ó ti ń sọ pé nàláì, ìgbà tí nàtúrò bá ẹ kọjá, ẹnìkan ò mọ̀ ní mọ̀. Gbé ìgbésẹ̀ kíákíá lórí àrùn tó ń bá ọ fínra, nítorí ìgbésẹ̀ tó bá gbé, òun ni ó mú ọ kúrò nínú àrùn tó ń bá ọ fínra. Ìwọ sáti máa bọ̀ wá sí ilé-iṣẹ́ Miracle Herbs International, Mr. Guarantee. Ibikíbi tí o bá ti ń bọ̀, sọ̀kalẹ̀ ní ilé epo NNPC Gáàkànbí Ìsàlẹ̀ ní ìlú Ìlọrin. Yà sí ọ̀nà tó wà lẹ́gbẹ̀ẹ́ ilé epo ládojúkọ Aláǹgwá, pẹ̀tẹ́ẹ̀sì tó wà lẹ́gbẹ̀ẹ́ Rotnus ní ọ́fíìsì wa. Rí i wípé orí bánà wa ń bẹ̀, kó o tó wọlé o, tàbí kí o pè sórí nọ́mbà yìí 0706699793, lẹ́ẹ̀kan sí 0706699793. Òun náà ni WhatsApp nọmba mi, tàbí kí ẹ pè mí sórí nọmba eléyìí 0703650 8206, lẹ́ẹ̀kan sí 0703650 8206. Ǹjẹ́ o fẹ́ gbé ìgbésí ayé àlàáfíà? Ǹjẹ́ o mọ̀ wípé àrùn tó ń dà ẹ́ láàmú, ó lè jẹ́ àfọwọ́fà látara ìjẹkújẹ, ìmúkúmu àti lílo ara ẹni nílòkulò pẹ̀lú àìṣe àyẹ̀wò ara rẹ lóòrèkóòrè? Tí o bá fẹ́ gbé ìgbésí ayé àlàáfíà, tọ́jú iṣan ara rẹ, torí iṣan jẹ́ òpómúléró. Tí iṣan rẹ bá wà lálàáfíà, yóò ṣòro fún àìsàn láti kọlù ẹ́. Ṣùgbọ́n tí kùdẹ̀kudẹ bá dé bá iṣan ara rẹ, wàhálà ni yóò dé bá gbogbo ara. Bóyá iṣan ara tiẹ̀ ti da iṣẹ́ sílẹ̀, ni ó jẹ́ kó o máa rìn wọ́nkú wọ́nkú, àbí ò ń rìn kòlòbàkòlòbà, o ò lè rìn láti òpó iná kan sí kejì tó máa fi rẹ̀ ọ́. Ẹ jẹ́ ká tọ́jú ọkàn wa dáadáa, torí ọkàn wa ló ń lo àwọn iṣan láti gbé ẹ̀jẹ̀ yìí ká gbogbo ara wa, àti láti dá ẹ̀jẹ̀ padà sínú ọkàn wa. Ẹ ṣọ́ra fún àpọ̀jù iyọ̀, ọtí mímu, processed food, pẹ̀lú àpọ̀jù wàhálà, stress. Eléyìí lè ṣe àkóbá sí ọkàn wa, ìnira yóò dé bá ara. Ǹjẹ́ o mọ̀ wípé bí ṣúgà bá pọ̀ nínú ẹ̀jẹ̀, ó lè ṣe àkóbá fún iṣan láti gbé ẹ̀jẹ̀ yìí ká ara? Pàápàá jùlọ ìwọ tí o ní àrùn àtọ̀gbẹ, pẹ̀lú ẹ̀yọ́ ṣíṣe ní gbogbo ìgbà, ebi yóò máa pa ẹ́, òǹgbẹ yóò máa gbẹ ọ́, àìróorun sùn déédéé, ìwọ yóò máa rù, yóò máa gbẹ, kódà egbò ara rẹ kò ní tètè jiná. Ṣe ìtọ́jú àrùn àtọ̀gbẹ, eléyìí lè ṣe àkóbá sí iṣan ara rẹ, tí yóò sì nira láti gbé ẹ̀jẹ̀ káàkiri ara wa, yóò sì nira láti ṣe ohunkóhun. Ìwọ tí o ní ìfúnpá gíga, gbìyànjú kí o tọ́jú rẹ̀ dáadáa. Eléyìí lè ṣe àkóbá fún iṣan láti gbé ẹ̀jẹ̀ yìí ká ara, àti láti dá ẹ̀jẹ̀ padà sọ́kàn wa.
eleyi le fa low blood pressure teje ba di yo nira lati gbe owo ati ese dada ati lati fosoke fosodo aitoju isara o le se akoba fun obinrin ti yo ma mu nkan alejo ma wa pupo fun opolopo ojo lai duro lasiko wo sati ma bo wa si le ise miracle herbs international

0: ọ̀nà àdúrà wà wọ bí ẹ̀mí ìyàgẹ̀ yóò ti máa fẹsẹ̀ fẹ́ tí ẹ̀mí ìlàkàkà àti agbára kankan yóò máa kóra ọ̀nà àdúrà nípasẹ̀ pẹ̀pọ̀rọ̀ ṣọ́lọ́wà láàyè àtàwọn olórin ẹ̀rí bí wòlíì ìtọ́rọ̀ àtàyé kọ́ tiẹ̀ abiodun adéníyí jẹ́ fún ti máa fi máa jàmú tó dà tó lórí ìpè sórí fún gbogbo èèyàn gbogbo adé máa ń bọ̀ ní fún gbígbà ju omi lọ́wọ́ ohun ọlọ́run ni pínkì bàbá ó pé omi orí ilẹ̀ àánú fún gbogbo èèyàn lọ́fẹ̀ẹ́ ọ̀nà gbogbo ní káyọ̀ wá ní ọ̀fà gáràjì ńlọrọrìn ẹ sọ pé sí ac freedom city lójú ọ̀nà kingstep lẹ́ lọ́wọ́ tó o bá para ọ̀ lọ́la sátidé ọ̀rọ̀ ẹ̀rí rẹ̀ dájú lórúkọ jésù.
1: Àmì etí ẹni la fi ń gbọ́ ẹsẹ̀ ẹni la fi ń rìn débi tí ọ̀nà àbáyọ àbí tíre ayọ̀ ẹni wà. Èèwò àti wá ń gbọ́ báyìí mo kí gbogbo ẹni tó láǹfààní láti máa gbọ́ mi ní dédé àkókò yìí wípé àkú dédé ìwòyí àkú kó lè dá àkú iṣẹ́ ọlọ́run ọba yóò ṣàánú wa yóò gbọ́ àdúrà wa bó bá ti pẹ́ tí ẹ ti ń gbà á ó máa gbà lọ́tẹ̀ yìí lórúkọ jésù tọ́pẹ́ anímáṣàun olórúkọ mi tí mò ń kí í káàbọ̀ sórí ètò àkànṣe yìí àkànṣe ni kílẹ̀ tún máa gbọ́ lórí ẹ̀ bàbá mọ̀mọ́ àǹtí bọ̀dá mi ẹ̀gbọ́n àtàbúrò tẹ́ ń gbọ́ mi onílé àtàlejò ẹ jókòó dáadáa láti gbọ́ láti bẹ̀rẹ̀ dópin ẹ má jẹ́ kí kankan kó fò yín lọ nínú ohun tí a mú wá fún yín ní dídí àkókò yìí ẹ jẹ́ ń wá sọ fún yín o bàbá wa tọ́lọ̀ ń lò nínú iṣẹ́ ìránṣẹ́ ìjọ CAC Freedom City èyí tó wà ní agbègbè ọ̀fà garaajì ńlọrin báwo lẹ ṣe máa débẹ̀ ẹ kọ́kọ́ dúró náà mò ń bọ̀ ẹ jẹ́ kí bàbá wípé wọ́n káàbọ̀ sí yàrá yìí torí pé bàbá ti rí wọn a mọ̀ wípé nǹkan ìyanu nǹkan ọ̀tún fẹ́ ṣẹlẹ̀ nìyẹn dádì mo kí yín ẹ káàbọ̀ sà.
2: Mo kí gbogbo ọmọ ọlọ́run ẹ jẹ́ kí n kọ́kọ́ sọ pé kádà gbogbo ògo àti ìyìn padà fún ọlọ́run àpòstò Ayọ̀ Babalọ́lá ọlọ́run tó ń sọ̀rọ̀ tó ń rí bẹ́ẹ̀ ọlọ́run tó ń ti ọ̀rọ̀ ẹlẹ́yìn ọlọ́run tó ń ti àwọn ikọ̀ àti ìríjú ẹ̀ lẹ́yìn bí ó bá ní ká sọ bí ò bá ṣe mọ́ kò sí ta fẹ́ ṣe sí ṣùgbọ́n bó ṣe ń sọ pé ká wui ó dẹ̀ ń dé ládé àwọn èèyàn dẹ̀ ń ba bẹ́ẹ̀ ẹ jẹ́ ká sọ pé ògo ni fún orúkọ
1: olúwa lórí ẹ̀.
2: Mo fẹ́ sọ̀rọ̀ àṣẹ mélòó ni kí n sọ náà torí inú mi ń dùn o.
1: Bó jẹ́ ìyọ̀kan náà mo mọ̀ wípé dandan kọ́ ni kó pọ̀ lọ bó jẹ́ ìyọ̀kan ó ti ṣiṣẹ́.
2: Ọ̀rọ̀ àṣẹ àkọ́kọ́ rèé bí olúwa ti ń bẹ tẹ́mi ẹ̀ sì wà ẹni tó sọ̀rọ̀ ó fura sí tó ń fogun jà ọ́ mọ́ mi ẹni tó sọ̀rọ̀ ó fura sí tó ń fogun jà yín dádì àǹtí mi àti bọ̀dá mi gbogbo ẹni tó sọ̀rọ̀ ó fura sí tó ń lọ́wọ́ sí tó ń bá yín fira lórúkọ bàbá tọmọ tí a máa ọ̀run fẹ̀mí wọn sùn fún
1: mi
2: gbogbo alágbára tó ní bòǹbà ń bẹ lórí ilé alààyè tó lẹ ò ní rọ́nà lọ lórúkọ jésù ọ̀run fẹ̀mí wọn sùn
1: fún
2: ọkàn
1: àmì jésù
2: ọmọ tọkọ tayataya ọ̀nà ńlá fún yín
1: àmì jésù
2: ó dẹ́ fi oṣù tó kọjá lé tí ọwọ́ yín ò bà mo wí lórúkọ jésù oṣù yìí ó máa fún yín
1: àmì
2: jésù olúwa wa.
1: Àmì àmì àmì lórúkọ jésù ẹṣẹ ti rí báyìí mo ní ẹyọ kan tó nínú ẹyọ kan ẹ wo bí ọlọ́run ṣe sọ di ọ̀pọ̀lọpọ̀ bó sì mọ̀ wípé ọ̀rọ̀ àṣẹ tó jáde yẹn yóò ṣiṣẹ́ nínú ayé gbogbo wa prophet adeniyi abiodun james àwọn lẹ gbóhùn wọn yìí tí ọlọ́run lò nínú iṣẹ́ ìránṣẹ́ ìjọ CAC Freedom City káàkiri àgbáyé mo sọ ọ́ níbẹ̀rẹ̀ sà pé bá a bá ti rí yín lórí ètò a jẹ́ pé nǹkan ìyanu nǹkan nǹkan ọ̀tún ó tún fẹ́ ṣẹlẹ̀ nìyẹn sà ǹjẹ́ a lè mọ̀ dí tá a tún fi rí yín báyìí sà.
2: Kò sí ìdí òpé méjì bí olúwa bá ti fọhùn àwa tún ń jáde nìyẹn ìpàdé àdúà tó wáyé lóṣù tó kọjá tírú ẹ ó tún wáyé láago méje ìrọ̀lẹ́ ọ̀la yẹn tó jẹ́ sátidé àkọ́kọ́ yìí láago méje ìrọ̀lẹ́ bá a ṣe ṣe ti oṣù tó kọjá
1: méje sí méje
2: tá a dẹ̀ parí láago méje àárọ̀ a bẹ̀rẹ̀ láago méje ìrọ̀lẹ́ a dẹ̀ parí sí aago méje àárọ̀ mo gba máìkì ní 5 minutes tó náà alẹ́ mo dẹ̀ parí ní 7 o'clock.
1: Lọ́jọ́ kejì
2: ọ̀pọ̀ àwọn èèyàn ní
1: ìjọ sunday
2: kí ni bàbá yìí gbé mi láti aago mẹ́sàn-án alẹ́
1: kí ni bàbá ìgbé mi tẹ rí sà mo ń bọ̀ wá bẹ̀ náà mo fẹ́ béèrè kan lórí ẹ̀ ṣùgbọ́n ẹ mọ bọ́rọ̀ yín bọ̀ sà.
2: Láti aago mẹ́sàn-án yẹn títí di aago méje àárọ̀ ọwọ́ olúwa ó ń nawọ́ mú àwọn èèyàn lọ́tún lọ́sì ló jẹ́ sọ pé bí mo ṣe wà ń lọrin inú mi ń dùn dádì tó ń gbọ́ mi mọ́mì tó ń gbọ́ mi mo fẹ́ kí ẹ̀yin náà ní ẹ̀rí bí àwọn kan bá ní ní oṣù tó kọjá tí wọn lérò pé nta wọn lè yí padà ní ọdún mẹrin márùn sí irú àkókò yìí ṣùgbọn tí wọn gbóhùn bí ẹyin náà ṣe ń gbọ èdè kan wà tí mo máa ń pè lórí gbogbo rédíò tí mo bá ti sọrọ pé o gbọ mi by mistake ti oluwa o ba fe ke gbọ mi ti oluwa o ba ni lo mi fun yin e o ni ri radio si e o ni sin di radio o wa lara adua temi mo gba ti ma ti go roke oluwa mo tun lo gbogbo eni ti oro re o ni yanju lodo mi
1: gbogbo gbọ
2: tori eni gbọ to wa to ni eri iyen ni yi woli
1: peto on tolorun ni ka se ta se a je pe be na lori
2: a je pe woli eleyi olorun lo nba soro looto but eni to ti je pe oro re o ni yanju ninu pe yen mo ma oluwa bo ba gbe yanju ati gbo ma da frequency ru be ni baba
1: de bi pe yo wa wa
2: de bi pe yo wa now eyan gbo losogbo mi mo frequency to wo osogbo
1: ah gbogbo aye ni won gbo bi ta wa bayi sa
2: o wo osogbo o lo won gbo o lo won charge ni le epo ni ko ni bi to ti le charge
1: ile epo lo lo
2: ile epo lo ti lo charge eni yi je furniture ti olorun ti fi gba kan gba fun o ni ile kan to ngbe to ko fara e o wa ni kan to nko lo o de ni moto eyo kan soso bo nigba ti nkan ta wi de o kokko ta ile to nko si keji yo dide o gbowo o nawo tan nkan ojora
1: o tun mu mi
2: eni kan sa mi ogun tan ni ko ba okale ogun to je pe bo se ngbiyanju to lo tun le si mo soro ase loruko jesu ogun yan wole ba
1: mi jesu
2: owo tan o tun gbiyanju omo kan tun wo school na won me o wo school o tun sare ngba ti o si o mu moto o ta o tun ya ile are to tun gbe o ta ni gbanjo omo ya re lo mu en ti o ra wa ko ni choice ah marubi li akadava ruabi ogun to le tani ko lero ogun to ti sa gbogbo ipale lori ogun te ti sa gbogbo igbiyanju le lori ti o se ba se jo npade la go meje role ola loruko jesu ogun yan wole ba
1: mi jesu
2: ogun gba gbogbo n to ni lowo e nti mo fe soro le lori niyan ogun to le o ma gba gbogbo n te eyan ni lowo eyan ni eyan gbiyanju sibe ko ni se o ma fa koko e ni sofo ni baba gbogbo nkan tan o wa dolokada ile baba e to ti file o wa
1: family house
2: won soro lori eri won wa ni gba to so pa won pada sile baba awon mo ni e wa ri yara kan rent won wa so fun pe baba pele kan yaju pele kan lo mi o gbe ede yan ri awon so mo ni kire ni ah ita won fi lo ma je gbese le ole
1: tawon ni lowo ole san
2: be ka won kuku pada le baba awon tawon ti se boys
1: keni o ni bere powo ole da
2: oh marubi li an kadava ruabi ogun to fe ma da pada seyin ogun to ni ko ma kojo to ntuka ba se jo npade la go meje role ola loruko jesus ogun yan wole ba
1: mi jesus
2: baba
1: yes sir
2: o sa gbo after so many years tan ti lo bi adua gbogbo ibi ti won le lo won gbiyanju won wa gbo ohun yi ani ore awon so pe enu awon woli yi ti doju pe e tun ma wo teni ba pari e radio te tu gbo woli ni o tun soro pe olorun lo mo ye woli to nsoro ki le to su sugbon eni to lo n ba so pa koko ti e ti to nkan ko ba soro bi eni to n gbo mi ma fe mi ri de pe se woli mi re abi woli mi ko o wa gbera ko so o ti ri pe iyan fe pana igbagbo ohun ko fe ko affect belief system ohun o wa gbera o wa gbe okada re okada na olohun ti lo fi picture ehan mi o wa lo ta okada tori ko fe wa ko ri eyan ya lowo latosogbo
1: wa si kwara nbi
2: ko ri o ni gbogbo re lo sa ko ri olohun wa gbe fun mechanic pe lo ta okada yi
1: iye to ba ri ta
2: iyan ele fe gbowo baba ko si so on fi customer si ibi kan ni iyan so pe ewo e kokko gba 20,000 o na pack okada on loju won fo won wa ja iwele lori emi o mo ba se nta o ni ba se nta ni
1: o
2: ja iwele lori
1: o ro se lo ni o ti mo pe a fe ta kini
2: egan taye ti mo yin mo dani egan taye ti mo yin mo ogun te n wa so le lori mole ogun te o le ba eniyan so ogun to en pa mara loruko jesus ogun yan wole ba
1: mi jesus
2: ase ni ogun yan wole ba
1: mi jesus
2: ta se ni mo so ogun yan wole ba
1: mi
2: o ba gbowo o ba so fun yawo o de lorin ki na se lorin o n gba radio kan o baba ye de so pe bye o ba ku sonu a do gbadua igba ti le mo la go meje gbogbo awon yan bo sile anu won gba omi o gba omi o ni bo n se nlo ero ka so lo kan pe awon oyinbo kan wa nigba to n se furniture oluwa to n ba lo mi je ko ri owo re o n kan lero awon oyinbo yen years back
1: so fun ra re lo fo kan gbadura ye
2: o fo kan gba now o wa npada nigba to gbo mi ti e tan o wa o kudi aka wo na so bo npe be ni aye kale awon ro so bo ti mo bo se pe fun mi niyan olohun wo shop to hun lo nigba kan hun wo waju moto awon bere sin so fighting awon park driver park awon ti o le duro won wo moto mi ohun o lowo igba te ba pari moto ile tan ni o gbe mi de garage o igba tan sa se radiator tan ohun wa phone si bi shop awon ni domi ohun wa lo ki won be won wa gba omi fun driver awon wa continue won won wa tu pe ah oluwa won fe pada wa si bi se o fe wa soro eri won wa lo le won wa mo mi yen won so pe gbogbo bi tala nu wa laarin 7 days baba won pe o de gba ise 250 million ninu ede 250 million ninu ede
1: olorun iyanu
2: ah eni kan sa mi ogo to ma gbe egan yin mi ba se npade lago meje role ola loruko baba tomo ti egan yin di ogo
1: ah mi jesu
2: mami to ngba mi le daddy to ngba mi le nkan ti mo fe kan mu lo me ni pe mi modu teyin na tin se gbianju be eyin o ba ti debi to nlo ko gbodo su ko gbodo re tori awon kan fi yin se yeye won de nreti pe bo loro yin fe jasi eyin o wa gbodo fun won loro so bi eniyan ba le gberu gbagbo yen daddy orun saanu omokunrin e ma nkan to wa se
1: yes sir
2: oni daddy kin to fun yin ni anything mo fe ri yin mo ni emi soro ri die bo le se fe ri mo le oke oni e ba mi send awon eyan meta kan oni ti oni ohun fe ma pin epo ofe fa awon olokada tori n to ti fi ya jeun ri ohun fe fi ya je
1: epo ofe
2: o de se iye ti igba ti awon finance lo won ni iye to fi kun epo ofe ki soro 5 million leni to yawo wa ni last month ki soro 5 million ba se soro yi mo nfi ti omo kunrin yi ko wa leko eni yawo wa baba ba se soro o ra o ma boss tutu fun church
1: ah
2: e dokila tun wa
1: oluwase
2: eri wo la tun wa now mommy to ngbo mi lago meje role online eyin na wa kegi yin e ja jo pade ni bi pade adu ajo fe gbadua opolopo awon asiri abami asiri jele awon asiri kan wa bi o ba tu eyin oni rona lo lo de ntu ago meje role la ma bere ade ma pari na ago meje aro be ni gbogbo eyin kan e wa ni isori meta kan number 1 awon ti se awon lo dede number 2 iwo to njojoju ala on lalakala abi oni ibalopo loju ala number 3 iwo to ja wipe gbogbo igbiyanju lo ti se lori pe ko mo je gbese mo o san fi kan yi kan iwo yen ma tete de lago marun a ma se deliverance awon to ni aisan lara ago marun role la ki wo yen ti de a ma se deliverance yen 5 to 6 wakati kan la fi ma gba yen ta ba ti wa gba yen awon yo wa sinmi a wa wonu program gangan
1: lago meje
2: role ola yen a wa gba mojumo leyin e o kaluku ta ba ti sori ofe a lo si bi omi le anu o ti mo to ba omi le anu wa eh gbogbo wo lo mo gba omi wa god bless you
1: amen oda e se on lati go lekun rere yi agbara olohun o si wa sibe gege bi ti gba ni ko to di pe mo bere on ti mo ni mo fe bere lowo daddy e ja gbo fonran ipadi ola yi lekan si mo nbo pada

0: tó su yìí.
1: Bí bọ́lá wà lájí ní ogun. Ogun ayé rẹ̀ máa kẹ jẹgbọ̀n. Kẹkẹrẹ jẹgbọ̀n lọ́la Sátidé. Látago méjì àṣálẹ́ tara ti wọnú àdúrà. Wọ́n wo bí ẹ̀mí ìyàgẹ̀ yóò ti máa fẹsẹ̀ fẹ́. Tí ẹ̀mí ìlàkàkà àti agbára kankan yóò máa kóra nù àdúrà. Nípasẹ̀ ìjọpọ̀rọ̀ sí Olúwa láàyè. Àtàwọn olórí ẹ̀rí bí wò ní ìtọ́rọ̀ àtàyé ń tọ́tì ẹ̀. Àbíọ́dún Adéníyíjẹ. Fọ́ọ̀tì máa fi máa jàmú tó dà tó lórí ìpín. Súré fún gbogbo èèyàn. Gbogbo ad

0: o ja aye atorun lo o ni ju eyi to hun se lawa o se number 2 ti ipade adura iba ti se copy copy ko lagbaja se pade
1: emi na godo se
0: owo olorun ori olorun o ni ren se ko mo fun olowo moto bọlọrun ba so pe lo jise kan yo satileyin fun so ko ni soro kolohun o ni emi a se eniyan ti n fi seke so o ti promise wa na lele pe o ti as didi so fun mi pray lori oke kan lori adua yi ka to di pa n bo lorin oluwa so mi pe ti o ba fi ma pe ojo meta ka ma mura fun awon eri to soro gbagbo so gbogbo eni ba ti e wa tele yi ta ba fi ri sunday monday tuesday
1: leyin ipade adura ye
0: o so fun mi ni o so to su to koja fun mi ori be o
1: de
0: so
1: be
0: gbogbo enikeni to ba tebe la go meje role ola ta ajo gbadu amojuma ko to pin ojo meta ka ma mura lede eri to soro gbagbo
1: ami jesu olohun o se yo
0: je so en ton be no mi niyan ase na npe
1: o ti ye mi sa lo ba tan o ti ye mi oda mo mo pe daddy atun fi awon nkan kan si wa leti ni atinu bibeli lori bibo lowo ogun to le eyin to n gba gbogbo n te eyan ni sonu lowo eyan ke eyan to wa jana olorun ba mu eyan mana
0: kini ogun to le ogun to le logun te eyan ti sa gbogbo ipa ale nikan so pe o lo n debi kan pastor yen so pe ko mo sare ka pe ko le da fohun en ti baba ni baba ri lo so sugbon ni bi kan nkan kan tun ma sele ni mo so pe ki mami ja pade role ola be ni kan ba ti so fun yin pe ke so retinu lori irin ajo ayanmo yin emi so fun yin pe e si wa ninu agenda olorun
1: toro olorun o so be
0: olorun o so be in to olorun o ba de so be ni yan ba so won le cancel e lorun won wa tun ko ja be si o gbe pin to da waye iya re so pe tori pe mo bi pelu ibanuje o lo mo ibanuje ni ojo kan ja be si dide mami to n gbo mi be eyan ba fe bolowo ogun to eyan o dide ni eyan ni jo su lo to le ti rin e ti sa ipa sibe sibe e tun tun igbagbo yin se ninu oluwa ogun to le o ni idi adua to le be eyan o babo o ni idi igbese to le o ni idi woli to le gba te nkan mete ta iba sele olorun to le o wa sise olorun to le olorun to lagbara olorun to le olorun to lagbara dasi oro aye mi o ojo nlo so ogun to le nigba mi o ma je ke eyan lanfani ati lo ile oko boko ni jobimo ogun to le ma je ke eyan rewa ke eyan ni gbogbo nkan to ye ke eyan ni ko si ni loko gidi ogun to le mo gbangba mi to ma ani eyan gbe oyun sinu fun odun meji ko de ribi o de se scan won de so pa won ori nkan kan ko de ri nkan osu e
1: omode wa
0: mi omode wa nbe olodun to le de se to le bori ogun to le emi asia o le bori e eyan bi ti e na le mi na mi lagbara mi nipa mi je nkan kan sugbon mo mo olorun kan olodun to le to mo gbe ogun to le mi to mo se ogun to le o mo fa so ogun to le ya lorun eyan be eyan ba nja ogun to le yo fi gbogbo n to ni yo jise jiya lati tomo baba sibe sibe ko ni jeri omo isida kan ma je ko mo rona lo tabi ko mo tun rona lo ko tun mo pe ye laje eni kan fi picture omo ehan mi o ni o n lo n bi omo imo ni ko le je yin o lo ni mo ni ko le je yin o ni kile ti mo so pe mo ni eni yi ti wa n bi giga ko si bi ta o ti soro eni ti won mo lori lede o ni photo re re egbon re re baba re re o ni omo yen goke bo won jori ti ya ero o wa n toju aburo ya o kole fa aburo ya o ra moto fa aburo ya
1: o wa ro nkan ki nkan si ya
0: o debi kan na so fun eyin mama eyin baba e di ajo gbadu alale ola lago meje now ogun to le nigba mi o mo je ke eyan ni certificate to da lowo bo ko ni ise to da lowo ogun to le mo je ke eyan ni ise to da lowo bo ko ni na won customer to se fi yan gan ogun to le ni ogun fi kan yi kan ogun to le ni pe ma sare ko ma debe ogun to le to buru ju ni pe yo mo je o gbadu a nkan mo le si
1: ti o fi wa mo su o
0: yo o mo gori opo se ngori oke logun o mo ga si bo se ri woli lo na o mo daru ogun to le ni
1: so abiku to so logun de ki
0: abiku wa so logun awon baba yen ki se pe won ni pe won gbadua won lo ase to lo le yin lori na na lo lori enikan tenikan si leri sugbon to ogun to le o ba ti ise ibi tawon eyan tin leri iwo o ni ni nbe afi ka bo so yen lorun ara wa ka jo pade ni ago meje role ola ka bo so yen ka ku onu yara ogun to le ngba yen lorun o si lanu o fon iranlowo ode logun o to se so ogun to le ogun to buru ni opo igba eyan ma so pe o fe gba visa won de ni fun mo tun re nta fun o de ti ndun o tun pada pada airport won ni ori ta won ri nu system won lo kola àwọn NRC ilé wọn ò tí ì sun
1: wọn ò sì kọlà
0: wọn ò sì kọlà bó o ó wá padà wọn dẹ waste almost 7 years ogun tó lè máa fà kókò ẹ ní ṣòfò ó máa ń jẹ́ kí èèyàn jókòó tó lóore mo máa sọ pé má bínú sólówó tí ò ràn ẹ lọ́wọ́ ìwọ lọ gbàdúà kí ló dé tẹ́ni rìn nìkan lọ́wọ́ tí wọ́n rìn mí lọ́wọ́ ogun tó lè lógun gbèsè sẹ́rí gbogbo ẹ̀yìn tẹ́ wà nú àkólò gbèsè o láìsàn ni òun fi kan yí kan ni iṣẹ́ ò lọ déédéé ni mo bì ọ́ tètè dé lágun márùn rọ̀lẹ́ ọ̀la tiẹ̀ torí mo máa anoint yín specially ká tó wọnú àdúrà gangan láago méje ìrọ̀lẹ́ proper mo máa anoint yín mo fi wákàtí kan yẹn lẹ̀ 5 to 6 mo fẹ́ fèsì kí ọlọ́run mi ṣe kí ni kò dà sí so ogun tó le ni ogun tó máa jẹ́ kí èèyàn fetí gbọ́ ìlérí tí ò ní sẹ wòlíì ó sọ àfa ó sọ babaláwo ó sọ wá gbọ́ àdúrà yìí kò ní ẹ̀sìn nínú ẹni tí mo sọ yìí tí mo sọ ọ̀rọ̀ wọn níwájú yìí muslim ni wọn ṣùgbọ́n wọ́n gbàgbọ́ pé níbi tó gó bá ti sẹ́ náà lógún ti sẹ́
1: ọlọ́run ló sẹ́ ọlọ́run ò sì pé méjì
0: má jẹ́ kẹ́nikẹ́ni tàn pé kí lẹ̀ ń wá lọ bì kan kí lẹ̀ ń ṣe kinní kan oníkálukú lọ́mọ ibi tó ń tojú bọ̀ o wọn à ní mú ẹ lọ́wọ́ wọn à ní pè ẹ́ dání o oníkálukú ló mọ tó ń jẹ ní kọ̀rọ̀ yàrá rẹ̀ tí ò fún ẹ jẹ́ o gbogbo ẹni tó rí lókè wọn lọ́sẹ̀ mọ́ nǹkan sà gbogbo ẹni tí mo rí lókè ṣe kí ni wọ́n lọ́sẹ̀ mọ́ nǹkan kò sẹ́ni tí ò lọ́sẹ̀ mọ́ nǹkan kan so má fi ẹ̀sìn fún ayé ara rẹ ní gbèdéke ẹ̀sìn kan ni mo ń sẹ àbí ní chọ́ọ̀chì kan ni mo ń lọ ìyá kan ti torí ọmọ rẹ̀ wá pásítọ̀ lọmọ ẹ̀ ní last month ìyá yẹn ó ní bàbá wòlíì ọmọ òun jẹ́ pásítọ̀ síbẹ̀ ó ń jẹ gbèsè ó dẹ̀ ń gbàdúrà fáwọn tó jẹ gbèsè gbèsè tí wọ́n dẹ̀ ń sẹ́ mo ní màmá ẹ gba omi màmá sì gba omi mo ní ẹ máa gbé lọ wọ́n sì fún omi fún màmá náà gbé lọ màmá ti ń sọ testimony kì í ṣe pógun gbèsè yẹn ti tán èmi ò ní tàn lórí rédíò torí gbèsè tá sọ pé ó jẹ almost bí 50 something million bẹ́ẹ̀ ni 50 something bọ̀ ọlọ́run bàbá lọ láti san more than 30 million láàrin oṣù kan kí ni a tún wá fẹ́ kọ́ lọ́run ó ṣe gbèsè tá ti jẹ for almost bí 4 years tí wọn àrí san wọn ń gbé wọn sí police station kan ádẹ̀ láwọn èèyàn ńlá tó ń pray fún wọn àdẹ̀ bá pásítọ̀ san gbèsè ṣùgbọ́n nígbà tó gba omi tí màmá lọ gbé fún pásítọ̀ pásítọ̀ kan sọ pé ó pè mí ó ní bàbá wò ni àjọ ṣètò oṣù yìí ní òtẹ́lẹ̀ ẹ̀rù ń bà mí àti yọjú kí n má pàdé ọmọ ìjọ mi ṣùgbọ́n bí tá a dẹ́dúró yìí bọ́ ọmọ ìjọ ó bá rí mi kó ṣe kí ni kò rí mi ẹ̀rí lójó rí bẹ́ẹ̀ mọ́mí ẹ̀yìn náà lè mẹ́rin padà tá a bá jọ gbàdúà tẹ́tẹ́bẹ̀ between 3 days ẹ gbọ́dọ̀ ní ẹ̀rí ńlá lẹ́ẹ̀kan sí i tó o bá ti ń bọ̀ níbikíbi tó o ti wọ̀lú lọrin ọ̀nà tí ẹ jì ní o wá láti travel ní tó bá sátidé lọrin níbi ilé epo bofas tó wà ní ọ̀fà garage gbé ọ̀kadà bẹ̀ sọpọ̀ lọ sí church freedom city tó wà lọ́nà school king step odun ní kì í sá ìmọ̀ fọlọ́kọ aago méje ìrọ̀lẹ́ ọ̀la ni sir thank you god bless you.
1: Amen sir. Èmi nígbàgbọ́ wípé gbogbo tí àwa èèyàn tá a ti gbọ́ yìí àti pé àwọn iṣẹ́ ìyanu tọ́lọ́run ọba ti ṣe nínú àwọn tí wọ́n ń wá àti tó ti ṣe nínú bíbélì tí gbogbo wa náà ń kà tá a mọ̀ ọlọ́run náà ò yí padà yóò sì ṣe bẹ́ẹ̀ níbi ìpàdé àdúrà yìí a dúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín bàbá wa prophet Adeniyi
0: Abiodunje. Ṣé mo rántí sọ fáwọn èèyàn. Yes, sir. Mú ká ẹgì ẹ lọ́wọ́ o.
1: Okay.
0: Ìwọ náà ó gbomi ilẹ̀ omi yẹn náà ni o omi yẹn ló ń dára o ọlọ́run ni o kò sí tẹ́nìkan fẹ́ ṣe sí.
1: Okay.
0: Mú ká ẹgì ẹ lọ́wọ́ kò sẹ́nìkan tí ó gba wọ́ naira lọ́wọ́ rẹ.
1: Okay.
0: Kò sí ẹnìkan
1: ọ̀rá omi
0: kò rọ omi o dá nǹkan kan o sẹ́nìkan tí ó gba wọ́ naira lọ́wọ́ ẹ kàkà tí ń fi gbowó lọ́wọ́ ẹ yìí tún fún ọ ni. Ọlọ́run ló bá débẹ̀ ẹ mọ̀ páwa náà ń tọrọ ńgbà kan ni ṣùgbọ́n bó luwa bá ti sọ pé òun dé ó dé nìyẹn àwọn èèyàn tó wá tara rẹ dìde àwọn ló ṣe pàtàkì bó o bá lówó tó fi sàánú èmi kò mi ò rí bí olówó àwọn èèyàn tó tara rẹ so kì í ṣe pé bóyá fẹ ìpàdé tán ti pe owó wá gbàdúà ẹ sàtá bá pe owó ń bẹ ṣe owó ńlá fi ra
1: ọmọ abọ sí tọ ní mo fẹ sọ náà ló sà.
0: Sowó yàrá fẹ́ fi rà tẹ́nì kan sì gbé wá sàtún wá mọ ẹ̀rí tẹ́lòmíì ò ráàyè rí tiwa lórí nọ́mbà. Tó ń gbé bọ̀ bóyá lómi kan ti ẹ̀ ń gbé jìpù bọ̀ fẹ́mi gan mi mọ̀ God bless you.
1: Amen sir. Nọ́mbà yẹn relé kan sí ẹ jẹ́ kí n pè fún yín ẹ fẹ́ débi tí ìpàdé àdúrà yìí ti máa wáyé lọ́la ti ṣe sátidé láago méje ìrọ̀lẹ́ nọ́mbà yẹn rèé láti fi mọ àpèjúwe bẹ́ẹ̀ ṣe máa débẹ̀ ní ọ̀fà garaajì lọ́rin 0916490581 lẹ́ẹ̀kan sí 0916490581 títí ìgbà náà tájọ máa pàdé báwọn èèyàn ti ń lẹ́rìí lóríṣiríṣi èmi àtẹ̀yìn a tún máa lẹ́rìí ẹ̀rí tiwa máa kún o lágbára ọlọ́run bí mo ṣe ń gbéra báyìí ó dinú ìpàdé àdúrà yìí lọ́jọ́ sátidé nìyẹn a pàdé.

ọ̀nà àdúrà wá wo bí ẹ̀mí ìyàgẹ̀ yóò ti máa fẹsẹ̀ fẹ́ tí ẹ̀mí ìlàkàkà àti agbára kankan yóò máa kóra nù àdúrà nípasẹ̀ ìjọpọ̀ ránṣẹ́ ọlọ́wà láàyè àtàwọn olórí ẹ̀rí bí wòlíì ìtọ́rọ̀ àtàyé ń bọ̀ tiẹ̀ abiodun adéníyíjẹ fún ó ti máa fi máa jẹ̀mú tó dà tó lórí ìpín sórí fún gbogbo èèyàn gbogbo adé bá ń bọ̀ ní fún gbé ká ẹ̀jẹ̀ omi lọ́wọ́ ohun ọlọ́run ni pé kí bàbá ó pé omi

0: ọ̀tá mi etí ẹni la fi ń gbọ́ ẹsẹ̀ ẹni la fi ń rìn débi tí ọ̀nà àbáyọ àbí tíre ayọ̀ ẹni wà èèwò àti wá ń gbọ́ báyìí mo kí gbogbo ẹni tó láǹfààní láti máa gbọ́ mi dídé dé àkókò yìí wípé àkú dédé ìwòye àkú kó lè dá àkú iṣẹ́ ọlọ́run ọba yóò ṣàánú wa yóò gbọ́ àdúrà wa bó bá ti pẹ́ tẹ́ ẹ ti ń gbà á ó máa gbà lọ́tẹ̀ yìí lórúkọ jésù tọ́pẹ́ anímọ̀ṣẹ́hun olórúkọ mi tí mò ń kí í káàbọ̀ sórí ètò àkànṣe yìí àkànṣe ni kí lẹ tún máa gbọ́ lórí ẹ̀ bàbá mọ̀mọ́ àǹtí bọ̀dá mi ẹ̀gbọ́n àtàbúrò tẹ́ ń gbọ́ mi onílé àtàlejò ẹ jókòó dáadáa láti gbọ́ láti bẹ̀rẹ̀ dópin ẹ má jẹ́ kí ìkankan kó fò yín lọ nínú ohun tí a mú wá fún yín ní dídí àkókò yìí ẹ jẹ́ wá sọ fún yín o bàbá wa tọ́lọ́run lò nínú iṣẹ́ ìránṣẹ́ ìjọ CAC Freedom City èyí tó wà ní agbègbè ọ̀fà garage ńlọrin báwo lẹ ṣe máa débẹ̀ ẹ kọ́kọ́ dúró ná mò ń bọ̀ ẹ jẹ́ kí bàbá wípé wọ́n káàbọ̀ sí yàrá yìí torí pé bàbá ti rí wọn a mọ̀ wípé nǹkan ìyanu nǹkan ọ̀tún fẹ́ ṣẹlẹ̀ nìyẹn dádì mo kí yín ẹ káàbọ̀ sà.
1: mo kí gbogbo ọmọ ọlọ́run ẹ jẹ́ kí n kọ́kọ́ sọ pé ká dá gbogbo ògo àti ìyìn padà fún ọlọ́run àpòstò ayọ̀ babalọ́lá ọlọ́run tó ń sọ̀rọ̀ tó ń rí bẹ́ẹ̀ ọlọ́run tó ń ti ọ̀rọ̀ ẹ̀ lẹ́yìn ọlọ́run tó ń ti àwọn ikọ̀ àti ìríjú ẹ̀ lẹ́yìn bí ó bá ní ká sọ bí ò bá ṣe mọ́ kò sí ní ta fẹ́ ṣe sí ṣùgbọ́n bó ṣe ń sọ pé ká wui ó dẹ̀ ń dé ládé àwọn èèyàn dẹ̀ ń ba bẹ́ẹ̀ ẹ jẹ́ ká sọ pé ògo ni fún orúkọ
0: olúwa
1: mo fẹ́ sọ̀rọ̀ àṣẹ mélòó ni kí n sọ ná torí inú mi ń dùn o.
0: yes sir bó jẹ́ ìyọ̀kan náà mo mọ̀ wípé dandan kọ́ ni kó pọ̀ lọ bó jẹ́ ìyọ̀kan ó ti ṣiṣẹ́.
1: ọ̀rọ̀ àṣẹ àkọ́kọ́ rèé bí olúwa ti ń bẹ tẹ́mi ẹ̀ sì wà ẹni tó sọ̀rọ̀ fura sí tó ń fogun jà ọ́ mọ́ mi ẹni tó sọ̀rọ̀ fura sí tó ń fogun jà yín dádì àǹtí mi àti bọ̀dá mi gbogbo ẹni tó sọ̀rọ̀ fura sí tó lọ́wọ́ sí tó ń bá yín fira lórúkọ bàbá tọmọ tí a mọ ọ̀run fẹ̀mí wọn sùn fún
0: mi
1: gbogbo alágbára tó ní bòǹbà ń bẹ lórí ilé alààyè tó lẹ ò ní rọ́nà lọ lórúkọ jésù ọ̀run fẹ̀mí wọn sùn fún
0: mi
1: ọkàn yóò balẹ̀ ẹ ó ṣe rere bẹ́ẹ̀ ṣe ń gbọ̀n yìí ọ̀nà là fún
0: yín
1: tọmọ tọkọ tayataya ọ̀nà là fún
0: yín
1: ó dẹ́ fi oṣù tó kọjá lé tí ọwọ́ yín ò bà mo wí lórúkọ jésù oṣù yìí ó máa fún yín jésù olúwa wa.
0: àmì àmì àmì lórúkọ jésù ẹṣẹ ti rí báyìí mo ní ẹyọ kan tó nínú ẹyọ kan ẹ wo bí ọlọrun ṣe sọ di ọpọlọpọ mo sì mọ pé ọrọ àṣẹ tó jáde yẹ yóò ṣiṣẹ nínú ayé gbogbo wa prophet adeniyi abiodun james àwọn lẹ gbóhùn wọn yìí tí ọlọrun lò nínú iṣẹ ìránṣẹ ìjọ CAC freedom city káàkiri àgbáyé mo sọ níbẹrẹ sà pé bá a bá ti rí yín lórí ètò a jẹ pé nǹkan ìyanu nǹkan nǹkan ọtún ó tún fẹ ṣẹlẹ nìyẹn sà ǹjẹ a lè mọ dí tá a tún fi rí yín báyìí sà.
1: kò sí ìdí òpé méjì bí olúwa bá ti fọ ohun àwa tún ń jáde nìyẹn ìpàdé àdúà tó wáyé lóṣù tó kọjá tírú ẹ ó tún wáyé láago méje ìrọ̀lẹ́ ọ̀la yẹn tó jẹ́ sátidé àkọ́kọ́ yìí láago méje ìrọ̀lẹ́ bá a ṣe ṣe ti oṣù tó kọjá
0: méje sí méje
1: tá a dẹ̀ parí láago méje àárọ̀ a bẹ̀rẹ̀ láago méje ìrọ̀lẹ́ a dẹ̀ parí sí aago méje àárọ̀ mo gba máìkì ní 5 minutes tó náà alẹ́ mo dẹ̀ parí ní 7 o'clock.
0: lọ́jọ́ kejì
1: ọ̀pọ̀ àwọn èèyàn ní
0: kí
1: ni bàbá yìí gbé mi láti aago mẹ́sàn-án alẹ́
0: kí ni bàbá ìgbé mi tẹ wí sà mo ń bọ̀ wá bẹ̀ náà mo fẹ́ bèrè béèrè kan lórí ẹ̀ ṣùgbọ́n ẹ má bọ̀rọ̀ yín bọ̀ sà.
1: láti aago mẹ́sàn-án yẹn títí di aago méje àárọ̀ ọwọ́ olúwa ó ń nawọ́ mú àwọn èèyàn lọ́tún lọ sí ló jẹ́ sọ pé bí mo ṣe wà ń lọrin inú mi ń dùn dádì tó ń gbọ́ mi mọ́mì tó ń gbọ́ mi mo fẹ́ kí ẹ̀yin náà ní ẹ̀rí bí àwọn kan bá ní ní oṣù tó kọjá tí wọn à lérò pé nta wọn lè yí padà ní ọdún mẹrin márùnún sí irú àkókò yìí ṣùgbọn tí wọn gbóhùn bí ẹyin náà ṣe ń gbọ èdè kan wà tí mo máa ń pè lórí gbogbo rédíò tí mo bá ti sọrọ pé ẹ ò gbọ mi by mistake tí olúwa ò bá fẹ́ kẹ́ ẹ gbọ́ mi tí olúwa ò bá ní lò mí fún yín ẹ ò ní rí rédíò sí ẹ ò ní síndì rédíò ó wà lára àdúrà tẹ́mi mọ́ gbà tí má ti gorókè olúwa mo tún lọ gbogbo ẹni tí ọ̀rọ̀ rẹ ò ní yanjú lọ́dọ̀ mi
0: kò gbọ́dọ̀ gbọ́
1: torí ẹni gbọ́ tó wá tó ní ẹ̀rí ìyẹn ní yí wòlíì.
0: pétọ̀ ohun tọ́lọ́run ní ká ṣe tá a ṣe a jẹ pé bẹẹ náà lórí
1: a jẹ pé wòlíì eléyìí ọlọrun ló ń bá sọrọ lóòótọ bọ ẹni tó ti jẹ pé ọrọ rẹ ò ní yanjú nínú ìpè yẹn mo máa olúwa bó bá gbìyànjú àti gbọ máa da frequency rú bẹẹ ni bàbá
0: débi pé yóò wá
1: débi pé yóò wá now eyan gbo losogbo mi mo frequency to wo osogbo
0: ah gbogbo aye ni won gbo bi ta wa bayi sa
1: bo o wo osogbo o lo won gbo o lo won charge ni le epo ni ko ni bi to ti le charge
0: ile epo lo lo
1: ile epo lo ti lo charge eni yi je furniture ti olorun ti fi gba kan gba fun o ni ile kan to ngbe to ko fara e o wa ni kan to nko lo o de ni moto eyo kan soso bo nigba ti nkan ta wi de o koko ta ile to nko si keji yo dide o gbowo o nawo tan nkan o jora
0: o tun mu mi
1: eni kan sa mi ogun tan ni ko ba okan le ogun to je pe bo se ngbiyanju to lo tun le si mo soro ase loruko jesu ogun yan wole ba
0: mi jesu
1: owo tan o tun gbiyanju omo kan tun wo school na won me o wo school o tun sare ngba ti o si o mu moto o ta o tun ya ile are to tun gbe o ta ni gbanjo omo ya re lo mu en ti o ra wa
0: jesu christ
1: ko ni choice ah marubi li akadava ruabi ogun to le tani ko lero ogun to ti sa gbogbo ipale lori ogun te ti sa gbogbo igbiyanju le lori ti o se ba se jo npade lago meje role ola loruko jesu ogun yan wole ba
0: mi jesu
1: ogun gba gbogbo n to ni lowo e nti mo fe soro le lori niyan ogun to le o ma gba gbogbo nte eyan ni lowo eyan ni eyan gbiyanju sibe koni se o ma fa koko e ni sofo ni baba gbogbo nkan tan o wa dolokada ile baba e to ti file o wa
0: family house
1: won soro lori eri won wa ni ba to so pa won pada sile baba awon mo ni e wa ri yara kan rent won wa so fun pe baba pele kan yaju pele kan lo mi o gbe ede yan ri awon na so mo ni kiro ni ah ita won fi lo ma je gbese nle ole
0: ti won mo pa ri won awon ni lowo ole san
1: be ka won kuku pada le baba awon ta won ti se boys
0: teni keni o ni bere powo ole da
1: oh marubi li an cadaver ruabi ogun to fe ma da pada seyin ogun to ni ko ma kojo to ntuka ba se jo npade lago meje role ola loruko jesu ogun yan wole ba
0: mi jesu
1: baba
0: yes sir
1: o sa gbo after so many years tan ti lo bi adua gbogbo ibi ti won le lo won gbiyanju won wa gbo ohun yi ani ore awon so pe enu awon woli yi ti doju pe e tun ma wo teni ba pari e radio te tu gbo woli ni o tun soro pe olodum mo ye woli to nsoro ki le to su sugbon eni to lon ba so pa koko ti e ti to nkan ko ba soro bi eni to ngbo mi ma fe mi ri de pe se woli mi re abi woli mi ko ohun wa gbera ko so o ti ri pe iyan fe pana igbagbo ohun ko fe ko affect belief system ohun o wa gbera o wa gbe okada re okada na olohun ti lo fi picture eran mi o wa lo ta okada tori pe o fe wa ko ri eyan ya lowo latosogbo
0: wa si kwara nbi
1: ko ri o ni gbogbo re lo sa ko ri o lo wa gbe fun mechanic pe lo ta okada e
0: iye to ba ri ta
1: iye to ba ri ta iyan ele fe gbowo baba ko si so on fi customer si ibi kan ni iyan so pe ewo e kokko gba 20,000 o na pack okada on loju won fo won wa ja iwele lori emi o mo ba se nta o ni ba se nta ni
0: o
1: ja iwele lori
0: o ro sa lo ni o ti mo pe a ke ta kini
1: egan taye ti mo yin mo dadi egan taye ti mo yin mo ogun te n wa so le lori mole ogun te o le ba eniyan so ogun to en pa mara loruko jesus ogun yan wole ba
0: mi jesus
1: ase ni ogun yan wole ba
0: mi jesus
1: ta se ta se ni mo so ogun yan wole ba
0: mi
1: o ba gbowo o ba so fun yawo o de lorin ki na se lorin o n gba radio kan o baba ye de so pe bye o ba ku sonu a do gbadua igba ti le mo la go meje gbogbo awon yan bo sile anu won gba omi o gba omi o ni bo n se nlo ero ka so so lo kan pe awon oyinbo kan wa nigba to n se furniture oluwa to n ba lo mi je ko n ri owo re o n kan lero awon oyinbo yen years back
0: so fun ra re lo fokan gbadura ye
1: o fokan gba now o wa n pada nigba to gbo mi ti e tan o wa o kudi e kan wa na so bo n pe be ni aye kale awon ro so bo ti mo bo se pe fun mi niyan o lohun wo shop to hun lo nigba kan hun wo waju moto awon bere se so fighting awon park driver park awon ti o le duro won wo moto mi ohun o lowo igba te ba pari moto ile tan ni o gbe mi de garage o igba ta sa se radiator tan ohun wa phone si bishop awon idomi ohun wa lo ki won be won wa gba omi fun driver awon wa continue won lohun wa tun wo pe ah oluwa won fe pada wa sibi se won fe wa soro eri won wa lo le won wa mu omi yen won so pe gbogbo bi tala nu wa laarin 7 days baba won pe o de gba ise 250 million ninu ede 250 million ninu ede
0: olorun iya nu
1: ah ene kasa mi ogo to ma gbe egan yin mi ba se npade lago meje role ola loruko baba tomo ti mo egan yin di ogo
0: ah mi jesu
1: mami to ngo mi le daddy to ngo mi le nkan ti mo fe ka mu lo me ni pe mi modu teyin na tin se gbianju be yin o ba ti debi to nlo ko gbodo su ko gbodo re tori awon kan fi yin se yeye won de nreti pe bo loro yin fe jasi eyin o wa gbodo fun won loro so bi eniyan ba le gberu igbagbo yen daddy orun saanu omokunrin e ma nkan to wa se oni daddy kin to fun yin ni anything mo fe ri yin mo ni emi soro ri die bo le se fe ri mo le oke oni e ba mi send awon eyan meta kan oni ti oni ohun fe ma pin epo ofe fa awon olokada tori n to ti fi ya jeun ri ohun fe fi ya je
0: epo ofe
1: o de se iye ti igba ti awon finance lo won ni iye to fi pin epo ofe ki soro 5 million leni to yawo wa ni last month ki soro 5 million ba se soro mo n fi ti omokunrin yi ko wa leko eni yawo wa baba ba se soro o ra o ma boss tutu fun church
0: ah
1: e dokita tun wa eri wo la tun wa now mommy to ngbo mi lago meje role online eyin na wa kegi yin e ja jo pade ri bi pade adu ajo fe gbadua opolopo awon asiri abami asiri jele awon asiri kan wa bi o ba tu eyin oni rona lo lo de ntu ago meje role la ma bere ade ma pari na ago meje aro be ni gbogbo eyin kan e wa ni isori meta kan number 1 awon ti se won lo dede number 2 iwo to njo njoju ala on lalakala abi oni ibalopo loju ala number 3 iwo to je wi pe gbogbo igbiyanju lo ti se lori pe ko mo je gbese mo o san fi kan yi kan iwo yen ma tete de lago marun a ma se deliverance awon to ni aisan lara ago marun ro lola ki wo yen ti de a ma se deliverance yen 5 to 6 wakati kan la fi ma gba yen ta ba ti wa gba yen awon yen wa simi a wa wonu program gangan
0: lago meje
1: ro lola yen a wa gba mojuma leyin e won kaluku ta ba ti sori ofe a lo si bi omile anu o ti mo to ba omile anu wa eh gbogbo wo lo mo gba omi wa god bless you
0: amen oda e se on lati gbo lekun rere yi agbara olohun o si wa sibe gege bi ti gba ni ko to di pe mo bere on ti mo ni mo fe bere lowo daddy e ja gbo fonran ipadi ola yi lekan si mo nbo pada

oṣù yìí. Bí bọ́lọ́wọ́ alágídí ogun. Ogun ayé rẹ̀ máa kẹ jẹgbọ̀n. Kọ̀kọ̀rọ̀ jẹgbọ̀n lọ́la Sátidé. Láta aago méjì àṣálẹ́ tára ti wọnú àdúrà. Wá wo bí ẹ̀mí ìyàgẹ̀ yóò ti máa fẹsẹ̀ fẹ́. Tí ẹ̀mí ìlàkàkà àti agbára kankan yóò máa kóra nú àdúrà. Nípasẹ̀ ìpọ̀rọ̀ ṣọ́lọ́wọ́ láàyè. Àtàwọn olórin ẹ̀rí bí wòlíì tọrọ àtàyé ń kọ́ tiẹ̀. Abiodun Adeniyije. Fún ti máa fi máa jàmú tó dà tó lórí ìpín. Súré fún gbogbo èèyàn. Gbogbo adé bá ń bọ̀ ní kó ń gbé ká ìjọ omi lọ́wọ́. Ohun ọlọ́run ní pé kí bàbá ó pé omi orí ilẹ̀ àdúrà.

0: o jaye atorun lo o ni ju eyi to hun se la wa o se number 2 ti ipade adura iba ti se copy copy ko lagbaja se pade
1: emi na godo se
0: owo olorun ori olorun o ni ran nse ko mo fun olowo moto bọlọrun ba so pe lo jise kan yo satileyin fun so ko ni soro kolohun o ni emi a se eniyan ti nfi seke so o ti promise wa na lele pe o ti as did so fun mi pray lori oke kan lori adua yi ka to di pa nbo lorin oluwa so fun mi pe ti o ba fi ma pe ojo meta ka ma mura fun awon eri to soro gbagbo so gbogbo eni ba ti e wa tele yi ta ba fi ri sunday monday tuesday
1: leyin ipade adura ye
0: o so fun mi ni o so to su to koja fun mi ori be o
1: de
0: so
1: be
0: gbogbo eni keni to ba tebe la go meje role ola ta ajo gbadura mojuma ko to pin ojo meta ka ma mura lede eri to soro gbagbo
1: ami jesu olohun o se
0: jo ije so en ton be no mi niyan ase na pe
1: o ti ye mi sa lo ba tan o ti ye mi oda mo mo pe daddy atun fi awon nkan kan si wa leti ni atinu bibeli lori bibo lowo ogun to le eyi to n gba gbogbo nte eyan ni sonu lowo eyan ke eyan to wa jana olo ba mu eyan mana
0: ki ni ogun to le ogun to le logun te eyan ti sa gbogbo ipa ale nikan so pe o lo n debi kan pastor yen so pe ko mo sare ka pe ko le da fohun en ti baba ni baba ri lo so sugbon ni bi kan nkan kan tun ma sele ni mo so pe ki mami ja pade role ola be ni kan ba ti so fun yin pe ke so re tinu lori irin ajo ayanmo yin emi so fun yin pe e si wa ninu agenda olohun
1: toro olohun o so be
0: olohun o so be in to olohun o ba de so be ni yan ba so won le cancel olohun won wa tun ko ja be si o gbe pin to da waye iya re so pe tori pe mo bi pelu ibanuje o lo mo ibanuje ni ojo kan jabe si dide mami to n gba mi be eyan ba fe bolowo ogun to eyan o dide ni eyan ni jo su lo to le ti rin e ti sa ipa sibe sibe e tun tun igbagbo yin se ninu oluwa ogun to le o ni idi adua to le be eyan o babo o ni idi igbese to le o ni idi woli to le gba te nkan mete ta iba sele olorun to le o wa sise olorun to le olorun to lagbara olorun to le olorun to lagbara dasi oro aye mi o ojo nlo so ogun to le nigba mi o mo je ke eyan lanfani ati lo le oko boko ni jobi mo ogun to le mo je ke eyan rewa ke eyan ni gbogbo nkan to ye ke eyan ni ko si ni loko gidi ogun to le mo gbangba mi to ma mo ani eyan gbe oyun sinu fun odun meji ko de ribi o de se scan won de so pa won ori nkankan ko de ri nko su e
1: omode wa mi
0: omode wa nbe olodun to le de se to le bori ogun to le emi asi e o le bori e eyan bi ti e na le mi na mi lagbara mi nipa mi je nkankan sugbon mo mo olorun kan olodun to le to mo gbe ogun to le mi to mo se ogun to le o mo fa so ogun to le ya lorun eyan be eyan ba nja ogun to le yo fi gbogbo nto ni yo jise jiya lati tomo baba sibe sibe ko ni jeri omo isida kan ma je ko mo rona lo tabi ko mo tun rona lo ko tun mo pe ye laje eni kan fi picture omo e han mi o ni o lo nbi omo e mo ni ko le jeyin o lo ni mo ni ko le jeyin o ni kule ti mo so pe mo ni eni yi ti wa nbi giga ko si bi ta o ti soro eni ti won mo lorilede o ni photo re re o egbon re re baba re re o ni omo yen goke bo won jori ti ya ero o wa ntoju aburo ya o kole fa aburo ya o ra moto fa aburo ya
1: o wa ro nkan ki nkan si ya
0: o debi kan na so fun eyin mama eyin baba e di ajo gbadu alale ola lago meje now ogun to le nigba mi o mo je ke eyan ni certificate to da lowo bo ko ni ise to da lowo ogun to le mo je ke eyan ni ise to da lowo bo ko ni na won customer to se fi yan gan ogun to le ni ogun fi kan yi kan ogun to le ni pe ma sare ko ma debe ogun to le to buru ju ni pe yo mo je o gbadu a nkan mo le si
1: ti o fi wa mo su o
0: yo o mo gori o bo se gori oke logun o mo ga si bo se ri woli lo na o mo daru ogun to le ni
1: so abiku to so logun de ki
0: abiku o wa so logun awon baba yen ki se pe won ni pe won gbadua won lo ase tan lo le yin lori na na lo lori enikan tenikan si leri sugbon to ogun to le o ba ti ise ibi tawon eyan tin leri iwo oni ni nbe afi ka bo so yen lorun ara wa ka jo pade ni ago meje irole ola ka bo so yen ka ku onu yara ogun to le ingba yen lorun o si lanu o fo iranlowo ode logun o to se so ogun to le ogun to buru ni opo igba eyan ma so pe o fe gba visa fun ade ni fun mo tun re n tan fun o de ti n dun o tun pe to da pada airport won ni ori ta won ri nu system won lo kola àwọn nrc ilé wọn ò tí ì sun
1: òun ò sì kọlà
0: òun ò sì kọlà bó o ó wá padà wọn dẹ waste almost 7 years ogun tó lè máa ń fà kókò ẹ ní ṣòfò ó máa ń jẹ́ kẹ̀yìn jókòó tó lóore mo máa sọ pé má bínú sólówó tí ò ràn ẹ lọ́wọ́ ìwọ lọ gbàdúà kí ló dé tẹ́ni rìn nìkan lọ́wọ́ tí wọ́n rìn mí lọ́wọ́ ogun tó lè lógun gbèsè sẹ́ni gbogbo ẹ̀yìn tẹ́ wàánú akólo gbèsè o láìsàn ni òun fi kan yí kan ni iṣẹ́ ò lọ déédé ni mo bì ọ́ tètè dé náà márùn-ún rọ̀lẹ́ ọ̀la ní tiẹ̀ torí mo máa anoint yín specially ká tó wọnú àdúà gangan láago méje ìrọ̀lẹ́ proper mo máa anoint yín mo fi wákàtí kan yẹn lẹ̀ 5 to 6 mo fẹ́ fèsì kí ọlọ́run mi ṣe kí ni kò dà sí so ogun tó le ni ogun tó máa jẹ́ kí èèyàn fetí gbọ́ ìlérí tí ò ní ṣe wòlíì ó sọ àfa ó sọ babaláwo sọ wá gbọ́ àdúà yìí kò ní ẹ̀sìn nínú ẹni tí mo ń sọ yìí tí mo sọ ọ̀rọ̀ wọn níwájú yìí muslim ni wọ́n ṣùgbọ́n wọ́n gbàgbọ́ pé níbi tó gún bá ti sẹ́ náà lógún ti sẹ́
1: ọlọ́run
0: ló sẹ́
1: ọlọ́run ò sì pé méjì
0: má jẹ́ kẹ́nikẹ́ni tàn pé kílẹ̀ ń wá lọ bì kan kílẹ̀ ń ṣe kínní kan oníkálukú ló mọ ibi tó ń tojú bọ̀ o wọn ní mú ẹ lọ́wọ́ wọn ní pè ẹ dání o oníkálukú ló mọ tó ń jẹ ní kọ̀rọ̀ yàrá rẹ̀ tí ò fún ẹ jẹ́ o gbogbo ẹni tó rí lókè wọn lọ́sẹ̀ mọ́ nǹkan sà gbogbo ẹni tí mo rí lókè ṣe kínní wọn lọ́sẹ̀ mọ́ nǹkan kò sẹ́ni tí ò lọ́sẹ̀ mọ́ nǹkan kan so má fi ẹ̀sìn fún ayé ara rẹ ní gbèdéke ẹ̀sìn kan ni mo ń ṣe àbí ní chọ́ọ̀chì kan ni mo ń lọ ìyá kan ti torí ọmọ rẹ̀ wá pásítọ̀ lọ́mọ ẹ̀ ní last month ìyá yẹn ó ní bàbá wòlíì ọmọ òun jẹ́ pásítọ̀ síbẹ̀ ó ń jẹ gbèsè ó dẹ̀ ń gbàdúrà fáwọn tó jẹ gbèsè gbèsè tí wọ́n dẹ̀ ń ṣẹ́ mo ní màmá ẹ gba omi màmá sì gba omi mo ní ẹ máa gbé lọ wọ́n sì fún omi fún màmá mo náà gbé lọ màmá ti ń sọ testimu kì í ṣe pé ogun gbèsè yẹn ti tán èmi ò ní tàn lórí rédíò torí gbèsè tá sọ pé ó jẹ almost bí i 50 something million bẹ́ẹ̀ ni 50 something bọ̀ ọlọ́run bàbá lọ láti san more than 30 million láàrin oṣù kan kí ni a tún wáá fẹ́ kọ́ láwọn ṣe gbèsè tá ti jẹ for almost bí 4 years tí wọ́n àrí san wọ́n ń gbé wọn sí police station kan á dẹ̀ láwọn èèyàn ńlá tó ń pray fún wọn àdẹ̀ bá pastor san gbèsè ṣùgbọ́n nígbà tó gba omi tí màmá lọ gbé fún pastor pastor kan sọ pé ó pè mí ó ní bàbá wò ni àjọ ṣètò oṣù yìí ni tẹ́lẹ̀ ẹ̀rù ń bà mí àti yọjú kí n má pàdé ọmọ ìjọ mi ṣùgbọ́n bí tá a dẹ́dúró yìí bọ́ ọmọ ìjọ ó bá rí mi kó ṣe kí ni kò rí mi ẹ̀rí lójó rí bẹ́ẹ̀ mọ́mí ẹ̀yìn náà lè mẹ́rin padà tá a bá jọ gbàdúà tẹ́tẹ́bẹ̀ between 3 days ẹ gbọ́dọ̀ ní ẹ̀rí ńlá lẹ́ẹ̀kan sí tó o bá ti ń bọ̀ níbikíbi tó o ti wọ̀lú lọrin ọ̀nà tí ẹ jìn ni o wá láti travel ni tó bá sátidé lọrin níbi ilé epo bofas tó wà ní ọ̀fà garage gbé ọ̀kadà mẹ́ sọpọ̀ lọ sí church freedom city tó wà lọ́nà school kingstep odun ni kì í sáì mọ̀fọ́lóko aago méje ìrọ̀lẹ́ ọ̀la ni sà thank you god bless you.
1: Amen sir. Èmi nígbàgbọ́ wípé gbogbo tí àwa èèyàn tá a ti gbọ́ yìí àti pé àwọn iṣẹ́ ìyanu tọ́lọ́run ọba ti ṣe nínú àwọn tí wọ́n ń wá àti tó ti ṣe nínú bíbélì tí gbogbo wa náà ń kà tá a mọ̀ ọlọ́run náà ò yí padà yóò sì ṣe bẹ́ẹ̀ níbi ìpàdé àdúrà yìí. Adúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín bàbá wa prophet Adeniyi
0: Abiodunjẹ. Ṣé mo rántí sọ fáwọn èèyàn.
1: Yes sir.
0: Mú kẹ́ẹ̀gì ẹ lọ́wọ́ o.
1: Ok.
0: Ìwọ náà ó gbomi ilẹ̀ omi yẹn náà ni o omi yẹn ló ń dára o ọlọ́run ni o kò sí tẹ́nìkan fẹ́ ṣe sí.
1: Ok.
0: Mú kẹ́ẹ̀gì ẹ lọ́wọ́.
1: Tí wàá fi
0: gbà. Kò sẹ́nìkan tí ó gba owó náírà lọ́wọ́ rẹ.
1: Ok.
0: Kò sí ẹnìkan
1: ọ̀rá omi.
0: Kò rọ omi o dá nǹkan kan o sẹ́nìbọ̀dì tí ó gba owó náírà lọ́wọ́ ẹ̀ kàkà tí ń fi gba owó lọ́wọ́ ẹ̀ yìí tún fún ọ ni.
1: Olúwa ṣe
0: é. Ọlọ́run ló bá débẹ̀ ẹ mọ̀ páwa náà ń tọrọ ń gbà kan ni ṣùgbọ́n bó olúwa bá ti sọ pé òun dé ó dé nìyẹn àwọn èèyàn tó wá tara rẹ dìde àwọn ló ṣe pàtàkì bó o bá lówó tó fi sàánú èmi kò èmi ò rí bí olówó àwọn èèyàn tó tara rẹ so kì í ṣe pé bóyá fẹ ìpàdé tán ti pe owó wá gbàdúà ẹ sàtá bá pe owó mbẹ owó ńlá fira
1: ó máa bọ sí tọhún tí mo fẹ sọ náà ló sà.
0: Sowó yàrá fẹ́ fira tẹ́nìkan sì gbé wá sàtún wá mọ ẹ̀rí tẹ́lòmí ò ráàyè rí ìtiwa lórí nọ́mbà. Tó ń gbé bọ̀ bóyá lómi kan tiẹ̀ ń gbéjì púpọ̀ fẹ́mi gan mi mọ̀ God bless you.
1: Amen sir. Nọ́mbà yẹn rẹ̀ lẹ́ẹ̀kan sí ẹ jẹ́ kí n pè fún yín ẹ fẹ́ débi tí ìpàdé àdúrà yìí ti máa wáyé lọ́la ti ṣe sátidé láago méje ìrọ̀lẹ́ nọ́mbà yẹn rẹ̀ láti fi máa pèjúwe bẹ́ẹ̀ ṣe máa débẹ̀ ní ọ̀fà garage lọ́rin 091-64-905-891 lẹ́ẹ̀kan sí 091-649-05-891 títí ìgbà náà tájọ máa pàdé báwọn èèyàn ti ń lẹ́rìí lóríṣiríṣi èmi àtẹ̀yìn a tún máa lẹ́rìí ẹ̀rí tiwa máa kún o lágbára ọlọ́run bí mo ṣe ń gbéra báyìí ó dìnú ìpàdé àdúrà yìí lọ́jọ́ sátidé nìyẹn a pàdé.